Ọlọ́run wa gbàdúrà wa yóò sì bá wa tún lé ìṣe láṣẹ Ọlọ́run ọba tó ní gbogbo nǹkan lọ́wọ́ a ṣàánú fún wa a sì ṣàánú fún àwọn tí ó ṣàánú fún ọbẹ̀ wà nù bíbí ní bẹ́ẹ̀lì. Ọlọ́run ó kà wá náà máwọn tí ó ṣàánú fún bẹ́ẹ̀lì. Ṣé ẹ mọ̀ pé tó mi gbóná bá dàpọ̀ mọ́ tútù ó ti di iṣẹ́ ìṣòro nìyẹn ó sì kú sọ́wọ́ ọlọ́run ọba ọlọ́run ọba wa ọlọ́run wa ṣàánú wa ọlọ́run wa ṣàánú wa torí tí wọ́n ń pè lọ́dún ìdùnnú ni ṣùgbọ́n tí ó bá wá dàpọ̀ mọ́ làwọn bò láti fẹ́ ṣe é tó àṣà níbo ni sẹ́nu kan tó máa fẹ́ ná wọ́n gbo bí ìbá àṣẹ rí bíbélì nínú gbogbo kásá máa dúpẹ́ a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a dúpẹ́ tiwa. Ǹjẹ́ kábíyèsí Elédùmarè ọba rẹ̀ tó ti ń bẹ bí abẹ ọba àwa tó ti wà bí ẹwà ọba tí ó sì máa wà nígbà tí bẹbẹ ọba sí má kábíyèsí ọlọ́run.

0: Ǹjẹ́ ní orúkọ bàbá wa kábíyèsí
1: ọba Adébáyọ̀ Àkàndé Amóhùn-Rìtádọ̀ ìbá ṣe kábíyèsí.
2: Kábíyèsí o, àwọlé forí adé o.
1: Àwo àwo àwo. Ǹjẹ́ ní orúkọ olórí láàfin yèyé lúwà nìyẹn torí gba ilé ọba tán bá ní bá ṣe kábíyèsí.
2: Àṣẹ kábíyèsí fólórí náà o.
1: Mo ṣeun. Ǹjẹ́ ní orúkọ gbogbo àwọn ọmọ ọba pátápátá. Bẹ́ẹ̀ni àti ní orúkọ ọ̀gá wa tó di iléeṣẹ́ ìmú Túndé Ọláwúwo àti àwọn alábàṣiṣẹ́pọ̀ wọn àwọn ní gm pátápátá gm òkè ní orúkọ tiwọn àti gm ìsàlẹ̀ àwọn bàbá tí wọ́n sí ẹnu ìdúró fún wa tá a fi wọlé láàjìn jẹ́ ní orúkọ Abimbola Sodiq tó jẹ́ alágbàtẹrù wa nínú ilé agbára ń bí òní ò jẹ́ kẹ́ máa gbọ́ wa nílé jẹ́ ní orúkọ àwọn wọ̀nyí láàfin kí yín káàbọ̀ sórí.

0: bẹ́ẹ̀ni àwa ò ní sàbámọ̀ láyé ní ìwòye ìjẹjọ là ń dágbére fún wa pé à ń lọ wá tún padà wá ọlọ́run sì gbà ní àdúrà fún wa a lọ àbọ̀ ṣe rí pé gbígbà àdúrà ni àánú ọlọ́run sì ni èdè kọ́ ni ó pé ọjọ́ mẹ́jọ tí wọ́n kó àwọn ọmọléèwé kan wọgbó ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan pé ṣe mọ̀ pé tó ń gbóná bá dàpọ̀ mọ́ tútù ọlọ́run nìkan ni ó lè máa yanjú ẹ̀ ìdùnnú ni wọ́n ń pè lọ́dún bẹ́ẹ̀ ni ọdún sì lókù fẹ́lẹ́fẹ́lẹ́ ṣùgbọ́n bó ṣe wá rí ṣe mọ̀ pé ó dàpọ̀ mọ́ra wọn ni kò dẹ̀ ṣe ń tó wú ni lórí rárá ohun tí ó jẹ́ nǹkan ìbànújẹ́ ni tó jẹ́ pé ó sì ń gba omi lójú ẹ̀ ni bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n ti ṣe ìfẹ́rúfẹ́rú olùkọ́ tí wọ́n yìnbọn pa nígbà tó ń fẹ́ padà lẹ́yìn wọn ní èní ó jẹ́ nǹkan ìbànújẹ́ torí ọkàn mi wà níbẹ̀ ọkàn mi wà pẹ̀lú wọn ó jẹ́ nǹkan ìbànújẹ́ ṣùgbọ́n kọ́lọ́run kó ṣàánú fún wa ṣe mọ̀ pé irú àwọn tó lè ṣẹlẹ̀ sí náà kò sẹ́ni tó ronú irú ẹ̀ àbí ṣé èèwọ̀ ni kí ọmọ gbìyànjú láti fi ẹ̀kọ́ kún ìgbésí ayé kan lọ léèwé ni kò sí aburú kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n sáwọn ń rò ó kò sẹ́ni tó ronú irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ kò sí ta fẹ́ bọ́lọ́run fa bọ́lọ́run náà làwọn a máa bẹ̀ pé gbogbo àwọn ẹbí àwọn tí wọ́n kó wọgbó yìí ọlọ́run ó bá wa rọ̀ wọ́n lọ́kàn mo sì nígbàgbọ́ pé ọlọ́run lọ bá ara ní ọ̀nà ara lọ́nà ìyanu ọlọ́run ó dá gbogbo wọn padà sílé àwọn tó sì ti gba bẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run bá wa forí jì wọ́n
1: yóò
0: bá wa rọ́ mọ̀lẹ́ bí wọn lójú wúrò inú mi ò ara ò tí ẹ̀ yá torí yóò ti wá fẹ́ di gbọmọgbọmọ ìjẹta ní àná ni wọ́n pè nǹkan tó ṣẹlẹ̀ ní kí ni orúkọ ẹ̀ nídìí ayùn rẹ̀ bíbẹ̀ níjẹta ó jẹ́ nǹkan ìbànújẹ́ ìkan nínú ara àwọn olùṣètò bíbá ló pè mí níbí ìjẹ́rìí pé wọ́n gbé ọ̀rẹ́ òun kan wọ́n ń wá owó kankan pé ọgbọ́n ta bá lè bá wọn dá sí kò wá sí ìròyìn ìdùnnú mọ́ dàbí alára àfi kí kálukú mọ́ dùn rẹ̀ nínú ká sì máa fi ọ̀rọ̀ wa ká máa fi kọ́ ọlọ́run lọ́rùn tó nínú àwọn ìwé mímọ́ wọ́n ní adaranjẹ̀ ni aṣíwájú gbogbo wọn sì ni ó ṣe àpàtẹnujẹ́wọ́ bí
1: wọ́n ṣe da àwọn ẹran wọn
0: pẹ̀lú tó bá wá lárojẹ̀ lórí ọ̀rọ̀ yìí àrípọ̀rọ̀ ńlá ni ẹ jẹ́ ká gbìyànjú ká jẹ́ kí ọkàn wa ó mọ́ pé a gbìyànjú a ṣe ń ta lè ṣe gbogbo àwọn tí wọ́n sì jẹ́ oníjàngbọ̀n tí wọ́n ṣiṣẹ́ iná ọlọ́run kú ló dá wọn ọlọ́run tó lomi tó ní ẹ̀jẹ̀ ara wọn yóò bá wa tún inú wọn rọ ọlọ́run bá wa tún inú wọn rọ kò sí sẹ́ni tó lọ́run lè mú ìyẹn ti mẹ́jú nínú ìtàn ìwé mímọ́ nàmúrúsù tó jẹ́ alágbára nígbà náà tó jẹ́ pé agbára ẹnìkan kan ò lè ka ẹ̀fọn lásán lọ́lọ́run fi bàjá tó sì fi gbẹ̀mí lẹ́nu ara ọlọ́run wá wọlá àsìkò tá a wà yìí wọlá àwọn tí wọ́n wà ní ilẹ̀ mímọ́ wọlá àwọn tí ìdùnnú ọdún wà lọ́wọ́ wọn lọ́wọ́ wọlá àwọn àgbàlagbà tí wọ́n lè ṣe nǹkan kan mọ́ wọlá àwọn ọmọ kéékèèké tí wọ́n sì ní ẹ̀jẹ̀ lọ́rùn gbogbo tí wọ́n sì lẹ́sẹ̀ lọ́rùn ṣeun gbogbo ibi tí nǹkan ìbànújẹ́ báyìí tó bá wà ọlọ́run bá fi ìdùnnú bá fi rọ́pò fún wọn.

0: Hello. Hello.
1: Ètò gbogbo wa ni o.
2: Kúkú ní dàmú.
0: Àmì Elédùmarè.
2: Ẹni kí látọ̀ ẹ̀fìn ìgbìlẹ̀kú lọ́wọ́ àtàwa náà.
0: Àmì Ọlọ́run.
2: Ṣókí ni.
0: Ẹ ṣeun, ẹ ṣeun.
2: Tọ́ba yẹ kẹ́ pé ewu ọmọ bàbá àwò láti fẹ̀yìntì ni.
0: O là mọ́ fáfá.
2: Ọba yóò pe àwọn ọmọ torí lè rò òpìlẹ̀ ká ẹran.
0: Àníká tí ẹ wàá gbà pé ẹran sáyẹ̀sì yẹn wà pé iye tó wà nílẹ̀ ni o.
2: Ẹ̀yọ́ rẹ̀ rárá àwọn bàtọ́ ṣe ti nílẹ̀ yóò wọ́n ọgbọ́n aṣọ́jú mẹ́lẹ̀ nù.
0: Èmi wá nígbé káwọ̀ fira wa sípò ọmọ ewu làá fọwọ́ múnú mi sáà ní káwọn òbí wo fi rinrin ni àbá ní kí wọ́n fira sọ ọdún fún wa ẹ wá fira yín sípò ọmọ.
2: Ẹran
0: lẹ́yìn
1: o. Ẹran lẹ́yìn o mú.
0: Ẹran lẹ́yìn o mú. Ó dà ẹ ṣe bà mí. Hello.
3: Ètò
0: gbogbo wa ni o.
3: Ẹ
0: ṣeun bàbá. Ẹ ṣeun.
3: Abalaya Tàlàṣà.
0: Àmì Elédùmarè.
3: Orúkọ tẹ̀mí ni ìgbà SB Oyèníyè.
0: Òun là mọ́ fáfá.
3: Igi là wà.
0: Bẹ́ẹ̀ni.
3: Kò sí ṣe kọ̀ọ̀kan yìí ṣe. Ẹran ni. Káṣọ lónìí.
0: Ẹran lẹ́yìn náà
1: dùn. Ẹran lẹ́yìn náà mú.
3: Káṣọ tó gbé adúnwọ̀sọ. Ọ̀gbọ́n ẹ̀rọ̀pẹ́ kan lọ́dún ni ẹ̀yìn ẹran. Ẹran ni wọ́n rà ó.
0: Ẹran lẹ́yìn náà dùn fún.
3: Káṣọ lọ́dún ayọ̀ náà lè dùn wá. Ọdọ ayọ̀ láàmú àti lágbára.
0: Àmì Elédùmarè ẹ̀dá ẹ̀ṣẹ̀ bàbá. Ẹ̀ṣẹ̀ o.
4: Ìyá àjà Adédọ́jà àwa màmá rí ìyá ayé o nílé ayé o.
0: Hello.
2: Hello, àtìgbàdìwà.
0: Ètò gbogbo wa ni o.
2: Ajọmọ
0: ṣe ràn ni. Ẹ
2: olóyè Ayọ̀dẹ́lẹ́ Adédọ̀.
0: Bàbá o.
2: Láti ìlú Ẹ̀dẹ̀ Mọ̀páàrọ̀.
0: Ẹ ṣeun bàbá.
2: Ọmọ ajé sọ̀sọ́.
0: Ọmọ ajé fọjọ́ ògbóná bí ìgbín.
2: Mo kí àwọn tó ti sọ̀rọ̀ ṣáájú.
0: Ẹ ṣeun.
2: Bàbá kí wọ́n máa ti bàbá ẹ̀rẹ̀. Bàbá ń bà lé. A lè fi níwẹ̀ má sọ. A kò mara ọdún.
1: Ẹ ṣeun.
2: Ní ọba aláyé.
0: Àmì Elédùmarè.
2: Àmì
0: Elédùmarè.
2: Iṣẹ́ ọpọlọ màlẹ́ gbé kalẹ̀. Ẹ̀kọ́ yẹ kọ́ mọ́ ọ́rá sọ tó kọ́ mọ́ jẹ́ ọdún.
0: Àbí.
2: Mo ta bá wù dáadáa. Aṣọ tọdún tó lọ. Ó wà lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Aṣọ wà ní dáadáa.
0: Bẹ́ẹ̀ni.
2: A lè ní kí wọ́n mú inú ìtọ́ wà ní lé. Kàn á pọ̀ kàn á lọ. Pé àwọn ọmọ táwọn ẹran púpọ̀ yìí. Tí wọ́n bá lọ kojú bọ̀ ní orí mi. Ṣé bá ti ń fi ọbẹ̀. Wọ́n yẹ ká dáná fún wọn. Bí òjò ẹran gan. Kára ẹbí ẹ dàbí nǹkan tó tó dáná. Ká dáná fún wọn. Wọ́n ti rí inú ilé wa.
0: Ẹ ṣeun bàbá.
2: Ìgbẹ́ gẹ́gẹ́ là ń pè lọ́dún.
0: Ẹ ṣeun.
2: Ẹ máa tẹ̀síwájú.
1: So ẹran lẹ́yìn náà mú bá wọn.
2: Àyẹ̀rọ ni sọ́wọ́n ọmọ kojú wọlé lọ́gbọ̀n
0: mi lọ́jọ́. Ẹ ṣeun.

0: àti ìgbàdégbà o.
1: Ètò gbogbo wa ni o.
0: Ọmọ kò mú ọdún.
1: Ẹ ṣeun.
0: Ọmọ ń gbà wọ.
1: Àmì Elédìmarè.
0: Orúkọ mi ni Trini sí owó ya láti Ọ̀yọ́ Aláàfin.
1: Gbà á bá o.
0: Ìyàrí.
1: Ẹ ṣeun.
0: Ẹ mọ ìjà kúrò tọ́ra wa. Tọ́ bá jẹ́ fèmí ni ẹran ni o. Torí nínú ilé kejì wọ́n rágbò, inú ilé kẹta wọ́n rágbò. Tó ẹran aṣọ tí ara ní ọdún tó lọ, wọ́n gbé ọrùn.
2: Ẹ tí ìlú gbó.
0: Wọ́n pa ẹran. Ẹran ni o.
1: Ẹran ni o.
0: Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin.
1: Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣin. Ẹṣ

0: Hello.
1: Ètò
2: gbogbo wa ni.
1: Orúkọ mi ni Ajayi Nureni láti Ìjẹ̀mọ́ Fádípẹ́. Tó bá dé mi náà ni ẹran lèmi náà máa mú.
0: Ẹran lèyìn náà dìbò fún.
1: Ẹran ni mo dìbò fún.
0: Aṣọ tẹ́ ma wọ́ láti ẹ mà ti wọ̀ ẹ mà ti wọ́ àwọn àwọn èèyàn mà ti di lọ́rùn
1: yìí. Òṣìṣẹ́ kankan máa fọ̀.
0: Ẹ fọ̀.
2: Ẹ fọ̀ ẹ lọ.
1: Àmọ́ ẹran tí wọ́n pa ní kejì tó pa ní kẹta yẹn, òun máa wọ̀ mí lójú.
0: Nítorí
1: di èyí ẹran lèmi náà
0: mú. Ẹni ẹran yìí náà mú dá. Ẹ ṣeun.

gbogbo àwọn tán pé wọlé patapata wọn ni àwọn tún atalọ so bẹ ìtànà ni gbogbo wọn náà di tatalọ wọn láwọn afọ aṣọ ẹtí yẹn lò lọdún tó kọjá làwọn ó yọ sí ó lọ gétọ làwọn ó fi sí pé ẹran làwọn dìbò fún kí wọn la fẹ yọ nínú ìbéèrè tá a béèrè yìí ṣe mọ̀ pé n tí wọ́n ń pè ní ọdún ìdùnnú ni ìdùnnú ọdún iléyà n sì ní ẹran fún ọdún iléyà gangan. Kìí sì náà ló bí ọdún iléyà gangan ẹran tí wọ́n ń pa kí ló bí i. Adé ni àlùkáwà ni ẹ̀rù ọlọ́run ni adé ni n tí ó ń bí gangan ní pé téèyàn bá ṣàdéhùn ẹ̀jẹ̀ á mọ̀ sí káàdéhùn yẹn. Wọ́n ní bàbá wa Ibrahim ni ó wá ọmọ sí òrìǹgbà náà tí wọ́n sì ń ṣe àdúrà pé tọ́lọ́run bá fún àwọn o àwọn ó sì fi jọ́sìn fọlọ́ àwọn kan sọ ni o lákọ̀ọ́kọ́ jẹ́ kọ́mọ ẹ̀kọ́ kan jáde ńbẹ́ torí tí ojú bá pọ́n àgàn yóò tọrọ àbíkú tí à ń bá ń wá nǹkan ẹ jẹ́ a máa ṣàdáyanrí rẹ̀ pé n tí ó bá wa kalẹ̀ la fẹ́ a má fi ìtara bó ṣe é ṣe wá hàn ká má fi bẹ̀bẹ̀ gbà náà. Ẹ̀kọ́ àkọ́kọ́ tákọ̀kọ́ yọ ń bẹ́nu. Ìtara pé bàbá yìí ń wá ló fi bẹ Ọlọ́run pé tó o bá fóun o òun ó sì fi ṣe ìjọsìn fọlọ́run ṣùgbọ́n Ọlọ́run ọba tí ó máa wàdà ó sì ṣe kún fáyà kún sí Ọlọ́run sì fún lọ́mọ òun.

ìgbà tó wá bí ọmọ ń tọmọ tí mọ́ra tán lọ́lọ́run ràn létí àdéhùn rẹ̀ bọ́lọ́run sì ṣe fi ràn létí ló ń ràn ọmọ tó lóun fún náà létí pé tó àdéhùn tó yí bàbá rẹ̀ ṣe lórí mi ni o. Ó wá fẹ́ dàbí iṣẹ́ ńlá lára bàbá ọkàn rẹ̀ ò gbà mọ́ ṣùgbọ́n ọmọ wa tún pe bàbá pé tó bá jẹ́ pé àdéhùn tó bọ́lọ́run ṣe nìyẹn owó bá òun ní ìrànwọ́ rọṣẹ́ òun náà ó gbà fún láti jẹ iṣẹ́ tó lọ́run ran.

0: ìgbà tí bẹ̀bẹ̀ wa gbà bẹ́ẹ̀ tó fẹ́ ṣe àdéhùn fún ọlọ́run ọlọ́run sì ní ọba tó nífẹ̀ẹ́ wa tán pátápátá ni ó wá rí pé àníyàn ló nílò nígbà tó rí pé àníyàn rẹ ti ṣe ohun tó ń fẹ́ ọlọ́run wa fi ẹran wa fi rọ́pò ọmọ pé kàkà kó pa ọmọ ẹ kókókó pẹran ohun tí ẹ rí pé ìdùnnú tí bàbá yìí gbé lọ ní lọ́jọ́ náà pé á ọlọ́run fi ẹran rọ́pò fún wọn bí iléyá tá à ń ṣe tó wá tó bí bàbá wa gbé ọmọ ẹ dìde pé á ọlọ́run ti fi ẹran rọ́pò sí ọya iléyá o jẹ́ a máa padà sílé ìfẹ́ ọlọ́run ni. Tó mo wá fi àsìkò yí gbàdúrà fún gbogbo ẹni tó ti ń pẹran ọlọ́run ní jẹ́ kẹ́nu ọbẹ̀ ò sílẹ̀ o.
1: Àmì o.
0: Láàrin kádijú káyà ni àṣẹ ọlọ́run kún fáyà kún ni níbi tó kù sí fẹ́lẹ́fẹ́lẹ́ ní gbogbo ọ̀nà ọlọ́run ó bu àṣírí gbogbo wa.
1: Àmì o.
0: Tó fi jẹ́ gbogbo àwa tá a fira wa sípò ọ̀wọ́n ní àsìkò ìlà ní pé ẹran ńlá fẹ́ òfin àsọlẹ̀ náà ó túmọ̀ sí pé ẹran yẹn gangan ni ìdùnnú bí ọdún gbogbo ilé tí wọ́n sì ti ń pẹran ọlọ́run ó bò wọ́n láṣìírí ní gbogbo ọ̀nà táwọn náà rẹ̀ ràn pa lọ́dún yìí. Ṣùgbọ́n tá a bá ń ro kọ́lọ́run mọ́ jẹ́ ká tún máa ro tó lọ́run bá jẹ́ ń kọ́.
2: Àyùbá lọ́dún lé a.
0: Tá a bá wá lè títí tápára tágbára ọ̀bà wá kà ẹ̀jẹ̀ á gbà fọlọ́run pé ọdún yìí ni agbára òka o kò túmọ̀ sí pọ́dún ọlọ́run agbára ò ní ká lọ́dún tó ń bọ̀ ẹ̀jẹ̀ á dà pọ̀ mọ́ra wọn ká sì máa dunnú ọdún lọ bẹ́ẹ̀ ni.
2: Ọdún lé a ṣe dáyé.
0: Nínú mọ́jẹ̀mú ẹran ọdún ọ̀sìn ni bí àwọn aláàfáà ṣe sọ wọ́n ní tí wọ́n bá pa wọ́n pín sí ọ̀nà mẹ́ta wọ́n á pín ìdá kan fún ẹni tí ò pa wọ́n á mú ìdá kan wọ́n á fi ṣe àlejò àríbẹ̀ẹ̀kọ́
1: bẹ́ẹ̀ni
0: wọ́n á fi ìdá tó kù wọ́n á fi ṣe ọdún bẹ́ẹ̀ni so ẹni tí ò bá pa tẹ bá rí pé wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín bóyá wọn ń pa tẹ́lẹ̀ yálà wọn ń pa tẹ́lẹ̀ àbí wọn kì í pa tẹ́lẹ̀ tó náà bá fún ẹ̀yìn lágbára láti pa ẹ wò pé àwọn nǹkan ò lágbára láti pa ẹ mọ́ wàá pa kẹ́gbé pamọ́ ilé kẹ́ wàá dín pamọ́ tó lóun sọkọ́ nìyẹn o ẹ pin kó ká rí àwọn tí wọn pa kí ni tiwọn náà ó lè dùn ọlọ́run á gbàdúrà gbogbo wa o ẹ ṣeun.

Kaabo, ẹ̀yin ará ilé sí abala Ayoka. Ìwé tí à ń kà náà ni Igun Aláré. Ń wà mú wa sún ìrántí ibi tí a kàdé ní Ìjẹ̀jọ́. Agbede ibi tí Ọ̀jẹ̀lá nínà ká ọmọ Ọ̀jẹ̀ládé tí wọ́n ti lọ fi sí ọ̀dọ̀ Dásọfúnjó láti kọ́sẹ̀ Aláré, Igun Aláré. Inú wa mú wa sẹ́yìn díẹ̀. Dásọfúnjó àti àwọn mọ̀lẹ́bí pẹ̀lú gbogbo ará ìlú gbàgbọ́ pé láìsí àní-àní ó ní láti jẹ́ pé Ọ̀jẹ̀lá nínà ká ti kú sí àjò ni kò jẹ́ kí ó padà wálé ibi tí a ti dúró nìyẹn. A wà bẹ̀rẹ̀ ní ibi yìí pé nígbà tí Ọ̀jẹ̀ládé gba àdúrà lẹ́nu àwọn Ọ̀jẹ̀ Aláré tán, ó pinnu láti wá eré tirẹ̀ lọ sí ìlú mìíràn. Ó sì lọ fi ọ̀rọ̀ náà lọ Dásọfúnjó ọ̀rẹ́ bàbá rẹ̀. Ṣùgbọ́n Dásọfúnjó gbà ní ìyànjú láti dúró nílé kí ó máa ṣeré rẹ̀ níbẹ̀. Ìmọ̀ràn yìí kò tẹ́ Ọ̀jẹ̀ládé lọ́rùn. Ó sì túbọ̀ ṣàlàyé fún Dásọfúnjó ọ̀rẹ́ bàbá rẹ̀ pé erin kì í fọn kí ọmọ rẹ̀ fọn. Ló jẹ́ kí òun gbèrò láti lọ ilẹ̀ òkèèrè. Ó ní kí Dásọfúnjó súre fún òun kí òun tó máa lọ. Nígbà tí Dásọfúnjó wòye pé òun kò lè yí ọmọ náà lọ́kàn padà, ó fún ní àwọn àṣírí díẹ̀. Ó súre fún un. Ọmọ náà sì bá ọ̀nà rẹ̀ lọ. Ṣùgbọ́n bí Ọ̀jẹ̀ládé ti ń délé táìdélé ni ó tún rí oníṣẹ́ Dásọfúnjó pé kí ó wá. Bí ó ti dé ibẹ̀ ni Dásọfúnjó sọ fún un bí okùn ọ̀rẹ́ tí ó so òun àti bàbá rẹ̀ pọ̀ ṣe yí ju okùn tí ó so ọmọ ìyá pọ̀ lọ. Ó sì tún sọ bí òun ṣe fẹ́ràn bàbá rẹ̀ tó. Ó ní bí ó sì ṣe jẹ́ pé ẹni tí ó fọmọ fún ni parí ore. Òun yóò fi ọmọbìnrin kan ṣoṣo tí òun bí fún ni àyà. Inú Ọ̀jẹ̀ládé dùn. Ó dúpẹ́. Ó sì ṣe ìlérí pé òun yóò wà rere sí ọmọbìnrin náà tó bẹ́ẹ̀ tí àna òun Dásọfúnjó kò fi ní kábàámọ̀ fífi ọmọ náà fún òun. Lẹ́yìn èyí ni Dásọfúnjó fa àǹsẹ́tù ọmọ rẹ̀ náà lé Ọ̀jẹ̀ládé lọ́wọ́. Àwọn méjèèjì sì dìjọ lọ sí ilé. Nígbà tí wọ́n délé, Ọ̀jẹ̀ládé ròyìn fún ìyá àti àwọn mọ̀lẹ́bí bàbá rẹ̀. Àwọn náà sì dúpẹ́ lọ́wọ́ Dásọfúnjó. Ní ọjọ́ kejì, èyí ni Ọ̀jẹ̀ládé àti ìyàwó rẹ̀ àǹsẹ́tù lọ sí àjò pẹ̀lú àwọn ọmọ iṣẹ́ Ọ̀jẹ̀ládé. Nígbà tí ó yá, wọ́n dé ìlú gbogbo. Bí Ọ̀jẹ̀ládé bá ti ń lọ sóde aré, a fi ìyàwó rẹ̀ sílẹ̀ ní ilé nítorí pé kì í lọ alọ́sùn. Bí Ọ̀jẹ̀ládé ti ń pidán kiri yìí ni òkìkí rẹ̀ ń kàn káàkiri gbogbo ilẹ̀ aláàfin. Nígbà tí òkìkí rẹ̀ kàn dé ìlú ńlá kan, ni baálẹ̀ ìlú náà ránṣẹ́ sí Ọ̀jẹ̀ládé pé kí ó wá ṣeré fún òun àti ìlú òun. Nígbà tí Ọ̀jẹ̀ládé rí oníṣẹ́ baálẹ̀ náà, òun àti àwọn aláré rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ tẹ̀lé oníṣẹ́ lọ. Ìlú náà jẹ́ ìrìn ọjọ́ mẹ́ta gbáko. Ọjọ́ kẹrin ni wọ́n dé ibẹ̀. Nígbà tí ó dé ọ̀dọ̀ baálẹ̀ ìlú, baálẹ̀ kì í fún jíjẹ tí ó jẹ́ òun nípè. Ó ní òun tí òun pè fún ni pé kí ó wá ṣeré fún òun nítorí pé òun ti ń gbọ́ òkìkí rẹ̀ lọ́jọ́ púpẹ́ sẹ́yìn. Baálẹ̀ náà sọ pé nítòótọ́ ni Égún Aláré ti ń wá ṣeré fún òun láti ọjọ́ púpẹ́ wá o. Ṣùgbọ́n òun fẹ́ kí Ọ̀jẹ̀ládé wá ṣeré ọwọ́ tirẹ̀ náà. Ó sì ṣèlérí pé òun yóò ṣe ìwọ̀n tí òun lè ṣe gẹ́gẹ́ bí ìgbìyànjú tí ọmọdé lè gbà. Bí wọ́n ti parí ọ̀rọ̀ náà tán ni Ọ̀jẹ̀ládé sọ fún baálẹ̀ pé
òun yóò padà wá sọ ọjọ́ tí òun yóò bá ṣeré fún kí baálẹ̀ sáà kọ̀kọ́ wá ibi tí òun ó wọ̀ sí ná lẹ́sẹ̀kẹsẹ̀ ni baálẹ̀ pàṣẹ kí wọ́n lọ fi ọ̀jẹ̀ládẹ́wọ̀ sí ilé balógun ìlú

nígbà tí wọ́n fi wọ̀ tán ọ̀jẹ̀láde mú ìyàwó rẹ̀ àǹsẹ́tù lẹ́yìn pẹ̀lú ọmọ ìlú náà kan lọ sí ilé eégún aláre kan tí baálọ̀ sọ pé ó ń gbé ìlú náà nígbà tí wọ́n dé ọ̀dọ̀ rẹ̀ ọ̀jẹ̀láde kí i pẹ̀lú ìrẹ̀lẹ̀ tí ó ga ó sì fún un ní ẹ̀bùn lẹ́yìn náà ni ó sọ fún bàbá náà pé òun wá láti ṣeré ní ìlú náà ni bàbá náà dá èsì padà pé inú òun dùn sí ó sì súre fún ọ̀jẹ̀láde bí ọ̀jẹ̀láde ti jáde lọ́dọ̀ bàbá ni bàbá náà tẹjú mọ́ àǹsẹ́tù ìyàwó ọ̀jẹ̀láde rokoṣo ó sì ń ṣe ìlara ẹwà rẹ̀ ó sọ nínú ọkàn rẹ̀ wípé obìnrin ló pupa bí edé báyìí obìnrin yìí má dára o bí ó ti ń di ọjà alẹ́ tí ìyàwó ọ̀jẹ̀láde pẹ̀lú ọ̀kan nínú àwọn ọmọbìnrin tí ó jẹ́ ọmọ onílé wọn ṣeré lọ ní ọjọ́ kan bẹ́ẹ̀ ni bàbá eléégún aláré yìí sáré lọ bá tí ó sì pè sí kọ̀rọ̀ láti bá a sọ̀rọ̀ bàbá náà bẹ̀ kí ó fẹ́ òun ó sì ṣe ìlérí láti ṣe ohunkóhun tí ó bá ń fẹ́ fún un bí ó bá fẹ́ òun ṣùgbọ́n ìyàwó ọ̀jẹ̀láde fi yé bàbá náà pé àlejò ní òun àti ọkọ òun tí àwọn dìjọ wá sí ọ̀dọ̀ rẹ̀ àti pé òun kò lè kọ ọkọ òun náà sílẹ̀ rárá inú bàbá yìí kò dùn sí ìdáhùn náà ó sì bẹ̀rẹ̀ sí yí obìnrin náà lọ́kàn padà kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀ bí bàbá yìí ti ń gbìyànjú láti yí obìnrin náà lọ́kàn padà tó ni obìnrin náà ń sọ̀rọ̀ ìyìn tí ó sì tún sọ nípa ìfẹ́ tí ó ní sí ọkọ rẹ̀ pé òun kò lè kọ̀ ọ́ sílẹ̀ nígbà tí bàbá náà rí i pé ọkùnrin náà le bí òkúta ó dẹ́rù pàbà pé bí kò bá fẹ́ òun òun yóò gba ọkọ rẹ̀ náà lọ́wọ́ rẹ̀ láìpẹ́ ọjọ́ òun yóò sì sọ di òpó ọ̀sán gangan ṣùgbọ́n obìnrin náà fèsì padà pé ohun tí ó wù kí bàbá náà ṣe òun kò nítorí rẹ̀ kọ ọkọ òun sílẹ̀ o bẹ́ẹ̀ ni òun kò sì ní fẹ́ bàbá náà ní kúkúrú àwọn méjèèjì lérí síra wọn wọ́n sì túká nígbà tí àǹsẹ́tù délé ó jíyìn náà fọkọ rẹ̀ ọkọ rẹ̀ sì tún padà lọ sí ọ̀dọ̀ bàbá náà ní ilé rẹ̀ ó fi yé dáadáa pé ìyàwó òun ní í ṣe kí ó fi ọwọ́ wípé ó ti bí irú òun lọ́mọ wo òun ó tún fún bàbá náà ní owó ó sì sà lọ gidi fún un bàbá náà sọ pé òun kò mọ̀ tẹ́lẹ̀ pé ìyàwó ọ̀jẹ̀láde ní í ṣe ló jẹ́ kí òun pè é ó ní òun ṣe bí ọmọ ẹni tí ó wọ̀ sí lọ́dọ̀ ni kí a má ba òpò lọ sí ilé olóró mọ́ ọ̀jẹ̀láde lọ láti dájọ́ aré fún baálẹ̀ nígbà tí ọjọ́ pé tí àsìkò aré tó ìlú pé àwọn ìjòyè náà sì pèsè baálẹ̀ náà sì gùn wà lórí ìtẹ́ rẹ̀ pẹ̀lú bàbá eléégún náà wà níbẹ̀ pẹ̀lú láti wòran nígbà tí ó yá aré bẹ̀rẹ̀ ọ̀jẹ̀láde ló kọ́ pẹ̀sà díẹ̀ kí ó tó fi orin kan bẹ́ẹ̀ pé aláré ni wá ọ̀jẹ̀ o kẹ́ńkẹ́ àti múnìlù lẹ́yìn aláré ni wá oníjó ni wá ọ̀jẹ̀ o kẹ́ńkẹ́ àti múnìlù lẹ́yìn oníjó ni wá bí ó ti ń kọrin báyìí ni àwọn oníbàtà ń fi ìlù sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì ń jó díẹ̀díẹ̀ kí wọ́n tó padà sí ìjókòó lẹ́yìn ijó yìí ni wọ́n wo kẹ̀rẹ̀ ni wọ́n wọ́ kẹ̀rẹ̀ lẹ́yìn kẹ̀rẹ̀ wíwọ́ ni wọ́n ta òkìtì lẹ́yìn òkìtì wọ́n di òyìnbó ọlọ́pàá ẹ̀kún tí ó ń gun ilé àti igi ọdán kiri bí ó ti ń pe dánwọ̀n yìí ni wọ́n ń da òpò òrò owó bò ó èyí tí pabambarì nínú idán náà ni ti èrè òjòlá tí ó dà eégún gan ni àwọn òwòrán rí tí ó ń ta fàfà mọ́ra tí ó sì ń sáré lọ gburugburu irú nǹkan yìí ni wọ́n ń pè ní ohun wọ́kẹrẹ nígbà tí ó ṣe ó dúró kò sì sáré lọ mọ́ nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sún tọ́
kere na ṣugbọn nigba ti won yo si kere kuro ojo la ni awon woran ri to na gbalaja sile pelu koriko ti o wu yipo re ti o nja rapa rapa nile ti o nanu paga paga ti won si nju owo sinu enu na ṣugbọn nigba ti o se eyi titi ti iran na si su eniyan won si reti titi pe egun fere pa arada ṣugbọn ko ri be kaka be nse ni ojo la nja rapa sa nile ti ko si roju la enu gbe owo mimo bi ti akoko nigba ti o ya ni awon omo eyin re yiju pada ti won fa iwo eran ti won si fi ose di lenu jade ninu apo ti won ki ti won si nkilo pe eni ba se iru eyi ki o tete jawo nibe ki awon to fun oluwa re ni ohun ti yo ma sin o won so be titi ojo la ko pada di eniyan gbogbo awon ti o ndari ti panupo awon onibata ti wo sin bi obe panu ba le nwo awon ijoye re loju nje ile baje ko niyi awon oworan si ntuka loko kan oro buburu ki sa ba ikun nile nibi ti nkan ti de bayi ni olori onibata re re ti n fi ilu soro fun awon omo eyin re pe e o mo be la ebula ela eran ojola egbe junu ela eran ojola egbe dide ela eran ojola egbe junu e o mo eniyan egbe dide bi onibata ti n lu ilu bayi ni okan ninu won wa obe kiri be ni awon yoku n bere lowo re ohun ti yo fi obe se o si so ohun ti onibata n wi fun won lesekese ni gbogbo won fa obe yo

lẹ́sẹ̀kẹsẹ̀ ni gbogbo wọn fa ọ̀bẹ yọ sí kò tí òjò là ń nírètí pé àwọn yóò bá ọ̀gá àwọn nínú rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn tí àwọn yóò sì gbé jáde ṣùgbọ́n bí wọ́n ti gbé ọ̀bẹ lé ni ó ké tó pé ẹ má gé mi lọ́bẹ̀ ẹ fi mí sílẹ̀ ara mi lẹ̀ ń gé lọ́bẹ̀ o bí oníbàtà ti gbọ́ tí ó wí báyìí ni ó bẹ̀rẹ̀ sí kì ní mẹ́sàn mẹ́wàá bí oníbàtà ti ń kì í ni ó nàn dáhùn tí ó sì bẹ̀rẹ̀ sí fi ẹ̀sà pípè sọ nípa ara rẹ̀ báyìí pé ó tó oníbàtà mi alufi lọmọ lọ́wọ́ oníbàtà mi afinjú onílù ti fàràn sọsán èmi léegun aláré bí koko létí aṣọ àkọ́bí lárìnká ọmọ ìyádùn ni

0: rí pé àwọn ìwé tí a ń ka
1: yìí.
0: Kódà kó jẹ́ ọmọdé ló ń gbọ́, á dàbí ìgbà téèyàn ń wò ni. À ń fè yìí sọ pé ká má gbàgbé mọ́ ka ìwé, torí àwọn àwọn kan sọ pé tí ẹ bá fẹ́ fi nǹkan pamọ́ fún èèyàn dúdú pé kàn kọ́ sínú ìwé, wọ́n ní àkè síwè wò. Wọ́n ká lè padà sí gbà náà pé tó ó yẹ ká máa síwè wò. Ló yẹ ká tún mú ìwé padà wá, ká mú àyọkà padà wá, kó sì máa dàbí ìgbà tí à ń wò. Bẹ́ẹ̀ ni a lè jẹ́ ìwúrí fún wa láti mọ kàwé dáadáa padà.
2: Hello.
3: Hello.
0: Ẹ ṣeun.
3: Àkú àjìn o.
0: Ẹ ṣeun.
3: Ọ̀pọ̀lọpọ̀ ló kún níjọba ẹ máa mọ sọ.
4: Àmì Olúwa.
3: Orúkọ tèmi ni Ọjí ọmọ West.
0: Ọjí ọmọ West. Ẹ ṣeun.
3: Ètò àárọ̀ yìí ó lágbára gan.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
3: Ẹ̀kọ́ dẹ̀ ẹ̀dẹ̀ dáadáa.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
3: Ẹ̀kọ́ wọn wá mú. Agbọ̀ká mo ti wà ló ń bẹ̀.
0: Ẹ̀ṣẹ̀
3: ọmọ ti mú tèmi ló ń bẹ̀.
0: Ẹ̀ṣẹ̀
3: lára ò dá. Lára ò dá. Ẹ wo ẹ ti ẹwọ́ ló fi dàbí pé ẹ bá wò ó sì àgbọ̀dá wa sì gba àwọn onídọ̀ ẹ̀wọ̀n ti dẹ̀ pa lọ́bí tẹ́lẹ̀ mọ̀ olùgbà iná gbọ́dọ̀ máa ń dánra wọn wò lélẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
3: Ó dánra wọn wò gidi gan. Tó bẹ̀ kó yọ jẹ́ pé àdéhùnsídẹ̀ tó máa fi padà ṣetán ẹlẹ́mẹ̀lẹ̀ ti di alábàárà nù wọn.
0: Bẹ́ẹ̀ni.
3: Ènìyàn máa ń fọmọ ayé ó ṣe. Ó yẹ kí ọba yẹn náà ó yẹ kó wà tẹ̀síwájú ni bíkọ́ ìmí ìwé tó látọ̀dọ̀ bàbá yẹn tó fẹ́ fẹ́yàwó ẹ̀ yẹn pàtó ìgbẹ̀dẹ̀ iṣẹ́ ẹ̀ ti wá.
0: Ẹ ṣe.
3: Ẹ ṣe àgbo kàfíkọ́ bọ ẹ̀nà àdítúbọ̀.
0: Ẹ ṣe. Ẹ ṣe. Ẹ ṣe. Bàbá bó bá ti dá bá gbogbo wa ló máa jáde lórí. Ìyá wà só bá dágbére lórí abala yọkà.
4: Ẹ ṣeun gbogbo ara alẹ́ yẹ kó tẹ̀tí sí abala yìí. Ṣó ẹ tún máa bá wa gbádùn àwọn ìtọ̀tọ̀sẹ́kù lọ. Ní ibí yìí ni màá so àgbàdàgbà rẹ̀ rọ̀ báyìí náà. Orúkọ tèmi ni ọ̀nàrẹ́bù Bọ́lá Táírù lẹ́ẹ̀kan sí. Ẹ ṣe.

0: eri le ni owe kan ni mo fe pa ti mo tun fe tun salaye ko tun ye wa owe je jade ninu iwe ti onore bubola taru ka ni sin oni ka ma gbopo oni oloro owe ni o si ni igba ti won ma gba pa boya n ba n soro kan wa fe ma fa lafagun mo wa ni bi ka ma fagun pe e ma ba opolo ni oloro Dr. Tavik le mi je omo to so loruko baba mi Kirun Agunbe onile obi o tun de owe awon eyan ti ma n pa lapatun pa sugbon ma salaye bi won se ma pa gan ati itan to bi owe ohun e ma ba opo lo le oluro ko e ma wa opo lo le oluro won si ma saba pa owe ta n ba n soro ta fa e ko fagun be ni
1: sori gba ti o wa lomode
0: abi ta n ba n wa nkan ka ma ba pe lori e awon agbalagba ma n pa owe yi ke si lo bi ta owe yi nigba iwase baba kan wa ni odi oyo ti won pe ni opo onilu ni baba e to si mo lulu daada gidi ni ilu si ni won fi mo mo olola nigba na ibe na ilu ni won fi mo mo oba ilu na ni fi mo mo oloro na ma fi mo ijoye baba iwa menu ilu to je pe koda onilu re fe si nile yoruba gba na mo rí ọwọ ọrẹ mi miki ọmọ ìbílẹ̀ látàpáta ganga ẹṣẹ wọn kàn sí mi lórí facebook tavik ọmọ tó sọ ẹṣẹ wọn kú gbogbogba ọlọrun ní fi wá sí àwa tí fúnra wa o akú gmail ni àsọpọ̀lọpọ̀ ẹ̀ láyé ẹ̀yin náà lè lọ sórí facebook tavik ọmọ tó sọ ẹ fọ́lọ́ ẹ̀ máa rí bá ṣe ṣe lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀ báyìí onílù iná ni ó jẹ́ onílù ọba ọyọ nígbà náà bí ọba bá fẹ́ ṣe nǹkan onípò ìníwọ̀n ránṣẹ́ sí káàkiri ilẹ̀ yóò bá ń lò kìkì onílù yìí sì ti kàn ó sì kàn dé apá òkè ọ̀yà ó fi jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìnáwó àmọ́ fẹ́ ṣe nǹkan kan gbà náà bàbá òpó ìníwọ̀n máa pè tí ó wà jó onílù fún wọn ó wá máa ń ti ìlú kan bọ́ sílùú kan nígbà náà ni ìlú kan wà tí wọ́n ń pè lóòrò ní tí wọ́n ń pè ní ìlú òòrò ní kwara state níbẹ̀ yẹn ọlọ́lá kan ló fẹ́ ṣe ìnáwó nílùú òòrò ńgbà náà wọ́n bá ránṣẹ́ pé òpó láti ìlú ọ̀yọ́ tí wọ́n bá sì ti lọ nígbà náà wọ́n máa ń lo bí oṣù pa bí méjì mẹ́ta kan tó padà dé ẹnu ìrìn àjò òró yìí ni òpó wà tí ọba ọyọ́ ńgbà náà tó fi bí ọmọ kan tí wọ́n sì fẹ́ ṣe kó mọ jáde kábíyèsí wá pe àwọn ìránṣẹ́ ọba pé kí wọ́n lọ wá òpó wá kí wọ́n lọ sí iléèwé kan lọ pé òpó wá ṣùgbọ́n nígbà tí wọ́n délé òpó ni wọ́n sọ fún wọn pé òpó ti lọ sí òró ó lọ bá wọn ṣe ayẹyẹ kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ pé bàbá òpó yìí ó mọ ẹnu òlù tó jẹ́ pé òun ni wọ́n bá fẹ́ ṣe àríyá tó fẹjú bàbá yìí ni wọ́n máa pè tó wọ́n bá pé píríkú tó wọ́n bá po oníṣẹ́ dìde pé kí wọ́n lọ pe òwò wá nínú òró lára àwọn ọmọ tí wọ́n máa ń tẹ̀lé òpó ìkan ti wálé torí ó dà pé ó ṣe òjòjò díẹ̀ òun wá padà sí ọ̀yọ́ lọ́jọ́ tí wọ́n fẹ́ gbéra

0: bó ti kú olóòrò tó ti gbàlú mi lọ.
1: Ìwọ gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́n.
0: Ṣùgbọ́n òkìkí kàn bá òpó náà wálé, ó sì wá ṣayẹyẹ fọba. Ṣùgbọ́n látìgbà náà ló ti di ọ̀rọ̀ àsẹnudẹ́nu tó sì ti di òwe. Tí èèyàn bá ń wá nǹkan àbí tó ń bá ń fẹ́ kí ọ̀rọ̀ tí ò fẹ́ fa ọ̀rọ̀ gùn ni wọ́n máa sọ pé ẹ má wá òpó lọ sílé òrò. Lọ́pọ̀lọpọ̀ ẹ má bá òpó lọ sóòrò ni wọ́n máa sọ. Mo ojúlówó ibẹ̀ tó nítàn ni ẹ má wá òpó lọ sóòrò. Ìyẹn sì jẹ́lé nínú. Ní ètò túmọ̀ sí pé òwe ni ẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ sì ni ẹṣin òwe. Bí ọ̀rọ̀ bá sọnù, òwe là á fi wá. Tí òwe náà bá sì lọ́jú pọ̀, ìtàn là á fi wá. Ìtàn sì ni ò ní tán, torí ìtàn sí lọ́wọ́ ẹ náà ìtàn ni. Torí ẹ̀ làwọn àgbà fi máa tún palówe pé ẹni tí ò bá nítàn kìí pẹ́ tán, n tó bá nítàn títí ayé là á máa sọ. Ó ṣe ọ̀rẹ́ mi omi kí ọmọ ìbílẹ̀ látàpàtà gangan. Mo sì kí ìyá wa náà, ìyá àtìgbàdégbà Fọlákẹ́ Arẹwò, ẹ ṣeun. Ẹ̀yin náà lè lọ sórí Facebook Tábìkì Ọmọ Tó Sọ̀kẹ́ lọ kàn sí wa ń bẹ́, a sì dárúkọ yín, a fi yín kí àwọn èèyàn náà nílé. Ká tó lọ láàrin gẹ́gẹ́ bí a ṣe máa ṣe. Ẹ̀bùn mọ̀dàrún wọn lójú wọn jù lásán wa tá à máa sọ nípa ìlera ara wa. Ṣé mọ̀ pé mo máa ń sọ pé àlàáfíà ni ògùn ọ̀rọ̀? Gbogbo ibi tí ìbá sì kù sí Ọlọ́run bá wa dáwọ́lé. Ọlọ́run ò ní fàárẹ̀ ṣe wá. Orí tí èèyàn bá rí ẹni tó sàárẹ̀ kódà bó jẹ́ olówó àánú ṣe èèyàn. Kò sì sí bí ìbá ṣe rí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé alárìn kálàbà kìí ṣẹgbẹ́ oníwèé mẹ́wàá. Àwa ti rìn àti dé ilé ìwòsàn rí. Tá a bá iṣẹ́ ìwádìí lọ. A sì ti rìn àti dé ọgbà ẹ̀wọ̀n rí. Tá a bá iṣẹ́ ìwádìí wa lọ. A rí pé àwọn tí wọ́n wà lọ́nà ọgbà ẹ̀wọ̀n wọ́n máa dunnú ju ẹni tó wà nílé ìwòsàn lọ. Nínú ìwádìí àwọn tí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n wọ́n ní àwọn lọ́jọ́ táwọn ó jáde ara sì le, bẹ́ẹ̀ ni ara sì le, inú ìdùnnú ni wọ́n ń wà. Ṣùgbọ́n ẹni tó wà nílé ìwòsàn inú ìbànújẹ́ ni, kódà kò lówó kówó kúnlé nígbà tó bá wà lórí àìsàn ṣe mọ̀ pé owó ọ̀hún yóò kàn máa fi ra àlàáfíà ni. Wọ́n sì lè náwó tán ní kẹlẹ́ kó sì tún mẹ́mẹ̀ẹ́ dání. Orí ìdí yìí lẹni tó fi wà ní ọgbà ẹ̀wọ̀n ẹgbà àhámọ́ ni wọ́n máa fi ń dunnú ju àwọn tí wọ́n wà ní orí ìbùsùn àìsàn lọ. Ọlọ́run sì ní fàìsàn ṣe gbogbo wa. Ohun tó wá máa ń sàn ní àìsàn. Ìyẹn bá tètè fura sí i, wọ́n tètè sàn. Orí ẹ̀ mo fi máa sọ pé tá à bá ti ń lé ní ọmọ ogun ọdún, ọmọ ogójì ọdún, ẹ jẹ́ ká máa yẹ ìfúnpá wa wò déédéé, ká máa wo ibi tó dé dúró. Orí mo jòògùn mo pọ àní fi wé ẹni tí ò jẹ rárá. Tá a bá tètè mọ bí ìlera ara wa ṣe rí, tá a bá tètè mójútó, mo tètè gbọ́. Ọlọ́run ò ní fàárẹ̀ ṣe nìkankan nínú wa. Ẹ rí nǹkan má gbùdàrún mọ́jú lásán wa tá a fún wa fún aláàjì tèní. Ó jẹ́ àìwọn àìsàn tó súnmọ́ra tó jẹ́ pé ó pọ̀ káàkiri lásìkò yìí. Ẹlòmíà ni pé òun tọ̀ tí ẹ̀mẹrin ẹ̀márùn kílẹ̀ tó mọ́. Ìtọ̀ ṣáṣáṣáṣá náà ni. Ó wá fẹ́ di àtọ̀gbẹ. Jẹ́ pé ó ń tọ̀ ó ń rù. A àwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ni Ọlọ́run ti ṣe ní ìhà ló ti fi sára ewé àtegbò ó ti tọ́jú ń tá a máa lò fún wa ká tó délé ayé gan ṣùgbọ́n torí àìlẹ́kọ̀ nípa rẹ̀ ló ń jẹ́ kí wàhálà ó pọ̀ jù ẹ̀ fún wa mo fàsìkò yìí kí ìyá kan lé ní ìyá yẹ ó dà pé ọ̀nà ní gàràjì ọ̀nà owó dé ni wọ́n lọ pa àwọn ti wá mo fi kinní kan lẹ̀ fún àwọn tí wọ́n ń tọ ìtọ̀ tó ń kó níbi ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn ìyá ìwà yọjú sí mi lọ́fíìsì lénìí ó sì wà á dúpẹ́ pé òun ṣe kinní ọlọ́run sì jẹ́ kó bá òun lára mu ó kó ọ̀sẹ̀ àti sàánà wá èmi náà dúpẹ́ lọ́wọ́ yín o tó lẹ́ni tó di ọwọ́ tó ní ká gbà bí nǹkan bá jù bẹ́ẹ̀ lọ yóò fún ni ọlọ́run sì mọ yáyé ẹni tó bá máa dúpẹ́ orí jù láyé ọwọ́ tọ́ sì ni máa mọ́wọ́ tọ́ ọ wá èmi náà dúpẹ́ lọ́wọ́ ìyá o èmi náà dúpẹ́ ìfẹ́ tí wọ́n fi hàn ó sì jẹ́ nǹkan wúrí fẹ́mi náà ẹ ṣeun ẹ ní sáré gbogbo ibi tó bá sì kù sí ọlọ́run ọba ìdá wọlé ẹni tó bá wá ṣàkíyèsí pé àwọn ń tọ ìtọ́ àtọ́jú nǹkan méjì péré náà ni ẹ bá ń wá ewé ìbẹ́pẹ tútù èyíkéjì ewé ìbẹ́pẹ tútù èyíkéjì ẹ wá gbọ́ àkópọ̀ díẹ̀ ẹ fọ́ kó mọ́ ẹ dà sínú apẹ ẹ bá ń wá èso abèrè ẹ bá ń wá yẹn náà kó tó ẹ̀kúnwọ́ èso abèrè ẹ wá kó tó bí ẹ̀kúnwọ́ ẹ wá pa kẹ́ dà ọ náà lé orí ewé ìbẹ́pẹ tẹ́ ti kó sínú apẹ ẹ wá bomi bíi tí 5 liter ẹ bomi bíi 5 liter lé ẹ wá sè é kó jẹ́ pé omi yẹn ṣe mọ̀ tó sè tí ó jiná dáadáa tó jẹ́ pé omi yẹn ó sì gbẹ díẹ̀ sòye yín ẹ jẹ́ kí n tọ́ máa mú ní ìlàjì glass cup kó máa mú ní àárọ̀ kó sì máa mú lálẹ́ nígbà tí ó bá fi mú léraléra bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì lágbára ọlọ́run ọlọ́run àti bá a ṣe ọlọ́run àti dáwọ́lé ìtọ́ àtọ́jú yóò sì dínkù

0: mo wa fe fe le na so wo si gbogbo awon okunrin boya odo ni abi agbalagba
1: ka fi le kan si di ofe lomi
0: ti won si ti won se ti won ba ibakule ijakule pade ti won pe ni dakole o je pe won le soju se won gege bi okunrin olohun si se da okunrin okunrin ba kokunrin o to ji ni ki nkan okunrin ni o ti ji si waju re o ni o ji ṣugbọn to ba tin yi pada be idakole nu opolopo ni won si nso ni won iru nkan bayi wa ba mi lo ofisi on to si nfa ni pe gbogbo ta nje si chemical chemical chemical ni àwọn kẹ́míkà sì máa ṣe àkùdé bá bí ẹ̀jẹ̀ sì máa ṣiṣẹ́ nínú àwọn iṣan ara nǹkan ọmọkùnrin wa sì ní ẹ̀jẹ̀ ní máa mú un ṣiṣẹ́ bó ṣe yẹ o orí tí ẹ bá wẹ̀ rí pé iṣan kun ara rẹ̀ bọ́lọ́run ṣe ṣẹ̀dá ti ẹnu ẹni tí ẹ bá wá ṣàkíyèsí ìdákọ́lẹ̀ bóyá àgbàlagbà ni àbí ó jẹ́ ọ̀dọ̀ díẹ̀ ẹ bá ń wá orógbó tútù ẹ wá nǹkan pọ̀ díẹ̀ ẹ wá egbò akọgùn ẹ sì wá èso abèrè náà ẹ wá wá kan blálà kékeré ẹ wá sí i ẹ gbọ́ mo ṣe wí orógbó egbò akọgùn abèrè ẹ wá fi kan blálà ẹ fi kan blálà díẹ̀ sí ẹ wá lè fomi kì í ẹ lè fi seminal olókè méje hun ẹ lè fi kì í tẹ bá ti wá kì í tẹ ti kó àwọn èso yìí àwọn egbò yìí tẹ ti kó wọn àtòrógbò yìí orógbò yìí ẹ gé ẹ kó sínú ke egbò akọgùn yìí ẹ kó síbẹ̀ abèrè ẹ kó síbẹ̀ ẹ wá fi kan blálà díẹ̀ sí ẹ lè fi seven of kì í ẹ sì lè fi omi kì í tó bá ti tó bí èèyàn ọjọ́ bíi méjì sí mẹ́ta ẹ kàn rà máa mú ní ṣọ́ọ̀tì kọ̀ọ̀kan kò ń ṣe pé bóyá lójoojúmọ́ ẹ lè máa mú ní alẹ́ ẹ lè mú láàárọ̀ nígbà tó bá gbìn ṣùgbọ́n sá máa mú ní ẹ̀ẹ̀kan lójúmọ́ láṣẹ ẹlẹ́dùmarè ọlọ́run máa ń lò náà ní sábàbí.

0: jù bá ń lọ léni ni abala òwìlẹ̀ ṣe ọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá di ẹ̀yìn ọdún sáyẹ́ǹsì yóò bá lórí ọrọ̀ ajé àmúwá àfún iná bíi méjì léra wọn.
1: Ṣùgbọ́n
0: tí mo sọ fún yín pé bóyá ẹ̀ẹ̀kan abẹ́ méjì lọ́sù la máa fún wa nìyẹn. Ṣùgbọ́n àlàáfíà lóògùn ọrọ̀ ìtọ́jú ara wa ń lọ ṣe pàtàkì láàfin máa mú wa ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Ọlọ́run sì ní fi àárẹ̀ ṣe ẹnìkankan nínú wa. Àmì Elédùmarè.
2: Bẹ́ẹ̀ni rí wà náà lágbí.
0: Àmì Ọlọ́run.
2: Ẹ rí nǹkan ẹ kọ́ sọ. Àwọn tó bá jẹ́ gbajúmọ̀ ń jọun, ọba nìkan tí wọ́n fi lù jí.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
2: Ayédáyé kìíní ṣe náírà owó rà ni.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
2: Bákejì nípa gbàgbé èèyàn ní gbogbo ẹ̀jẹ̀ dúdú.
0: Bẹ́ẹ̀ni.
2: Ọlọ́run tuntun ni. Ọba yẹn ọba
0: ń jọ náà
2: tí wọ́n
0: Ìyá
2: ń já Nàìjíríà lè ṣe aráàlú ìbò mọ́ òun wá tó
0: kọ̀kọ́ jọba lórí wa. Ẹni wọ́n gbà àmì wẹ́yẹ ṣe ń lọ làásọ́kù ẹ̀ ni. Ọlọ́run gbàdúrà wa ẹ ṣeun bàbá.
1: Àwọn àláwọ̀ láti fò ọlọ́mẹdé ò ṣe díbẹ̀ bẹ̀rẹ̀. Ìṣọ̀lá ọmọ adédè yìí kábìlẹ̀ kan sí di ọmọ.
0: Hello.
3: Hello, ẹ kú àtìgbà nígbà.
0: Ẹ ṣeun bàbá.
3: Ọmọ ẹgbẹ́ ISB òkú ìlú yìí.
0: Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun.
3: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
3: Èyí tí ọkọ mọ wá ń jẹ sọ. Mo rántí ìgbà tá a wà nípò níjọ.
0: Ẹ jẹ́ ká ṣe pápá pa torí àsìkò wá sí lọ, a fẹ́ fi dùn yín ni.
3: Lágége mo tọrọ. Ẹ má jẹ tẹ̀lé. Every Friday, wọ́n ní ọkùnrin tí ń sun rárá àti ẹgbẹ́ rẹ̀.
0: Akọ́ṣẹ́ ló ṣe.
3: Àràárọ̀ ọjọ́mọ̀ ló kì í yọ àmọ́ fi bàbá yẹn. That was around 1968 ọjọ́.

0: ẹ ṣeun bàbá àsìkò wa ti lọ ni ìyá wa so bá ń dágbére kó di ọjọ́ mẹ́jọ.
1: Ẹ ṣeun aráalé a tún so kọ́lé nìkan náà kó jẹ́ kí a tún rẹ níbi tí a ti fẹ́ ibi níbẹ̀ ni ibi tá a sókọ́ sí níjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ ọlọ́run ṣùgbọ́n tí ẹ bá wá ní ìmọ̀ràn tàbí nǹkan kan tí ẹ fẹ́ bá mi sọ tàbí tá a bá rẹni tó fẹ́ ra iṣu ilé àná gẹ́gẹ́ bí mi ti mọ̀ sọ ẹ lè pè mí sórí nọ́mbà yìí 07032617440 ọ̀nàrẹ́bù Bọ́lá Tẹ́rù ni orúkọ mi òdìjọ́ mẹ́jọ.
0: Bẹ́ẹ̀ni tó bá di aago mẹ́jọ lálẹ́ ìní sí aago mẹ́wàá ìpàdé ọ̀gá wa Adésóyè Ọmọ́tọ́sọ lórí ètò ìta lọ́yẹ nílé iṣẹ́ tá a wà náà àwọn náà sì wà ń bẹ̀ láṣẹ ọlọ́run. Kẹ̀rẹ̀ tó bá sì tún di àárọ̀ Monday láago mẹ́wàá sí aago méjìlá ibi ayé lọ láti pàdé òun pẹ̀lú Adésóyè Ọmọ́tọ́sọ bákan náà àwọn náà sì wà bẹ́ẹ̀. Gẹ́gẹ́ mo ṣe máa ń sọ pé ṣòwòṣòwò làwa wà ń bá ní taléralẹ̀ káàkiri bẹ́ẹ̀ ni ọlọ́run sì ń bá wa ṣe é a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́yìn ti ń bá wa dúró pọ̀ àní súra wa ọlọ́run sì ní fi èṣù yà wá ẹ ṣeun gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run sì tún tiwáṣe wá sí iléeṣẹ́ kan tá à ń pè ní ọba ní Abáremẹ̀dì tá ti ń ṣètọ́jú àwọn àìsàn lọ́lọ́kan òjọ̀ kan tọ́lọ́run sì máa ń bá wa ṣe bẹ́ẹ̀ ni a sì mú bá sí mú ní ti yorùbá lámú tó lóyìnbó mọ tó lọ láwọn máa ṣe nǹkan tó jẹ́ pé èyí náà máa ń ṣètọ́jú ni tọ́lọ́run sì ń bá wa ṣe bẹ́ẹ̀ ní Ọlákúnlé ní opposite olúpọ̀ central mosque ibẹ̀ náà la wà bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n láṣẹ ọlọ́run bóyá títí oṣù tó ń bọ̀ a ṣe sẹ́mínà ìlera ní ibi tí iléeṣẹ́ wa yìí wà ní Ọlákúnlé pẹ̀lú ògùn ọlọ́run ṣùgbọ́n tó bá ti ń tásìkò gbà náà a máa fi túra wa létí ọlọ́run á sì gbàdúrà wa ọlọ́run á sọ wájú gbà náà lọ. Níbẹ̀ náà ni gbogbo ọjọ́ Tuesday àtọjọ́ Friday báyìí a máa ṣe clinic ní àárọ̀ ní gbogbo ọjọ́ Tuesday àtọjọ́ Saturday àtọjọ́ Friday a máa ṣe clinic ní àárọ̀ ńbẹ níbi opposite central mosque olúpọ̀ yìí níbi Ọlákúnlé lórí Akala ńbẹ. Gbogbo àwọn ará àdúgbò náà sì nìyẹn tó bá fẹ́ gba abẹ́rẹ́ oyin a máa ń ṣe bẹ́ẹ̀ náà ní gbogbo ọjọ́ Tuesday àtọjọ́ Friday a máa ń fi abẹ́rẹ́ oyin náà ṣètọ́jú tó lọ́ sì máa ń lò tó lọ́ máa ń lò ní sábàbí tó bá di ọjọ́ mẹ́jọ máa sọ̀rọ̀ nípa àǹfààní tó wà nínú oyin nínú ká máa gba abẹ́rẹ́ oyin àti ká máa fi oyin ṣètọ́jú gan ní pàtó máa ṣàlàyé ẹ̀ tó bá di ọjọ́ mẹ́jọ láṣẹ Ọlọ́run. David Olugbenga Olamide ẹ ṣeun o àwọn náà kàn sí wa lórí Facebook.

0: every day ṣe n ta fi ṣe náà ni àbò rò pé kékeré lówó tó rò pé wọn ń gbèrè gíní ni ó kì í ṣe kékeré àìmọye àpapọ̀ ìgbà míì ń bẹ tó jẹ́ pé ṣéǹjì tó bá kù lórí omi àdúrà táwọn èèyàn bá tó rà àtòkò wá síbi náà bákan náà kò lè yé wọn ẹ jẹ́ mọ́ lọ gbogbo ẹ̀yin 250 tẹ fẹ́ ṣe ẹ kàn mú nǹkan kan tó yàtọ̀ ẹ mú ìdá mẹ́wàá yín tó yàtọ̀ ẹ tó fi support ẹ lónìí Saturday ká lè sọ nípa tiẹ̀ pé òun ṣe wọ́n tó lè ṣe account number church leléyìí
1: 19 66 36 38 73 19 66 9 1 9 6 6 3 6 3 8 7 3 Comfort Life Mission International Access Bank bí yàn bá sì wọlé ẹlò ilé 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International náà ni ó tún gbé jáde.
0: Now kí n tó mọ lọ gbogbo ẹyọ ọmọ náà tí wọn bí lónìí àtẹyìn ọmọ náà tẹ máàkì wedding anniversary yẹn wá kúnlẹ̀ mo fẹ́ sọ tẹ́lẹ̀ sí ayé yìí òní ni 23 nọ́mbà tí ò ṣe é pín ni mo sọ tẹ́lẹ̀ sí ayé yìí ìbùkún tí ayé òní bá yín dù ire tó jẹ́ ti yín nìkan kẹ́mi mímọ́ kó gbélé yín lọ́wọ́ bàbá mọ̀mọ́ ìbò ṣe ń máàkì ọjọ́ ìbí rẹ̀ ó sì ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ire kọ́ mọ tẹ̀lé ọ you will never have better last year ọdún tó lọ kò ní dájọ ọdún tó wà náà ìlọ ẹ kú oríire gbogbo ẹyin tẹ máàkì wedding anniversary yín náà ìdùnnú kọ́ mọ ṣubú lu ayọ̀ ilé yín ò ní bàjẹ́ in Jesus name God will bless you in the mighty name of Jesus ẹ kígbe bẹ́ẹ̀ ṣe dúró yẹn èmi ni testimony kan ẹnìkan ní wòlíì ẹsẹ̀ bíbélì wo la fẹ́ kà inú ìwé sáàmù láwà psalm 31 to 36 ẹ̀yin wo lẹ̀ ń ka bíbélì tẹ̀lé mi lẹ́yìn ọjẹ́ mọ̀ tẹ̀lé àṣírí àwọn atayọ ni it is well gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jọ loud kó neat 080-88-71-65-66 ẹ send the message ire àtànú kọ bá yín ẹ jẹ́ mọ́ lórí facebook you are blessed it is well with you.

0: kilu ibaba ni oke gajo ke ni le oluya denbi 96.7 sani osani frequency titi wa o ese tembo wa
1: kali mandei apolori omo salami lagilu fm 96.7 felele lawa ta tin pase bi oba
2: Olúwa gba ọpẹ wa. Ah, Ọlọ́run ọlọ́jọ́ òní o. Ọba tó ní àṣẹ, ọba tí ń jẹ àṣẹ, ọba tí ń fàṣẹ sọ̀rọ̀, ọba tí ń fàṣẹ darí ayé, ọba tó rẹ̀ jẹ àṣẹ, ọba tó gbogbo nípa rẹ̀ jẹ àṣẹ, Ọlọ́run kìkì àṣẹ, ọba tó ní gbogbo ògo. Olúwa gba ọpẹ wa. Gbogbo bí tó bá ti ń gbọ́ mi lákòókò. Orúkọ mi ni Wòlíì I.O. Ajílórí Atamátàsé. Tiléṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders. CAC Atamátàsé ti Ọlọ́run bá gbé ibùdó agbára àánú ẹ̀ kalẹ̀ sí Olúwo tó wà lọ́nà tó jẹ ti ẹgbẹ́dá ní Ìbàdàn gbogbo ọjọ́ kẹwọ́ oṣù onímájẹ̀mú máa ń fún wa lórí ọ̀fẹ́ a máa ń síbẹ̀ àwọn èèyàn gòkè gúnbẹ̀ wọ́n wá rọwọ́ ọlọ́run wọ́n á ní ẹ̀rí ó mà tọ́pẹ́ tí a bá gbọ́ ẹ̀rí tóṣù tó kọjá adá ògo padà fún ẹ olúwa gba ọkọ ẹ̀rọ programu àná Friday. Àwọn èèyàn wá o ó wá bọ́ Ọlọ́run pàdé inú ayé mi gẹ́gẹ́ bí wòlíì èmi náà máa ń sọ màá ní tó bá dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ ló máa sọ ohun tó bá wá ẹ̀mí mímọ́ ni ó máa gbẹnu mi sọ ohun tó bá wá wọ́n wá lánàá àwọn èèyàn bọ́ Ọlọ́run pàdé mọ́ ṣe ń wọlé tó ń jókòó lónímájẹ̀mú tú àṣírí ogun wọn màmá kan ní yé ohun tẹ́ ẹ sọ yìí ehun nìkan làṣírí ẹ wà lọ́wọ́ ẹ àṣírí Ọlọ́run a máa wà pẹ̀lú àwọn wòlíì ẹ àwọn èèyàn lánàá wọ́n gbádùn Ọlọ́run nínú ayé mi gẹ́gẹ́ bí wòlíì a tún lè lọ́la o torí ẹ̀mí àwọn wòlíì ni pé ọjọ́ méje ló ń fẹ́ kí n lò oh my god láti jẹ́ káwọn èèyàn jẹ́ àǹfààní tó ń fi sínú ayé mi gbogbo ohun tó pamọ́ ogun àṣírí gbogbo ohun tó le tí ọ̀tá fi ń jẹ wọ́n níyà ẹ̀mí mọ́ dẹ̀ ń gbẹnu mi tù síta wọ́n wá ń wò wípé ọgbọ́n kìladasi kì í ṣọgbọ́n mi oh my god kì í ṣọgbọ́n mi o agbára ọlọ́run ni ẹ kí má bàa gbàgbé kí n tó máa tẹ̀síwájú gbogbo ẹyin tẹ wà ní ìjẹ̀bú òde ní ò wá jẹ̀bú òde lọ́sẹ̀ tá ń bọ̀ yìí o torí ilé yá ẹ la gbọ́ ọba tó la yá àtọ́nu tọ́ọ̀sì ló yẹ kí wà níjẹ̀bú ìmúṣin mi ò ní sí ńbẹ̀ náà ẹ wo gbogbo ẹyin tẹ wà ní sàgám ọjọ́ wednesday ọjọ́ ilé yá yẹn gẹ́gẹ́gẹ́n ló yẹ kí wà ní sàgám mi ò ní wá o ẹ bá mi kéde gbogbo àwọn èèyàn kò ní kálukú ti mọ̀ pé mi ò wá ìdí rèé gbogbo tí ó ní ṣe láti ọjọ́ sunday lọ́la títí lọ di ọjọ́ saturday olúwa ní kí n ṣe kánsẹ́lì fún wọn ní ìbàdàn gbogbo ẹni bá ti ń wá ìyàtọ̀ tó wà ní pé bó bá ti ń wá láago bíi mẹ́sàn-án láàárọ̀ tó fi máa di aago kan kánsẹ́lì ni everyday by day àmọ́ ti ọ̀la sunday yìí oh my god àwọn tó bá wá àjọṣe service ni nínú service yẹn ni mo ti máa àánú ètò orí wọn máa àánú ètò ọ̀hún méjèèjì máa tó àánú ètò ẹsẹ̀ wọn ẹnìkan ní kí ni àṣírí ẹ òní wípé láti ọ̀la lọ gbogbo tó bá dọwọ́lé abẹ́rẹ́ sí ṣeṣe ibi tó yẹ kó ní kálukú nìde tí ògo yóò ti sọ a lè rìn débẹ̀ bẹ́ẹ̀ ni orí òní gbàbọ̀dé mọ́ especially gbogbo àwọn tí èpè ń jà àwọn kan lé tẹ́ṣẹ́ tẹlifíṣàn kan wọ́n wá fọ̀rọ̀ wá mi lẹ́nu wò wọ́n ní ta ló máa ṣe gómìnà ní ìpínlẹ̀ kan mo ní bàbá rẹ lórúkọ ó mọ̀ ní orúkọ gidi ó tún dé orúkọ bàbá ẹ̀ gan mo ní àmọ́ èpè tí ó ti affect ayé bàbá náà ó wà lórí ayé ẹni yìí ó ti yẹ kó ti di gómìnà sẹ́yìn wọ́n ti gbà pé ó ti bò oore ọ̀fẹ́ wà fún àwọn alágbára káwọ́ ti lẹ́yìn ṣùgbọ́n kò lè jẹ́ nítorí wípé ìkankan wà nínú ìrìnàjò ẹ̀ ẹnìkan gbọ́rọ̀ olúwa èpè àtìrandéran èpè abínibí èpè àdàbàgbà èpè aninako níyà káyíta kórìà èpè yẹn kákò lórí wa èpè yẹn kákò lórí wa èpè yẹn kákò lórí wa ẹni yìí ò bímọ rí ìkọkùnrin ẹ ò tiẹ̀ ṣiṣẹ́ dáadáa ọfà burúkú ń bẹ lára rẹ onímájẹ̀mú lòun fẹ́ wú ẹ̀sán ó lòun fẹ́ tú ogun yẹn kúrò láyé rẹ oh my god ọlọ́run bá jẹ́ wa lọ́la olúwo lọ́nà tó jẹ́ gbẹ́dá ní ọ̀la sunday ni ó ẹnìkan ní ọjọ́ tuesday kọ́ ní abẹ́kúta ní láfẹ́ńwá ní abẹ́kúta ní ní sàbíọ̀ fún ẹlẹ́gbẹ̀ẹ́lẹ́jà yẹsùn mọ́ ń bọ̀ bẹ́ẹ̀ tuesday wa se lo
3: yes sir
2: ago meso ni si ago mejila
3: yes sir
2: se ranti pe odun dola eh eh so wakati meta yen
3: yes sir
2: oluwa ni ki wa fi se cancel ifa
3: mi
2: gbugbu awon ti se won ti daru awon ti o ti aye won mo awon ti o mo bi ton ma ya si oluwa so wi pe enikan wa ni abeku ta nbe
3: yes sir
2: ohun to sele si o ti kojo ogbo ye awon emi kankan di stop we o wa kan wa wa kan ma damu ago ara e oluwa ni pe ki wa anoint ki de tu ashe to wa mi ogun ye den den ne kan wa o follow mu lori ohun to ba do wole agaga lori oro oselu oluwa ni ki tori te wa ni abekuta ni ojo tuje ni o bi be ko mi o teta lose yi ibadan ni ma wa ni oluwa lona to gite gbada ibe ma ti ma se canceling ta ba ti gbe lago meso bayi ago kan la ma ma pa
3: Yes sir.
2: Ko si prayer o.
3: Canceling
2: ni o. Yato sado wakati wakati to lo.
3: Bi
2: o canceling ni.
3: Yes sir.
2: Amoti ola Sunday. Service wa. Prayer wa. Isotele wa. Igbowole lori wa. Anointing wa. O mo po lola yo. Oluwo lona to tete gbeda. Ni badon bi bayi. In the name of Jesus.
3: Amen.
2: Adera anuba. Amula mara anuba. Won ba mi so lori enikan. Contractor ni e.
3: Contractor
2: ni e. O ti je igbese. Igbese yan po. Lori pa sise asise. Lori supply supply lori contract ko se contract ko ti e yi omo ko ni ma je mu lo fe da so
3: yes sir
2: ashiri kan wa ti o yi o that's why to fi je wi pe
3: eyan
2: nilo woli awon ogun kan wa ko le se afi to ba ri woli e ja lo dupe lowo ba tun ba wa se to tu ashiri ogun fu wa ti gbugbu e fi n bo si wa gbe owo re soke wa kan ti o go go go si o ba to ni ashe ati agbara o ya o Jesus Oluwa wa
3: amen
2: wa tell you that ba so pe alagba wi mi o
3: alagba wi mi
2: o alase aye ato ni
3: adeda
2: ta seda mo ti de o wa gba adura mi irona abayo temi na royin iroyin ayo ni iroyin ogo mo fe royin sere gba fun mi kori be
3: ogo
2: ni folo loke o
3: Jesus
2: Oluwa wa
3: amen
2: ya tell di baba wa ku lese mejeji
3: wa
2: wa dowe mejeji tile wa wa fi ori bale bi awon angel se nfori bale
3: ko
2: fori bale wa ke mimo mimo mimo solo olorun ogun ya o mimo mimo mimo solo olorun ogun nibo lo tin gbo mi lakoko yi o ba mi pe awon eyan kan sumo bi ha mo tun tin ran mi nise
3: fun
2: iye awon to ba leti lati gbo emi ma so fun awon eniyan emi o ki so ni waasu iranse ni mi alore ni mi o messenger ni mi o olorun a ma ran mi si awon eniyan nigba to ba se ta lati je ki awon eniyan bo ku ninu ogun eh mo mi wo bi yi ti ogun ba di pe ko se se mo ti eniyan ti lo gbogbo ogbo gbogbo oye re ti gbogbo igbiyanju ba fe bo si ofo e bere lowo eniyan igbese wo lo ti gbe ona wo lo gbe gba ogbo ori nikan lo mo wa nbe to ba fi emi wo wa ri wi pe ki so olorun o mo gbadura iwa temi o ni se sege mo la ni se sege awon kan wa ti abe se ranse mi lori oro se marriage ko se marriage ah igbeyawo alayin ton na millions of naira oh my god o ti daru o o ma ti daru o gbogbo bi tan sade
3: o
2: folo pada jasi e wa gbo mi sa e je ki sare bere bere yo oko ati yawo ton pada gura won lobe se ife olorun lo de wa nbe e jo ile to lu yawo e pa se owo olorun na ni ele igbeyawo to pada tuka se oni majemu lo de wa nbe mo gbadura ta di igbeyawo e wa ninu isoro isoro yen tan lo ni idamu yen tan lo ni isoro yen tan lo ni idamu yen tan lo ni in the name of Jesus e je sare lo yin as example mommy nigba ti wo de ti wo iya yawo be si ba mi soro mo ni mama igbeyawo te se olorun o de lowo si o
3: on
2: da de ma so be o ni bi mari lo ti lo gbadura pastor church awon gbadura si o tun ni ajirere kan to tu good gan o ma speak in tongue o na gbadura si o tun lo sodo pastor kan o moruko an mejeje lo sugbon sibe sibe igbeyawo tuka mo ni mommy eni ero to po ma wo ni yato si pastor
3: beni o beni
2: mo soro kan lana mo ni we have fivefold ministry
3: yes sir
2: ipin marun ni won pin wa si oke oya ti mo ti wa evangelist o ni gba kan pe o ni pastor
3: rara
2: to ba so pe pastor so so so ha ni no evangelist so so so ajirele lo apostle ni je npe oni woli to ba ni professor so so ani sorry am an apostle
3: yes sir
2: to ba de je pastor ni ana me pastor
3: exactly
2: mo de bi o
3: yes sir
2: eh mo de le yoruba o
3: lo
2: je pe gbogbo eni ba ti da church kale ni gbogbo won di woli no ah ki joye woli woli won ki joye woli a ma n bi woli ni Aba n bi ni
3: yes sir
2: ebu amutorun wa ni ipe atorun wa ni woli
3: yes sir
2: ki se pe awon se wa to ro woli le lori lo wa di woli rara o confirmation
3: na
2: ma n fi ororo se fun woli won ma woli ma n dagba lati kekere wa ni ki se pe eyan se da church kale awa se n pe ni woli oh my god mama o daddy
3: yes sir
2: contract your jossi te gba to di gbese woli wo lo so fun yin pe ke gba aha gbogbo ogun te n face woli wo lo so pe bayi ni ke se re ati mix e mara emi ma so pe to ba dodo woli ko ye ko je wo lo so n to ba wa ti woli ni wi pe to ba ti de be yo wa gbadua ogun to ni ibi to gun gba wa igbese to gbe ti woli ni yen oh my god amo to ba ti de ani meji ito ni ma wa o da boro serire e tesi waju be lo lu olorun o mo gun ti woli ni yen mama yen ni ha mo ni se ti ni contradiction wa won le joko ati yawo e tun gbe eleyi o to ba ti gori to ba tu wa je woli ni nitoto ti okunrin ati obinrin yen ba ti bara won lopo to ba dodo woli woli le so fe pe

0: ni odun kejidinlogun josephati oba juda e wa gbogbo to joba bi odun mejila e mo kilo sele bo ti e je ko se buburu ni waju olorun o wa pe josephati mara eh ko wa ba n lo si oju ogun nitori pe Moabu o si agutan o si so ke ma ro odu agutan ati o ke ma ro agbo irun fun oba israeli ko wa san mo ko san o so nigbati abuku omba moabu wa short so oba israeli ko wa san oba mu ro ogun o wa pe oba edomu mala awon na pe ni oba edomu edomu ni ran omo iso oh my god o wa pe mala o wa ni o ya ka won lo je kan lo jago won fe lo ba moabu jago nigbati won wa gbe gbogbo calculation ogbe iwe won ti lo gbogbo ima ti oye won ti lo won da ni meji ni isoro ba de mommy isoro mo de o isoro mo de o nigba ti won de agiju edomu to ba de verse 9 oni be no ba israeli lo ati oba juda ati oba edomu nigba ti won ni ayika ni jo meje omi ko si si nibe fun awon ogun ati fun eranko ti won to leyin on da ni meje kan to mo pe sorode daddy eyin na ti da ni moji kan to mo pe sorode
1: be ma ni
0: onku e ti da ni meje gbogbo wa dojuru
1: be ni
0: oro visa yen o bo si owo te lo ya ti dojuru ti di gbese business yen ti foju po ta lo ni e te wo bo woli wo la ran si
1: ni
0: abajo ti soro po abajo ti gbogbo e foju po nigba to wa le to nigba to de verse 10 o be se lu pe o se ti oluwa fi pe awon obo meteta won yin jo lati fi wa le mu abu lowo olorun kan lo pe won jo lati fi won le mu abu lowo won beere si o won wa kan olorun o e ba mi beere lo ka iwe oba keje ori eketa e mu lati ese ikini nibo ni woli ti soro ogbo ori won na lo beyin na se lo ogbo ori yin sa e pastor yin le kan lo so fun oto ni se pastor pastor lo lu shuaguta oni wasun ati teacher akodi leko evangelist oni irere apostle alakoso ijo kini woli awon ni imole ti n to ni sona iran woli lo ma so pe bayi ni ka se to ba ti doju etan woli loku ti o sise enu mi du oran oro woli o mo mo wa sun se oran oro woli o mo ma adura pe oran oro woli o my god we eyan kan ma adura pe o pe ni woli ni mo so ipe abimo lati kekere ni woli enikan ni ah bo le se mo mo so kan fe kan lojo kan hore ni gan mo ni mo kere ti mo tin riran sugbon mi o mo bi iran lo ka iwe ti won pe ni first samuel to ba ka chapter 3 wa ri pe samuel olorun tin ba soro olorun tin pe sugbon ko tete ni tuma ko ye dada anglican ni background mi ni o tete mo pe iran a tun ma ba mi wijo onti ti mo ba baba jibolu gbala soro onti ti baba mi ti mo ti oluwole obadare apostle ni oke agba ni lesa lara o ko woli woli woli woli ni omo o woli ni ero se nsa ti singere fun onti ti mo ri anu gba mo ma pass through sele oh my god ti baba bi le mi osofa to to o le mi lori iyawo ni e na ni 80 mani woli ebun ni abimo ni mo gba bi awon woli irin gan se baba pl la fe so se akede kan pan kaduna ni abawon agbagba woli to se confirmation ni baba po ma fori kan ba do awon iranse olorun bebe ki se pa da church kale a se wa di woli ero ti a nse leleyi te lo bi ba ti wa da church awa di apostle prophet doctor evangelist gbogbo e iro a ni lati dona awon eyan
1: ru
0: se nkan ti mo ye eyin te ti fi sapa danu ni ara so oluwa so bad. Woli wa loto pastor wa loto oh my god
1: ma se o
0: tin ba so kini kan fun elomi o ni le gbagbo o afi to ba ri iwe eri mi o tin ba so fe pe full time trainer and ordained winners pastor ni mi ko set mi na pe ni greater works hey under bishop abioye lati train baba bishop abioye teacher ni want to dey call ti baba e ba se wa su yanu ade ma sele brother gbili akan ni ko oni gboko teacher of the world ni won e wo ye mi ti won gba la odigba to ba pe ara re ni wo mi to ba fi se awe yan lo oba dodo woli kini se woli bo ba ti de we waju e ko gbadura fun ogun to ba de ni ko de ma so igbese to de ma gbe ko de ma so e bi awon to wa si oluwo ni ana ni atamatase bo mo se so re won ma gbo oh won mo wi pe ni to to mo mo ko won ma so fun awon to ba legbe yin pe woli ni to to iwo ko lo so to ba wa emi mo lo ma tu asiro my god niba ti awon ba meta yen won bere won kiju boju ogun ni omi ba tan gbogbo kan ti wa daru nigba to di arin kan josephat wa kigbe ni verse 11
1: iwe
0: awon bate jori eketa verse 11 e gbo n to so ni Joseph ti wi pe ko wa si wo lo oluwa kan ni ti awon e ba ti odo re bere lowo oluwa
1: iye won si
0: okan ninu awon ranse obo ese leader wi pe Elisha omo Safati tin tu omi si owo Elijah o nbe ni yi wo bi ki a na bere pe wo leader o ba fe ko gun yi se mo ba sere be
1: yes sir
0: joko sile ma ba yi
1: sugar
0: bi ye re ba si wa mo wi pe eyan ma ndide wa woli lo woli oni wa be nle iwo lo wa ba woli mo joko le loga aran mi si oni oluwo lo nbo lona to gete egbeda ninu ibadan e wa wo bi o e wo bi o ibi ti mo nlo re o Lẹ́yìn ìgbà tí wọ́n ránṣẹ́ sí Elisha, tí Elisha ti fi ọba Israẹli patán tó ti yẹyẹ rẹ̀ tán, ó wá ní wẹ́ẹ́, ṣùgbọ́n ẹ lọ mú akọrin kan fún mi wá níhìn-ín, ó ṣe nígbà tí akọrin náà ń kọ orin lọ́wọ́, ẹ̀mí Olúwa sì balẹ̀, ó sì wí pé báyìí ni Olúwa wí, wáyé òní púpọ̀ ní àforífojì yìí, nítorí báyìí ni Olúwa wí, pé ẹ̀yin kì yóò rí afẹ́fẹ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin kì yóò rí òjò, ṣùgbọ́n àfonífojì náà yóò kún fomi kí ẹyin kí o lè mú àti ẹyin àti ẹwọn ọrọ sí yín àti ẹran yín oh my god ó ní ohun kíkiri ní ẹyin lójú ọlọrun nítòótọ olúwa tó wá sọ wípé wọn ò ṣẹgun oh my god omi mọyọ lágbède méjì mo gba alága tó máa bí àkà tó ní agbása ẹnìkan gbọ́ mi ní ìkórìta bí tó ti dàrú yìí ọ̀nà àbáyọ máa yọjú ọ̀nà àbáyọ máa yọjú ọ̀nà àbáyọ máa yọjú a máa rọ́nà àbáyọ ogun máa ṣẹ́ ìdè máa já a máa rọ́nà àbáyọ in the name of Jesus lórí márèjì yẹn wà rọ́nà àbáyọ lórí ọ̀rọ̀ ọmọ tó ń dẹ̀ láàmú yẹn wà rọ́nà àbáyọ lórí iṣẹ́ yẹn wà rọ́nà àbáyọ lórí ìgbésẹ̀ rọ́nà àbáyọ lórí ìṣòro yẹn a máa rọ́nà àbáyọ ọmọ tó ṣẹlẹ̀ nígbà tí wòlíì dé bẹ̀ solution dé ibùdó ìyanu ṣẹlẹ̀ wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ogun nítorí ìtọ́ni ẹ̀mí mọ́ máa continue lọ́la àwọn èèyàn mọ̀ ń rí ẹ̀rí o oh my god ẹ jẹ́ káwọn èèyàn kan sọ ti wọn.
2: Èmi Bọ́lálé láti ẹ̀yìn
3: ẹ̀ ẹ̀ ẹ̀
2: ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀
3: ni mama ni wa ti olorun ati eniye ni o gbe ile
2: ile e kun ni mo ba wa njo yen
3: e lo sha ki lo sha
2: ojundun
3: ojundun yen
2: ese ndun mi se mo gbo agbara mi o wiki mo sha wa mo su se ni mo su si leyen ngba te wa de mo sha ko mo ajite bo si ni adua ngba to wa se tan won ko number mo wa ti ni e wa so ko mi pe ah
3: Mama, I will do the work I do at you. Give me the best of the world. You are your mother. You should bring your parents. So, one time I come to the
2: radio, but I don't know. And I'm going to ask you. So, that's it. What about one? You pay money to your wife.
3: I want you to know what
2: I want to do. I feel all right. You only see one up. Leave my wife to share a food. You know what I can get.
3: Ojú yẹn náà
2: ojú yẹn náà ó kú àwọn kọ́lá bá ní kúrò
3: ó ṣe o kan ko se sada olorun to bere yo se la se
0: bẹ́ẹ̀ni ọlọ́run ṣe ṣiṣẹ́ o le lọ o ti le lọ káàkiri ipe tèmi ni solution
1: nígbà
0: bá dojú ẹ̀ tán kí la ṣe sí kí lọ́nà àbáyọ kí ni ìgbésẹ̀ tó yẹ kó gbé kí ni ogun yẹn bó ologun yẹn ṣe wá ta ló wà ń di ogun yẹn oh my god ẹ bí àwọn tó wá lánàá a ní agbára lọ́la o olúwo lọ́nà tó gètì ẹgbẹ́dá ni o ibẹ̀ ni màá wà lọ́la olúwo tó wà lọ́nà tó gètì ẹgbẹ́dá ìyẹn ní ìbàdàn ibẹ̀ ni màá wà lọ́la àmọ́ gbogbo Monday gbogbo ọjọ́ lọ́sẹ̀ tá a máa bọ́ sí ibẹ̀ náà ni màá wà ma ti ẹtúnṣe kánsẹ́lì fáwọn èèyàn ìyẹn láti aago mẹ́sàn-án síbi ọwọ́ aago kan àmọ́ tí ọ̀la yẹn olúwa ní kí àánú ètò orí àwọn èèyàn èpè kó ṣíkò lórí wọn kí àánú ètò ọwọ́ wọn ká ṣe yọrí kó dé kí àánú ètò ẹsẹ̀ wọn ká lè fi débi tán fẹ́ dé ẹlòmíì fẹ́ lọ lóyìnbó gbogbo bí ló ti lọ kò ní fisa gbà àkókò rèé múra lọ́la o olúwo lọ́nà tó gé tẹ́gbẹ́ra ká ti ẹ̀wádìí sí ní àjò ẹ kí ló wa kí ló fa owó aago ẹ sẹ́yìn lágbo ọba tó la yàtọ̀ run ẹ mọ́ dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ àmọ́ lọ́jọ́ túzé gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní láfẹnwá ní abẹ́kúta láfẹnwá ni o líṣàbí ọ ló ń bọ̀ o àárín aago mẹ́sàn-án sí méjìlá ni líṣàbí ọ tó ẹlẹ́gbẹ̀ẹ́lẹ́ ẹja yẹsù mà mo fẹ́ pray fún yín mo dẹ̀ fẹ́ ṣe kánsẹ́lì ṣé àpẹ ọdún wà lóde so short program ni wákàtí mẹ́ta péré ni aago mẹ́sàn-án sí méjìlá ni ẹ̀yin nìkan lẹ lórí ọ̀fẹ́ ìyẹn tẹ́ wà ní abẹ́kúta ní ọjọ́ túzé ni wẹ́ẹ̀zẹ̀ kò sí program ṣàgámù kò sí program lọ́jọ́ wẹ́ẹ̀zẹ̀ o gbogbo ẹ̀ máa wá sí under Sabo Bridge ní ìjòkó community hall kò sí o ó tún ní wẹ́ẹ̀zẹ̀ on the third wẹ́ẹ̀zẹ̀ oṣù tó ń bọ̀ lẹ́yìn iléyà ni o ẹlẹtọrọ lórí ọfẹ bẹẹ náà lẹyìn ìjẹbú òde àti ìjẹbú ìmúṣe kò sí program bẹẹ lẹyìn abẹkúta nìkan ní ọjọ túzé láàrin aago mẹsànán sí méjìlá no african time kó tètè dé àmọ ní ọlá my god olúwo lọnà tó gètè gbẹdá ní àtàmátà sí ló ń bọ a máa àánú ètì ẹ lẹyìn ìgbà yẹn wàá tún láǹfààní kánsẹlì then lẹyìn ẹ láti ọjọ monday tó fi máa di ọjọ saturday aago mélòómélòó aago mẹsànán sí aago kan kánsẹlì nìkan ni gbogbo yín lẹdẹ máa gba nọmbà lọla sunday wà lẹyìn lórúkọ jésù ogun dẹ máa ṣe ha ẹ já lọ ṣe wò mí sàn máa sàn wàá máa fọgbà gbogbo ibi tó ń dùn ẹ bẹẹ máa fọgbà gbogbo ibi tó ń dùn ẹ wàá wá porúkọ jésù wàá pe ẹmí mọ tẹlẹ wàá ní ọlọrun àtàmátà sí wò mí sàn máa sàn gbà mí là máa là ó yá màrí bá ti ṣe ó yá. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí ń lò ó, ẹ̀jẹ̀ Jésù, ọlọ́run àtàmátà sí, òmísàn, àṣàn, gbàmílà, màánà, ọlọ́run àtàmátà sí, òmísàn, àṣàn, gbàmílà, màánà, ọlọ́run àtàmátà sí, òmísàn, àṣàn, gbàmílà. Ní ọjà tí wọ́n rí mọ́ ìsọ̀tẹ́ kẹ̀dánìà, ní orúkọ Jésù, ó yà agbára gbẹ́ ìwòsàn, gbẹ́ ìwòsàn, gbẹ́ ìwòsàn, ìdè yìí já agbára ẹgbẹ́ òmìnira agbára ẹgbẹ́ òmìnira aṣáàtìkọ̀wé rẹ̀ nípa ìrìn àlàáfíà nínú rẹ̀ ó ní àbúrórúkọ jésù ó yẹ gba ìwòsàn láti òmìnira jésù olúwawa bóyá máa chẹ́ẹ̀kì ara yẹn máa chẹ́ẹ̀kì ara yẹn máa chẹ́ẹ̀kì ara yẹn máa chẹ́ẹ̀kì ara yẹn ní gbogbo bíi tí ọfà ẹ̀sẹ̀ yẹn wà ó yẹ jẹ́ne rìkà àìtòkàdà nínú àìkẹtẹ́ ìbànúyẹ̀kẹ̀lẹ́sẹ̀dá kò dìde sórí ẹ mìíràn ìkà sódà ìkà kání màá lìyà lórúkọ jésù ẹsẹ yìí gbé ìwòsàn gbé ìwòsàn gbé ìwòsàn jẹ́kì ẹ̀ báyìí wàá rí pé ọwọ́ kan ti débẹ̀ òun ṣiṣẹ́ máa rò lápá yẹn máa bẹ́ǹdì ẹ̀yẹn yẹn yes máa bẹ́ ó yá bẹ̀ẹ́ lórí ẹsẹ̀ yẹn kó má dìde pẹ̀lú ẹ̀ má mú kankan dání mo sọ jáde ní orúkọ bàbá ọmọ àtẹ̀mí mọ́ ní orúkọ jésù ó yẹ gbá ìtúsílẹ̀ gbogbo tó lè ṣe tẹ́lẹ̀ máa ṣe báyìí fọwọ́ lórúkọ jésù ó yá ogun yẹn ṣá yes chẹ́kẹ̀rẹ́ ojúbá yẹn lọ o ti rí wòsàn nìyẹn ẹwẹ́ máa ṣe ohun tó lè ṣe máa kúrẹ̀ lórí ẹsẹ̀ kó máa rólà pa ẹ̀ mo fẹ́ gbẹ̀ rí ẹ nìyẹn mo fẹ́ gbẹ̀ rí ẹ nìyẹn lórúkọ jésù ọ̀rọ̀ rẹ jẹ́ sí àmì ẹ̀ka àìtàkàbà àárẹ̀ àkàsí màkà ogun yẹn ṣá olúwa ní kí n gbẹ̀dúrà àwọn kan ṣe àìsàn ìlówó lọ́wọ́ ẹlòmíì àìsàn ìgbésí ni mo sọ mi ò mọ̀rọ̀ àìsàn tó ń ṣe báyìí nípa ìnà àlàáfíà tó rẹ̀ ó yẹ gbẹ́ ẹ̀mí náà rẹ̀ ọ̀nà ńlá fún ọ ọ̀nà ńlá fún ọ àìsàn yẹn lọ ìgbèsè yẹn lọ àgbàná yẹn lọ ọ̀nà ńlá a máa rówó ṣọ́ọ́ ní ìdánimọ̀ jésù ẹ̀ ẹ̀rí ẹ̀ lókùn tí mo fẹ́ gbà wọ́n. lo mura leni o gbogbo eyan patapata e ma fe da ore kan ni ore na la fi ma se radio program lola o amo ore kini ore ona mi nla ni oni majemu ni kin kede re o gege bi woli gege bi alore ha gege bi servant of god o oni gbogbo eyan leni kin gbadu ona la fun ore to fe da ore ona la ni oluwa so wi pe gbogbo eni to ba da ore yi gbogbo bi tona ti di tele o fe la ona fun bo ba gbagbo o le to ba gba woli bi woli o la mo jere woli be ne mi olorun so gbogbo iwo to fe da ore yen je n fo eni account number o ya call e bayo UBA 1010 24 77 50 80 UBA ni mo so gbo le kan si 1024 24 77 77 50 80 80 gbogbo iwo ti o ba dore leni ona abayo de ba
1: amen
0: gbogbo bi tona ti di tele ona la
1: amen
0: ase sise fo wa wa dupe wa mo ko da soro oluwa in the name of Jesus
4: amen
0: bo emi a woli tun ni kin kede leyi o eniyan meji akoko tolorun ba le ko se be oni majemu so wi pe ire kankan kan ma jade before 14 hours mark e ba lati sisin lo
4: ko
0: to ma sele nibe lo fi mo wi pe olorun be laye anu ma sise fo
4: amen
0: I affect kin to ma lo je kin ran eleti wi pe gbogbo nta ba se nile aye yi hey gbogbo ire to wu ka je nile aye yi ti eniyan ba ti so ijoba olorun asan lori asan na wa ijoba olorun ati ododo e gbogbo to ba ko olorun yo fi ku fu wa a o ni so ijoba olorun in the name of Jesus wa gbe eleyi o eyin eyan kan ti e tete fi ore support yen eyin meje akoko yen ati eyin te ba tete ni mi pe eyin merin akoko number ni ko fi pe je kin so tele saye re number to kin so asiri ogun re ibi to gun yen gba wa igbese to ma gbe ati ona bayo number ni ko pe si bayo 070
4: 07 35 2 3 1 4 14 17
0: WhatsApp number mi na ni o le ni ki fi add e fun prayer ki le ma gbadura for time to time WhatsApp number mi na ni gbo bayi 070 35 2 3 1 4 14 17 loruko Jesus a o ni so jobo olorun mura o olorun ma lagbara oluwo lona to gete gbeda ni abe bridge wo ro na tin wo ko oluwo oko to ba gbe ni ko je si oluwo junction to ba de nto na ikire bo oko yen ni ko je si oluwo junction goke soke legbe pharmacy yen ni to kada ma gbe bo ni atamata si iwo ro oluwo junction oluwo junction si atamata si ma gbagbe wednesday on the 10 o ni june won ma shibudu agbara nu wa lafani ati gugu a o ni jabo Jesus oluwa
4: amen
5: akaji emi lori ko kari so kunmi won na sha mo bo nkan ti mo la koja mo ti ri gbe papo o ti su mi a si gbadua akaji eni ti o ba mo begbe se se ori igbiyanju ni o ku si iri kan si member dan ti mo le juwe fun o ero ti ko ṣùgbọ́n àdùn àgbà ń bẹ̀.
6: Kún mi, ibo wa ni.
7: Ẹ̀jú àṣẹyìn sílẹ̀ ojú ẹsẹ̀. Ẹ̀mí àwọn wòlíì yóò ṣiṣẹ́ agbára. Nípasẹ̀ wòlíì àbí lóore àtàmọ́sàfẹ́.
5: Ẹyin tọ́mọ̀ fi ara ló ń wá.

0: ẹgbọ̀n ọdẹkùn lady great sass lórí kẹ́ ẹ máa gbọ́ lágìlú 96.7 fm torí pò ṣe dáadáa gan.
1: Ogúnya ni o, ọlọ́dúnrọ́.
2: Ilé ló bá wà owó de, yàrá ló bá wà owó dẹ̀dẹ̀ o.

0: káàárọ̀.
1: Mo ti ṣe bá fún ọmọ mi pé màá ń lọ òde orí.
0: Àkọ́dá ayé mọ̀rẹ́bà, àṣẹ̀dá ayé mọ̀rẹ́bà.
1: Mo ti ṣe bá fún bàbá mi pé màá ń lọ òde.
0: Kán tètè dá tádá ti ẹ̀ sórí òfuru jágadu ọmọ ògùn yẹn mi olókùrọ̀ ọmọdé ẹ káàárọ̀ o.
1: Ẹ̀dá mi tẹ́mi wọ́n tètè dé lọ.
0: Ìbá bàbá ìbá màmá mo ti ṣèbà lọ́wọ́ ọlọ́run ọba mi Odùmarè mọ̀ ń jáde lọ fúnṣẹ́ tàárọ̀ tòní ilẹ̀ mọ̀mọ́ mo ti jí o. Ọlọ́run ọba mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Gbogbo ojú ọ̀nà tá a gbà ìkọ́ kì í kéjù agara kì í jó ń sí ọlọ́run ọlọ́run mú mi débi iṣẹ́ láyọ̀ àtàlàáfíà ẹ mọ̀ kú ojúmọ́ nù léyìí.
2: Mo dé bí mo ti dé o ọmọ ìjóbi igi gbakọ èmi làwò dára lérò. Ìbá ọlọ́run ló ní o ìbá èèyàn.
0: Ìbà kíní tó doríkodò tí ò sómi ìbà èyí tó doríkodò tí ò ṣẹ̀jẹ̀. Ìbà lọ́wọ́ akọ́ tètè dá ọ̀dá tiẹ̀ sórí òfuru jága ẹ̀yìn àgbà mẹ́rìnlélógún tí ń bẹ lótùúfẹ̀ ẹ jẹ́ ojú mi ṣe láàárọ̀ tòní o. Mo tún ti dé wárẹ́ bí eji alẹ́ mo dé kùtù bí eji òwúrọ̀ mo dé pàápàá bí eji ìyálẹ̀ta. Ìdé tí mo dé kì í ṣe kólókun ọmọroko ìdé tí mo dé kì í ṣe kọ́lọ́nà ọmọyẹ̀nà ìdé tí mo dé lónìí kájọjẹ̀ gbádùn ara wa ni ẹlẹ́mẹ̀wọ̀n ẹ̀kú jọjọ ń tijọ́ ẹ̀kú jọjọ ń tijọ́ ẹ̀túnkù jọ̀tíjọ̀tí jọ̀njọ̀lọ̀ ọmọ bàbá lélérú ní kìyí o. Ọgbọ́n ọlọ́gbọ́n lètò iléeṣẹ́ lágelú la wà ń bàdẹ́ ẹ ti mọ̀ wípé gbogbo àárọ̀ sátidé báyìí bí aago mẹ́fà bá ti lù pọn báyìí a ti gẹ̀gùn sórí àpèrè ètò. Àdúpẹ́ o pé ọlọ́run tó mú kí tàárọ̀ tòní kó ṣeé ṣe. Ẹ kú ojúmọ̀ 96.7 FM òkè gajòkè lágelú náà ń pè bí o ẹ káàárọ̀ ọgbọ́n ọlọ́gbọ́n ló ń kí yín.

0: bo se wa niye ama baba tin be leleru ja iso yi ki tan le alanta kun lai lai ah so ni pa koko ja ganrin ganrin okun osi ni kun koko ja birimu birimu enko ni jona koko ja guruguru gbe iso yi ja iso yi ja kan de kan gbe kan de kan omo baba leleru abala amaran lokan ta fe bo se ji olokan dani baba la eji o gbogbo baba la ko ma mejegejege eto yin eto wa o na lo gori ategun ile ise lagelule le e ti ma wi pe gbogbo ko gbodo tutu la aro saturday bayi gbogbo re o adupe o awa na ko olohun oba ni olohun ti si nba wa se koni ko fun anigba kankan ah alaji akibu adeboye deboy olanre waju aye yin o ne baje ola to te waju koni le yin lase lowo olodumare koni eku pale ma le ya bo ni lagbara olohun obe gbogbo wa oni sele gbogbo eyin olodun patapata gbogbo wa la jọn sodun ati muslimi ati kristiani a jo se ni ile ye odun ni aye ni oba wa ani ti bo saluke amo te ti nbo na yo tun ba wa laye e je gbo imoran fun taaro toni e je farabale ka farabale gbo eh me wa nsele omo laju e asalasa eh new vision ani laju e oya
1: bonus
2: okay
1: but number yi win ni bonus 99,000 naira le ni ni congratulations
2: okay lonsun
1: yes se data le fe ni abi owo yen le fe
2: nte ba le ma fun wa na ni
1: owo yen na la fun awon ti won win that's why ta se pe yin straight call lati office lati le fun yin
2: okay
1: ori ati program everything is under awon ton se pos yen lati le deposit je ti won tori mi ma pe winning te fi winning fun won ati deposit account yen wa le ja owo yen si account ti won wa de ba wa ko cash fun yin
2: okay
1: ti awon tan ma se pos wa nbe yen
2: ben
1: a to bi how many minutes fi ma dodo won
2: ogbo rin ti ma re bo se ko ju bi 5 minutes lo
1: eye ma gbe phone lo sodo won ba yen te ba ti dodo won e bere lowo won boya network wa fun deposit ta ma ni network wa eni kan gba phone kan ba mi soro
2: okay
1: so e jo ninu owo yen na ti ma yo charging ti won o tori 99,000 ni o le je 1,000 na ma yo nbe fun charging ti won
2: okay
1: Sunday.
2: Okay
1: ti a tin lo si be bayi
2: mo tin lo be
1: okay ma te ba de ti gba owo yen e ta lati ra card 1,000 naira e lo du e sori sim yin le ni yi
2: okay
1: wa le fun yin ni free bonus e fi ma call fun odinde oso kan lofe
2: okay
1: gini mo ni ke bere lowo won ejo mi fe mistake
2: eni pe se network wa
1: fun deposit
2: fun deposit okay
1: be ni tan ba ni network wa ni kan gba fun kan ba ni yi soro e fi lowo won ba yen ki ma gbo yin se network wa fun deposit
2: e je sun o
1: se network wa fun deposit e bere lowo won
2: mo fe sun mo won na ni
1: okay se network wa fun deposit
2: islamia se network wa fun deposit okay on fe deposit di owo
1: hello
2: mo ti debe
3: hello
1: okay eba hello bawo ni
3: baba ni
1: oh hello ni charging fee to ba fe deposit 99,000 naira ori cash ni
3: ma
2: o wa soro abi
3: hello
1: hello hello
2: oga hello hello hello ma se mo ko gbe
1: ma e kuro le
3: e kuro le
1: oh hello ni charges yin te ba fe deposit 99,000 si mi to le cash na ma fun
3: cash se fi ko cash bo bayi ni
1: be ni
3: e ko bo se ko cash bo bayi ni
1: hello ni se pos lo nsoro
3: pos lo nsoro se ko cash bo ni no mo se pos
1: lo ni charges yin te ba fe send 99,000
3: 99 te ba gba fi ma 1,000 naira
1: 1,000 naira abi
3: then
1: awa je 100,000 tan ma ko fun abi
3: then
1: o ba ngbe fun fun won kin so fun 100,000 ni
3: okay hello sir
1: hello won ni 1,000 naira la won ma gba fun charging si won se kan se
3: to si wala kan se
1: o ya gbe fun fun won
3: okay hello
1: hello won ni ke se tori emi ni ma pe aka number yen mo fe je ke confirm oruko to ba gbe jade ke to process e o
3: e duro Oya.
1: Ẹ bá mi login sí Opay Bank kí n máa pè fún ilé ọkọ̀ kan torí mo fẹ́ jẹ́ kẹ́ confirm orúkọ tó bá gbé jáde.
3: Okay.
1: Opay Bank 99,000 naira.
3: Ẹyẹ ẹ máa pa àkáǹtì
1: nọmba. Okay. 70.
3: 70. Bọ́n bá mi kọ́lẹ̀. Ó ti ń kọ́, ó ti ń kọ́.
1: Ẹ gbé fòǹfòǹ POS náà.
3: PS náà ni OPS ló ń sọ̀rọ̀.
1: Ta ló wá ń kọ́lẹ̀? Ta ló ń ṣe ẹgbẹ́ ẹgbẹ́ tamina yín kẹ́ bá ń tẹ̀ sórí ẹ̀ sórí
3: ọ̀rọ̀
1: bá ti jáde máa lè sọ fún mi.
3: Ó ya.
1: 70.
3: 70.
1: 52.
3: 52.
1: 94.
3: 94.
1: 92.
3: 92.
1: 48.
3: 48. Is
1: that Opay Bank?
3: Opay Bank, okay.
1: Tó
3: sì Adésẹ́wà Adékúnlé.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kí lorúkọ POS tọ̀dọ̀ yín tó máa ṣó tó bá lọ.
3: Bíọ́dún.
1: Bíọ́dún kí ni?
3: Bíọ́dún Sulaimon.
1: Ẹni.
3: Bíọ́dún Sulaimon.
1: Okay, Bíọ́dún Sulaimon àbí.
3: Bẹ́ẹ̀.
1: Ṣé POS yẹn máa ń print receipt sórí tó bá ti lọ bá yẹn máa lè bá mi print receipt yẹn?
3: Ó máa ń print, ó máa ń print.
1: Okay, tó bá ti lọ jẹ́ kí ọmọ kí n lè sọ fún wọn kó ti lọ. Ẹ bá ń gbé fòfin wọn kí n sọ fún wọn kó náà lẹ̀ ń ṣe.
3: Ọjà. Hello.
1: Hello.
3: Mo ń gbọ́ yín tán.
1: So, òun náà ni wọ́n ṣe lọ́wọ́ ẹjọ́ mi ò fẹ́ mistake torí 1,000 àná nípa àwọn máa yọ ń bẹ̀ o.
3: Okay.
1: So, wọ́n á lè ráyè fún yín ní receipt yẹn náà mọ́.
3: Okay.
1: So, tẹ bá dẹ̀ ti gbàwó yẹn, ẹ mọ́ gbàgbé káàdì yẹn láti lòdù káàdì yẹn.
3: Okay.
1: Ẹ bá ń gbé fóònù fún kí n bè lọ́wọ́ bẹ́ẹ̀ ó ti lọ.
3: Wọ́n ń ṣe lọ́wọ́ náà. Mò ń ṣe lọ́wọ́ náà ni. Ṣẹ̀gbọ́n. Mo ti ń ṣe, mo ti ń ṣe.
1: Ẹ bá ń gbé fóònù dání báyẹn so tó bá lọ báyẹn máa lè jẹ́ kí ẹ mọ̀ pé ó ti lọ.
3: Okay.
1: Ṣé ìwà pé orúkọ. Kí lẹ pé orúkọ ti dọ̀dọ̀ yìí yẹn?
3: Bíọ́dún Sulaimon. Bíọ́dún Sulaimon, Bíọ́dún Sulaimon. Ó náà wọ́n ṣe, ó tún ṣe lọ́wọ́ dájú.
1: Bíọ́dún Sulaimon
3: náà ni. Bẹ́ẹ̀ni.
1: Okay, so ti process.
3: Ó ń process lọ́wọ́ náà ni.
1: Ẹni.
3: Wọ́n ṣe lọ́wọ́ náà ni, ibẹ̀ náà ni mo wà.
1: Torí ẹ̀ mo ṣe ní kẹ́ gbé fò fún POS yẹn gangan torí mi ò fẹ́.
3: Àwọn náà ni mo gbé fún tó mo ti àwọn náà ni mo gbé fún wọn sì gbé padà fún mi náà wọ́n ń ṣe lọ́wọ́ mo sọ lè di fún POS mo kọ́ tó di fóònù náà mú.
1: Torí ẹ náà ẹ mọ àní dààmú mi ò fẹ́ mistake ni ẹ mọ̀ pé káwọn ètò báyẹn báwọn ẹlòmíì ṣe máa ń ṣe mistake ni àní dààmú ẹ mọ̀ pé ṣèjọba ni. Ẹ bá ń gbé fò fún wọn kí n confirm lọ́wọ́ wọn.
3: Ok, àwọn náà nìyí. Network yìí ò dá ni mò ń ṣe lọ́wọ́ mo ti. Network yìí ò dá mò ń ṣe máa ṣe sí wọn nísìn.
1: Ẹni.
3: Máa ṣe sí wọn nísìn network yìí ò dá ni. Network yìí ò dá látàárọ̀ díẹ̀.
1: Ẹ̀dẹ̀ sọ fún wa pé network dáa tó yẹ mo ṣe bèèrè lọ́wọ́ yín pé ṣé network wà.
3: Ṣé ti máa ṣe owó yẹn sí wọn nísìn kí ẹ máa kó káàṣì yẹn wá fún mi ni?
1: Bẹ́ẹ̀ni.
3: Ẹ máa níbo lẹ́yìn gbé.
1: Ẹ bá ń gbé fò fún wọn jọ torí ọ̀rọ̀ yín gan òye mi.
3: Ẹ ló sàn.
1: Ẹ lo ẹ kó lọ́dọ̀ wọn jàre ẹ máa lọ sílùú mi jàre.
3: Orí yìí ti orí yìí ti bí wọ́n bá wà náà yìí ti bí.

0: Ama laju e asalasare mi adesina big man presenter se turita haro ibi o ni owo ti kaluku girawa eri ejo gin si ojo opodo ale bi o se 09123708675 ona ti an gba nu orisisi ona ni an gba mo ku owo laju e +234814249 1006 on ti le se lagelu wa fun re ka mo sin leti ka mo jin ofin afen ba wa fe jin ofin fun re loku taaro ile to gbohun oya e ma wole e ma pe wole winni soke 09123708675 e ma kaaro
1: ba mi ologun
0: ro atakankan lele
1: omo baba wa tin be lele ru
0: emi re o ekun oko yawo e alayamo lale
1: baje
0: e o jare
1: be ni saida ta kan lati tagba kan
0: e seun e seun
1: a be ri nkan a bi bi film
0: film gan ni
1: e ba gbo lo ngogbo nko ni se ri arabirin ti won fe gba yen o lati je pe ololufe radio bi ti wa
0: okay
1: tohun ti n gbo orisiri e ri pe on go play along
0: abi
1: on go go je mo bi gbe
0: eh bi e pe o ti ku owo
1: mo wine mi so tori ide eye yoguro ma gbo radio bi e ma gbele kogbon gbogbon to ba lo lawujo e wo bi o ba ye ko si e mo to fe se o fe ma se ni se wi pe owo wa lowo obirin yen so ti eyin to ma pada ku fun ohun o wa ndogbon ti oro si lati le je ki ko send owo ton ki o se mo to ba de di send owo si o ma ku sa
0: ni o ti pari iyen
1: iyen wa mo bi ri pe mo di send owo da ṣugbọn ọkọ play along awon alagbari meji
0: ni adupe e seun Olúwayọ̀ gbẹ́rù ilé ọmọ wọn lọ́gà so bó ni ẹ̀gbọ́n mi ọmọ ọ̀sùn tó kun ayé rè òní ọ̀rá yé bí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yẹ ìyẹn ẹ máa kọ́gbọ́n dókítà ẹ máa wulẹ̀ dókítà ẹ máa wulẹ̀.
2: Ẹkùn ọkọ ìyàwó ẹ̀.
0: Èmi rèé o.
2: Aláya má lálẹ̀.
0: Èmi rèé.
2: Èmi bá jẹ́ fún yín.
0: Ẹ ṣeun.
2: Aláàjì ọ̀mọ̀wé Ayọ̀lá gbogbo
0: láti làǹlátẹ̀.
2: Ẹni tí ò sí ẹ̀ka kan ló jẹ náà. Ẹ mà já sọ̀ra. Ẹ máa pè ń pé ẹmọ jẹ ẹ kan láìjẹ́ pé mo kú mo ìbáwọn ṣàdé nǹkan mi ìbáwọn ṣe bísíǹsì kan.
0: Tó
2: ni mo jẹ irú kan. Ẹ jẹ́ kí kòkòrò ojú wa ẹja mo kó. Mo á láìka obìnrin ni. Wọ́n ti mọ̀ pé gbájú ẹ̀ náà.
0: Wọ́n ti mọ̀ wọ́n ti mọ̀.
2: Ẹ jẹ́ ìgbóná irú ọgbọ́n tó ń lò yẹn tó lè mú yẹn. Ìyẹn kọ́ lọ bá yẹn. Wọ́n tọ́ mọ̀ pé ṣe ń bóyá ó ló kó fún ni o. Tàbí ló kó fún tí ó ẹ̀ sì ká
0: o. Tí ó
2: ilé ìrìnà ẹni ẹni ẹgọjẹ jẹjẹ mọ pé ìtàn tó ń sọ lọrọ ń sọ tún mú àwọn èèyàn tí wọn jọ wọ kọkan náà wọn wà pé bàbá ń bo lẹsọ ẹkí ní bẹnu báàgì
0: òun
2: ni mo fẹ́ pé mo fọ́ ni àwọn kẹsẹ̀ tí ń kó sí náà ẹjẹ á ṣọra gbogbo àwọn ọ̀nà burúkú wọ̀nyí yìí tí wọn ṣọra pẹ̀lú ọ̀kẹ́jọ ojú
0: tí
2: wọn ti wà ẹ̀yà ilà gbogbo.
0: Ẹ ṣeun wọn á mọ̀mọ́ pè mí náà wọn á lé mi náà ń bẹ lára olóríire ẹ̀yí rédíò yín lẹ̀ wá pàdé wa mọ jàǹfààní yòó fò yín ó ti tó bí àìmọye ìgbà máa ní mọ̀ ń bọ̀ wọn mẹ́ni tí ẹ ń bá sọ̀rọ̀ ètò rẹ ọjàre dìgbòlugi burúkú.
3: Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí lọ fi kóyàn sí wàhálà 99,000 wọ́n bá jẹ́ ẹ nífà láàárọ̀ yìí.
0: Tiẹ̀ ta ń tiẹ̀ nu.
3: Ṣùgbọ́n ìdáka èyí ò ní gbàgbé
0: àmì o
3: ìjọ tí mo gbọ́ wa kò ní tán bẹ̀ lágbára ọ̀rọ̀
0: àmì àmì o ẹ ṣeun àmì àmì àmì o àmì o wàlákùátà ẹ ṣeun akú palẹ̀mọ́ ọdún iléyá yọba wa láyọ̀ àtàlàáfíà. Gbogbo ẹ̀yin ọlọ́dún gbọ̀ngbọ̀n kan ò sí ohun àfẹ́ni tí bá ń tirẹ̀ ẹ mọ̀ jẹ́ nìkan ó tì yín.
4: Ẹ kó ojúmọ́ lágẹ̀lẹ́ ò ní bàjẹ́.
0: Àmì ọjà ẹ.
4: Ọ̀kẹ́ olúwa ló tèmi olúwa contain àríṣe àrí aláṣà àpáta Ìbàdàn.
0: Ẹ ṣeun
4: ẹni wá fà ń wó fò ní.
0: Ọ̀nwà ọ̀nwà.
4: Ẹ̀yin náà ro gbogbo ọgbọ́n tó dá yẹn. Ọlọ́run ni ò gbà fún un. Torí ẹ̀ la fi ní ká máa gbọ́ rédíò ká máa kẹ́kọ̀ọ́. Èmi tún ti mú tèmi ń bẹ̀ lówùrọ̀ yìí o kí gbogbo wa ká mu ká fi kẹ́kọ̀ọ́. Olúwa
0: contain àpáta Ìbàdàn pé tò. Kì í ṣoge àṣàlàṣà yáà bẹ jẹ ẹlẹ́gùsí. lodu oba laaro loja aba losan e gaaro
5: e ku eto
0: o
5: lagba olohun ma fun ise o
0: ami ami
5: iye mu wa la ma tu ya wa lenu o
0: to ba se rinu
5: oruko mi ni ka ode ti gbogbo e mo si po po po
0: gbogbo mo genu po po
5: o so yi o so yi o jamu o jamu e wo olohun sa ma janu wa ni
0: ami
5: seri olohun ma yo do yen o wala won ba fi deposit ni won ba fi deposit koda won ba gba gbogbo sokoto boya eyan gbogbo e to mu bank to wo patapata won ba gba ni e ori ori ba ko yo
0: ori e ko yo
5: ba dupe pe won olohun sibo le ni yo se ni po wo bayi mo lo se ni po bayi e ma wo gbigbisi to lu ko ma se ko ma se si ko ma eni ba yo se bo lowo lowo ni ko ni mo pe oponu aye rada ni
0: oponu aye rada
5: olohun ma ja ma ngo leru wa o ki eyin ara
0: la awon abadangan ogo
5: ko bere mi e ba so be fun eni o bere mi
0: ko be e jeun ha mo si oju opo da le fun ilaaro yi bojo

0: gbogbo ele na la se o to kogbon o to kogbon e ma laju yin baba o
1: o ni pe opa
0: ami
1: nbi o ti mogba yo ni bo mi banuje be
0: ami o ami o
1: a jo sodo ayo ni
0: ami ami e ku ewu omo re
1: abe ati ki bi an to e wu 99 iba to ti la tun gbo boya to rejo nu ana wa nda
0: won gbon dodo
1: o ro po je ti o na ti bo wori da bi ko gbo gini ile na wa so to tun jale e di pa ba owo fo ni
0: on wo fo
1: wa ko ta mo be ko se gankan owo owo ojo ni o si le ri mo
0: e wa re lomi kedere ni o se papo ninu oko e ni mo pe owo jibiti ni
1: o le ji ogbe atomo
0: ami ami ami ami eseun eseun awon jibiti o ti e wa ja mo lowo gidi mo won o ja mo owo e toto dodo olohun wa mo
2: ologuru baba mi
0: e mo ku oju mo eh baba oni pako
2: be ni ko ni baje fun baba mi o
0: o san wo kede un
2: oni
0: baje awara ni la gelu niwa
2: be ni
0: oda oda
2: ade kan le pa to mo wole a to mo
0: be ti be nti e ri
2: olo ni bu ko wa je
0: a ku mo code te mu lo
2: ngbo je pe fe la ni
0: ajo se ni to na kan ni boya n fun ni code kan ni
2: won ma so be won so kan wa gan loju
0: eh
2: wa ma so fun won pe te ba
0: ah won si binu tori pe ati ani ton mo ti e je ri e o wole pada o wole pa iya beji nbo la wa ele me o
3: mi ologuro
0: ah ogo ati ire
3: ire kuro lenu
0: yo ami o ami o
3: dai wo
0: o ma ja wo
3: gugu ati lati wo fun loruko mi o olo ni ojo mo won oluwo ipo
0: olon
3: gugu nti gugu duro se ni o ba gba le
0: won ba gba dodo
3: ah e ma gbo radio ke gbele kokpa gẹ́gẹ́ bí ìyá àbíjí ti wí ó ṣe rínú èmi ti mú tèmi ń bẹ̀ lájú
0: ẹ̀sùn
3: tí èèyàn bá sùn ó gbé lọ ó ní jẹ́mi àtẹ̀yìn gbérù
0: àmì àmì àmì
3: àwọn
0: tí wọ́n sì jí gbé ọlọ́run ọjẹ́ wọn bọ́m̀ bẹ̀ àmì àmì
3: ẹ̀sùn
0: agúnpalẹ̀ mọ́ ọdún bí eré bí àwàdà ilé yá wọlé tán ẹnu ọbẹ òní sílẹ àmọ bàbá sílẹ ọlọrun òní jí ó sí alẹsẹ.
2: bàbá mi mo tó dé padà.
0: ah mo jẹri ẹ mo jẹri ẹ mo jẹri ẹ.
2: ah ẹ wo ó dá ká máa gbọ́ rédíò. gbogbo àwọn ọmọ mi mo sílẹ fún mi ẹ máa gbọ́. nílùú dayeku.
0: àmì àmì.
2: rédíò sọgẹ àbí a máa gbọ́ rédíò ká máa gbélé kọ́gbọ́n. ọgbọ́n ọlọ́gbọ́n lè rédíò.
0: bẹ́ẹ̀ni ìjẹ́ apá gbà ń wèrè. bẹ́ẹ̀ni ẹ ṣeun
2: ẹ ṣeun.
0: ìwọ náà máa tẹ́ máa tẹ́ máa tẹ́ àṣàlàṣà ayọ̀mídé onímọ́tò láti làǹlàtẹ̀ bó o ní elegante ń kọ́ o.
4: hello baba.
0: ẹ mọ̀ káàárọ̀.
4: ẹ káàárọ̀ sà.
0: owó.
4: alabi ló ń sọ̀rọ̀ láti àmì ológun ẹrú.
0: alabi adéẹyọ.
4: bẹ́ẹ̀ni bàbá mi.
0: ọ̀ya.
4: àbẹ́rẹ́ ìlágbára o. ọlọ́run ọkọ ayọ̀ ni o.
0: àmì.
4: ọtí pọ́ńpà àwọn jìbìtì. àbùnì pálọ ilé ẹ pẹ fún wa o.
0: àmì ọmọ lajú ẹ àṣàlàṣà big man presenter àní lajú ẹ ọdún ló tún dé gbogbo ẹyin tẹ ẹ bá lẹrin ẹ mú nǹkan yín so àwọn kan tó ti ń dọgbọn bí ó ṣe máa jágbò jéwúrẹ gbé ẹlẹmẹwọn ẹ káàárọ.
5: ẹ káàárọ láti ìlú wa ni.
0: ẹ ṣeun ìlú wo jòkó ọmọ agbe dúdú orí òkèlè.
5: ó kálájú wa o. àmì kú ọwọ́ o.
0: àmì àmì. ẹ ṣeun ẹ ṣeun.
5: aṣọ̀dún ayọ̀.
0: àmì àmì. àmọ́ mú mi bọ́dún bá ti ń bọ̀ báyìí ni mo máa rántí orin aláàjì dáúdé epo àká. àwọn mẹ́rin ohun àwọn ìṣọdún ohun káwọn mẹ́rin ohun àwọn ìṣọdún ohun ẹlẹ́mẹ̀rin káàárọ̀.
6: àmì olóbùrò.
0: èmi rèé o.
6: ẹ ní ṣíṣe.
0: àmì àmì. elegant re.
6: bàmí wọn ò ní jẹ gbé.
0: àmì wọn ṣẹ̀ṣẹ̀ béèrè mo ní elegant ń kọ́ o.
6: elegant ẹlẹ́rin láti lu làǹlàtẹ̀. bàmí. ohun tó ń ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ tipẹ́.
0: ó ti ń ṣẹlẹ̀ tipẹ́.
6: bẹ́ẹ̀ni. tí èyí bá ṣe pé irú àwa náà ń gbọ́ rédíò èèyàn bá ti lu gbága. bẹ́ẹ̀ni. àwọn tí wọ́n á ṣe ni pé àwọn tí wọ́n bá ní ọ̀gẹ́dùà mo kí obìnrin gan-an wà láàyè

0: kó sí ẹ bá pa kejọ
1: o ti da e ka bo pada
0: lati e ka ipolowo oja lohun
1: enyo
0: ati bo saarin gbogbo edo ki royin bayi ka ki mole bayi
1: okay oya e je agbera
0: ki
1: lode
0: ka ki mole ki
1: o bere nkan kan lekan
0: kini
1: yo ba bo won ni ile lati keso lo sode
0: o da e so wa
1: e je agbe lati bi be so ba
0: yo ba sin le
1: yo ba sin le
0: o ni ko kankan lo
1: a o ko so fe so pe e so wo nu ile na ngo ba won ni awon afurasi agbe sumo mi eleyi ti won ji awon omo ile eko ati oluko gbe ni ile eko meta ototo ni ijoba ibile orire ni ipinle oyo won ni won ti si oju opo ikansire ni pelu ijoba ti ipinle yi gaga bi iwe iroyin Saturday Punch bo ti se punch iroyin ohun sita o won ni afin toni leti eleyi to tewon meji ototo nlo so fun awon akoroyin ti iwe iroyin punch wipe awon eyan labi yi ni won ko lati so ni pato abi ba awon molebi awon to lugbadi isele ohun ba won soro to si je pe nse ni won fe ake kori pe gomina gangan nla won ba ni gbolohun awon o si be ni body e awon oba ni gbolohun o bi ba se gomina nlo fe ba won soro awon o setan lati ba enikeni soro gaga bi won ti se yoju oro sita won si so won ni won fi eredi abi pataki oro won won fi mule pe awon oba anybody o awon oba eyan keyan awon oba soro ayafi to ba je pe gomina won si gaga bi won ti se ko iroyin ohun won ni nti won bere ni pato won ti fi ita ewe won fi di re mule wi pe ohun itura gan o na ni oro yi nlo je pe won ti e setan lati ba gomina soro won ni won yoju oro sita gaga bi iwe iroyin punch bo ti se ko wi pe gomina nlo fe ba won soro abi gomina ran asoju eni ti o soju ipinle won ni okan lara awon ti won di ipolu mu ni won yoju oro sita o wi pe fun won lati pinu pe awon fe ba gomina soro eleyi o je itura won ni won si fi oro lede pe ki se pe awon ajo ileto abo won mo nkan to ye ki won se won ni sugbon ewu toro mo igbese ti won o gbe o na lo fa to fi dabi eni pe akara ogun o gbagbe ado re o gbagbe re sile pe ki ku se pe o gbagbe e le ko gbagbe re sile o akara ogun o ti dira ogun wa sugbon bo ba fi le pitu re nkan baje rere orun won ni idire ti awon ajo eleto abo ti o fi dabi eni pe won o gbe igbese lori re iro o won gbe igbese o gaga bi iwe iroyin Saturday Punch bo ti se ko iroyin ohun jo won ni ohun ti awon agbesumo mi ohun ti won bere pe awon fe gba won ni won le fi ita o ko ma ba je wi pe yo fi emi awon to lugbadi isele ohun yo fi emi won sinu ewu eni ti se olubadamoran pataki si gomina se yi makide lori n to ni se pelu eto abo abayomi fagbenro won ni ohun lo fi oro sita pe ngba bere oro lowo re lori oro na pe baba lori n to sele yi gege bi oludamoran si gomina lori eto abo kini oro te fe so oni se baba buke diwo wi pe ohun oloro kankan ti ohun fe so lori oro na o pe lowo lowo bayi ohun le fun ni afin to ni leti alaye kankan lori re won ni awon oluko ati awon akeko ninu eyi ta ti ri omo owo omo odun meji ati omo odun meta ni won jabo re pe won gbe won ni awon ile eko meta ototo ni ojo eti friday to koja won ni awon to lugbadi isele ohun ohun lo ti je wi pe ojo kejo won re ti an ti wa ni igbekun awon ajinigbe won yi awon molebi awon asiwaju agbegbe lagbegbe ni won ti nfi iberu won han latari bi asiko ojo bo se dase tele yi eleyi ti an je ko di mimo wi pe ati mo la igbe la iju koja yo mo je nkan to nira ti o si ba owo ewude nitori idi eyi eyin te wa ni ipo ase e mo jo jare egbera so kẹgbẹ ìgbésẹ o.
0: kámú lápá bí bákan náà ni ọba lẹjọ nù ẹjẹ kọkọ ṣe lè lo ní belenja torí wípé ọrọ ètò ààbò yìí kan gbogbo wa gbọngbọn wọn ní nípínlẹ ọyọ pàápàá jùlọ lágbègbè ti ilẹ ìbàdàn ẹni tí ó jẹ òṣìṣẹ inú oko kan farm worker ń lo ti ṣe àpatẹnujẹwọ tó ṣàlàyé pé eléyìí ni bí fúlàní táwọn gbà tí ń ṣọdẹ fáwọn bó ṣe piya mọ bí wọn ṣe jí àwọn gbé tí ó sì yìnbọn fún kan nínú àwọn lọrùn lákòókò tí arábìnrin ọhún ṣàlàyé ilé ẹjọ arábìnrin làtífá ẹni ọdún méjì léni ọgbọn ńlọ ṣàlàyé ọrọ náà pé oko ọhún ti ń bẹ lágbègbè ti mọníyà ni ó dàbí ìgbà tó jẹ́ wípé fúlàní táwọn gbà tó sì jẹ́ ọdẹ fáwọn ó sá lọ gbọ́ àlùmọ̀kọ́rọ́ yìí wípé tó òun o òun fẹ́ bóde pẹ̀lú ọ̀kadà alùpùpù tí iléeṣẹ́ ọ̀hún tó ní wọ́n nígbà tí ọ̀gá ẹni tó ní iléeṣẹ́ ọ̀hún ọ̀gbẹ́ni elliot àti kejì rẹ̀ tí wọ́n jókòó sínú oko náà nígbà tí wọ́n fi bojú wò bojú rí wọ́n ti gbọ́ ròbọ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ wọ́n ti ń tàn wọ́n ti gbọ́ ròbọ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ nígbà tí wọ́n gbọ́ ròbọ wọn láti ẹ̀kọ́ rò pé
1: akọ̀yìn òsínú kínní
0: wọ́n ti ń tàn àbí àwọn ọdẹ ti ń bẹ lágbègbè nínú oko ni ó yìnbọn ni wọ́n nígbà táwọn ó wòkè ó di fúlàní tí àwọn gbà tí sì ń sún àwọn bẹ́ ẹ bá wojú ìwé kẹwàá ìwé ìròyìn ti tribune ìyún ń bẹ ń bẹ fún ti àárọ̀ tòní káwá mú gangan nípínlẹ̀ ti rivers wọ́n ni gómìnà fún ìpínlẹ̀ ti rivers sinnalai fubara ni ló ti fìtànbalẹ̀ gẹ́gẹ́ bí gómìnà àkọ́kọ́ inú ẹgbẹ́ òṣèlú ti all progressive congress tó jẹ́ wípé wọ́n ní kò ní láǹfààní àtilọ́rẹ̀ẹ́ ṣètò ìdìbò padà pé ẹ tún mi yàn sí orí ipò náà ta lọ sọ̀rọ̀ ọ̀hún mahmood jẹga ẹni tó jẹ́ ayànnànà lórí ọ̀rọ̀ tí ń lọ láwùjọ ńlọ ṣàlàyé ọ̀rọ̀ náà lọ́jọ́ ẹtì friday lákòókò tó ń kópa nínú ètò iléeṣẹ́ ti móhùnmáwòrán kan ó ní nígbà tó kù díẹ̀ kí ètò ìdìbò lábẹ́lé ìyún primary sí ipò gómìnà kọ́ bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ní simnalai fubara pé tó ọwọ́ òun méjèèjì òun ká sókè o òun yọwọ́ òun yẹsẹ̀ kúrò nínú ètò náà ìwé ìròyìn daily post ta ìròyìn ọ̀hún ilẹ̀ ẹkùn ọba ni àwọn ọmọ nàìjíríà wọ́n gbóríyìn fún ìgbésẹ̀ alágbára eléyìí tó gbé náà wọ́n ní kò jẹ́ nǹkan tó yanilẹ́nu o bẹ́ẹ̀ bá rí nǹkan tí ó ti ń lọ ní ìpínlẹ̀ ti rivers láti bí ọdún mẹ́ta sẹ́yìn wọ́n ní ṣùgbọ́n báyìí fubara ń ló fi ìtànbalẹ̀ gẹ́gẹ́ bí gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti all progressive congress tí wọ́n ní o ní láǹfààní àti lọ ṣe sáà kejì tó sì jẹ́ wípé àtinú ẹgbẹ́ òṣèlú míì ń ló ti kó igbá àtagbọ̀n tó sì wá sínú ẹgbẹ́ òṣèlú náà ìyún túmọ̀ sí wípé ìpàdé eléyìí tí òun àti ààrẹ bọ́lá ahmed tinubu àti iyesan wike tó jẹ́ alákòóso fún olú ìlú ilẹ̀ nàìjíríà eléyìí tí wọ́n ṣe ńlọ dàbí ìgbà tó jẹ́ pé ti kó wá ti kò wá ni wọ́n ti gbà pé bá ṣe ṣe kinní ọ̀hún rèé ọba ní lákòókò yìí gan ọ̀rọ̀ yìí ni ó ti kọ́ wáyè nígbà tó jẹ́ wípé àwọn kan ni wọ́n ń gbìyànjú àti yọ fubara lóye nílé ìgbìmọ̀ asòfin síwájú ètò ìdìbò ọdún 2027 wọ́n ní ẹgbẹ́ gbòòsà fún fubara o tóró ṣe gudugudu méje àti yàyà mẹ́fà.
2: Béèyàn lówó lọ́rọ̀ bí kókó yokoto bala àfi ọba sí kọ̀dà àbí sọ́wa dáa ni àìrórusùn ara títa ságun ságun kéèyàn mẹ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá kórí ọmọ àwòye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètò kátẹlẹsẹ̀ wọn máa kan èèyàn gógó kí bàtà ó sèèsì bọ́lẹ́sẹ̀ yẹn kọ́ má mọ̀ pó ti bọ́ aroma gbẹpẹpẹpẹ aroma leegun igbesẹ kamankia ni pataki katade gbegbesẹ ni kiakia kẹdà ó wà laparapa ni gbadun aye ọsẹni ti ń bẹ láyé tí oni ti ń dalamu ẹrọ gbàlódé ń bẹ fáyé o láti mọ bí àrùn sápamọ sí kàn sí tónítóní aba healthcare ẹgbẹ ilé baba lam adesina gómìnà pínlẹ ọyọ tẹlẹ ní fẹlẹlẹ nìbàdàn ẹka iléeṣẹ mojoyinlola complex ìwòrò òde ìbàdàn tẹlifon 08033715988 08033715988 ẹ tàtàjú ààrẹ lọmọ tónítóní.
3: ẹni tá ń wí ó dé alhaji àyàfọ́ ọlọ́run ó dé
4: àmàkù àmójúbà o alhaji adébáyò àpènà àyàfọ́ ọlọ́run wọ̀lú adúpẹ́
5: akú araya ojàre akú oríire alhaji adébáyò àpènà àyàfọ́ ọlọ́run you are welcome alhaji gbogbo ẹ̀yin tẹ́ ẹ fè ní dé ní fọ̀làjọ́là lọ́jọ́ sí nígbà tálàájì dákán wálé wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà lọ́hùn-ún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá alhaji àyàfọ́ ọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn àrùn àbá ìsàn lẹ́yìn wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó má tún dí mọ́ ẹ máa bọ gbogbo ẹ̀yìn tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra alhaji lọ́jọ́ sí tán tọlọ́run sì gbàdúrà alhaji àyàfọ́ ọlọ́run ti dé báyìí o nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
4: alhaji àyàfọ́ ọlọ́run ó dé
6: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
7: S-E-L-E-R-R-I-E
6: sálárì bọ̀dá mi ẹ sì fẹ́sọ̀ sí pẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric
8: T-U-R-M-E-R-I-C turmeric
6: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín
9: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
10: ABC ẹgbẹ́ olóríire
11: gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní tìbútòru orílẹ̀-èdè Nàìjíríà ní pàápàá jùlọ ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ń bí àsìkò tó láti yan ọmọ òye tí yóò sojú wa díje fún ipò ààrẹ lọ́dún 2027 àkàrà ògbà ló kájú Èkó gìrì ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé o Sẹ́nẹ̀tọ̀ Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní kẹ́ tó jẹ́ ká tó yáya tó yáya ká dìbò fún nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC APC Primary ọmọ olódòdé kájú ẹjọ́ báwo kájú yíya níya gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC nìbàdàn ìbarapá ògbómọṣọ ọyọ tó fi dókí ogun ẹtúyáyá túyáyá dìbò fún bọlá ahmed tinubu nínú ètò ìdìbò abẹnú ẹgbẹ́ òṣèlú APC sẹ́nẹ̀tọ̀ teslim kọ́láwọlé fọlárin ọyọ state renewed hope ambassador ló ń kéde

0: àmójúbọ̀ ọdún lẹ́yà o. Ọ̀nà ẹ̀gbọ́n àbí ń bọ́lá Adékànbí tún ti gbébí tí ń ṣe dé lọ́dọọdún. Láti fún olóríire kan tí ò tí mara ẹ̀ ní ẹ̀bùn àgbọ̀n ọdún lẹ́yà àti ọ̀pọ̀ àwọn èèyàn míì tí ó mọ ẹgbẹ̀bọ̀ owó láti fi ṣọdún ayọ̀. Ṣé ká tó dán mi láti mí? Èyí kì í ṣe àkọ́kọ́ tí àbí ń bọ́lá Adékànbí ti fún àwọn èèyàn ní ẹ̀bùn àgbọ̀n ọdún fún iléyà. Tọdún yìí ó tún léke ga. Ẹ jẹ́ pàdé tó bá di lọ́jọ́ Tuesday, May 26 ní dédé aago mọ́kànlá àbọ̀ lórí ìkànnì Lágenú FM. Ẹ pè wọlé, bóyáwo ni olóríire náà, àbí èmi gan ni olóríire tí ó mú ẹ̀bùn ẹran ọdún lọlé. Èmi ò tí mọ́ Amir Lukman Tijani àti Shamsuddin Shegu Salam ni ó máa darí ètò. Ọ̀nà ẹ̀rẹ̀gbọ́n Abímbọ́lá Adékànbí ò ní wálẹ̀, kò ní rẹ̀yìn. Bismillah, ilàlẹ̀ àmọ́, inshallah.
1: Ibadan Mega Crusade
2: 2026.
1: Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkòrí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́run Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé wá sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́ra, Bírì, Ìgbàrẹ́ ti dé. Ó wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀sìn gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run ń dúró dé ọ́.
3: Ẹ̀dọ̀ kí ìròyìn.
4: Ẹ káàbọ̀ padà, ẹ̀dọ̀ kí ìròyìn tẹ̀sọ́wọ́ wájú o. Ókè, wọ́n ní ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ọmọ òye fún ti ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC. Ọmọ Yẹlé Sowore ńlọ́mọ̀ ti fi ọ̀rọ̀ léde wípé àtúntò eléyìí tí òun ní fún orílẹ̀-èdè Nàìjíríà ọ̀dàjú èyí tí Bọ́lá Ahmed Tinubu tó ń lò àti èyí tí igbákejì ààrẹ ilẹ̀ yìí lánàá Àtíkù Abubakar tó náà ní. Sowore ló fi ọ̀rọ̀ yìí síta ní ọjọ́ Ẹtì Friday níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí amóhùnmáwòrán channels tí wọ́n ṣe fún lórí Politics Today nígbà tí wọ́n bi léèrè pé kí ni ìrèdí tí o fi lérò wípé àwọn ètò tí wọ́n ní fún orílẹ̀-èdè Nàìjíríà ọ́ dájú ti àwọn yòókù lọ. Wọ́n ní Sowore ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn ni ó fi ọ̀rọ̀ léde o wípé ọ̀dà ẹjẹ́ àti bíi ìsánákí èso ògùn kí ni gbogbo àwọn àtúntò eléyìí tí kò wá wọn ní àti ètò tí wọ́n ní fún ilẹ̀ yìí. Ebemebi ẹwẹnu lẹ̀kẹ́ ẹwẹnu ọkọ̀ ètò tó jẹ́ àtúntò tí wọ́n ní fún ilẹ̀ yìí tí wọ́n ń lò fún àwọn ọmọ Nàìjíríà ebi ń lọ sọ ọ̀pọ̀ àwọn èèyàn sí ebi ọ̀pàgbàfọ́ mẹ́kẹ́ òun náà lọ fa àìsí ètò ààbò bẹ́ẹ̀ ìrora burúkú burúkú àti ìṣòro àkọlùkọgbà tó fi mọ́ ìmọ̀ da omi lójú bíi ìgbà téèyàn ń sunkún. Wọ́n ní ṣé bóun ló kó bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ẹ̀rí àgbà lọ́kùnrin àti lóbìnrin tí ọkàn mọ́ gbin tí ó sì mọ́ mí àmì kàn. Wọ́n ní ṣe bí n tí ọ̀kan ò jọ̀kan àwọn ètò wọn tó kó bá àwọn ọmọ Nàìjíríà nu. Wọ́n nígbà tí ó ń tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta ó fi ọ̀rọ̀ léde pé ṣé ẹ wá fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kan máa tẹ̀ wájú láti máa yan irúfẹ́ àwọn èèyàn báyà bí láti máa mú wọn sípò àbí irú ọ̀nà yòówù tí wọ́n fi ń gbà láti fi ra wọn sí ọ́fíìsì ìṣàkóso ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ kí kinní ọ̀hún kọ́ máa tẹ̀ wájú nù àbí ẹ fẹ́ kí òmìnira kó dé bá àwọn ọmọ Nàìjíríà. Wọ́n ní ẹ̀ẹ́rántí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post bó ti ṣe to ìròyìn ọ̀hún papọ̀ pe sowo re lo dije du ipo are labe egbe oselu AAC lodun 2019 be kedere ngba won njije ti on jigbo lodun 2023 won ni ko re o dije bakan na sugbon olule le kini won lo tun lule na lodun 2023 ewe iwe royin daily post na lo fi royin on ta pe minister tele fun igbeko igbodo oko nile yi Rotimi Amechi lo ti fi oro lede o pe o digba ti awon omo orilede Nigeria ti won ba bere si ni fi oko ti an fi nda pattern ti ara awon oloselu pe igba yi gan ni won to ma dekun ati ma ji owo Nigeria ti won si ma so awon omo Nigeria si oh god Amechi ojo e ti Friday lo na fi oro yi sita o nigba ti o na ti won fi oro wa lenu wo ninu iforo wa ni lenu wo eleyi ti Arise Television ti won se fun lori eto ta mo si prime time ni ba mu pelu oro re o ni awon omo awon oloselu Nigeria ni won so awon omo Nigeria sinu osi ohun ise ti won si mu ki eto abo ko ma yin be kedere won ni won je ki awon omo Nigeria ki won ma ji ni kutukutu owuro ti won o si ni nkan kan ti won te sile pe ere awon re ngo ba di asale oni gaga bi gomina ti ipinle Rivers ni Freedom House lo ti fi oro un sita lori eto kan eleyi ti oni eto ohun ti ojogbon wole soyin ka to gbe kale o lohun ti so fun awon omo Nigeria wipe o digba ti e ba bere si ni fi oko da pattern ti ara awon ta won je oloselu oko ara re po tori pe o kira re mo ifa pe awon ta won je oloselu pe be ba ma fi oko ma fi songo go awon ati waju to fi mo gbogbo rike rike ara awon an lawon o ni dekun ati ma ji owo o si fi oro sita oko oro yan pe oloselu tohun o da yato be si ni awon mi ti won da yato bi tohun an na si wa sugbon opo awon gomina oni oje ipe won ti ko ipa mo ni gbagbe sugbon won ti n gbagbe isejoba isejoba ti n ku to si n je ipe o je nkan to dun wa jojo be ba wa n woye ti e wa fi ebuke diwo e je ki gbogbo e o ma robe ah won ko wo le yi tan o

káàkiri àgbáńlá yé. Pàápàá wata jọlọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rì ìta pàkórí ẹ̀mí. Ìjókò mi, ayé mi, my seat and my space. Olúwa ti máa wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà bù jókòó wọn ayé wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́ bá ti dé Park Place filling station ní World

0: ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
2: Gbogbo ẹ̀dá ọ̀hún tó fà á tó tábọ̀ tábọ̀ àṣeyí ṣàmọ́dún kọ́bẹ̀ má ṣẹlẹ̀ ká má rí bá.
3: A kú àmójúbọ̀ ọdún léyà o. Ọ̀nàrẹ́bù Abímbọ́lá Adékànbí tún ti gbé bí tí ń ṣe dé lọ́dọọdún láti fún olóríire kan tí ò tí ì mara ẹ̀ ní ẹ̀bùn àgbọ̀ ọdún léyà àti

0: ọ̀pọ̀ àwọn èèyàn míì tí ó mọ ẹgbẹ̀bọ owó láti fi ṣọdún ayọ̀. Ṣé ká tó dọ́mi láti mí? Èyí kì í ṣe àkọ́kọ́ tí Abimbọ́lá Adékanbí ti fún àwọn èèyàn ní ẹ̀bùn àgbọ̀ ọdún fún iléyá. Tọdún yìí ó tún lé gẹ́gà. Ẹ jẹ́ pàdé tó bá di lọ́jọ́ Tuesday, May 26 ní dédé aago mọ́kànlá àbọ̀ lórí ìkànnì Lágelú FM. Ẹ pè wọlé, bóyáwo ni olóríire náà, àbí èmi gan-an ni olóríire tí ó mú ẹ̀bùn ẹran ọdún lọlé. Èmi ò tí mọ́. Amir Lukman Tijani àti Shamsuddin Shegu Salam ni ó máa darí ètò. Ọ̀nà ẹ̀bù Abimbọ́lá Adékanbí ò ní wálẹ̀, kò ní rẹ̀yìn. Bismillah, illa li amam, inshallah.
1: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
2: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò àpèrè Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
3: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò àpèrè Àyàfọlọ́run. You are welcome, Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní Dèní Fọ̀làdọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákán wálé. Wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsàn lẹ́yìn wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó má ti dí mọ́. Ẹ máa bọ̀, gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
2: Alhaji Àyàfọlọ́run ó dé.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-A-R-R-I-E. Sálárì.
4: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

Ilé iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọwọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ewé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn wọn lẹ́mọ ríra nílé iṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní first floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ nílé iṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Ilé iṣẹ́ JLK Empire ò ní ràyìn, ìlàlẹ̀

rẹ̀ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí àti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti

0: 96.7 FM, star 347, star 1004, star 2 hash. Bẹ́ẹ̀ lẹ́sìn tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier? Mo ti Cashier.
1: Ọ̀rọ̀ ẹ̀kọ́ ti kọjá bẹ́ẹ̀ ní sànmọ́ ní ta wà yìí, bẹ́ẹ̀ yẹn lóhun ní interest nínú education, ó fi nǹkan ṣe sẹ̀mí ara ẹ̀. Bó bá wá ronú àti kàwé tó tún ronú jàǹbù, mọ̀wulẹ̀ jérò ló di méjì. Lovett College of Advanced Studies lọ́nà Àbáyọ̀ ti ń gba òbí àtàkẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣégé jàǹbù. Tètè wá rẹ́gísítà kó o lóṣù mẹ́sàn-án péré lọ́dọ̀ wa, lẹ́yìn náà ló wọlé sí 200 level. Ṣé èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tọ́kàn rẹ bá ń fẹ́ Nàìjíríà? Tó bá ti ní kírẹ́dìtì márùn-ún tàbí awaiting result, ọ̀rọ̀ rẹ ti gbọ́ o. Ó yá lọ rẹ́gísítà báyìí online tó ráyè òkú fáìlì káàkiri mọ́ www.lovettcollege.com. Owó wa ò fani lápòyà, bẹ́ẹ̀ ni Lovett ti lo kọ̀rí lẹ́yìn ọjọ́ ti pẹ́. Conducive learning environment, hostel facility, iná ló rẹjú kalẹ̀ yìí pẹ̀lú omi ẹ̀rọ tí ń yayin. Lovett College of Advanced Studies, opposite Cambridge College, Oni and Son Hospital Street, Ring Road, Ibadan. 0814-878-1627 081-4878-1627. Lovett College of Advanced Studies, ẹ mọ́ wulẹ̀ sẹ́jú sẹ́rò, àtòbí àtàwọn ọmọ wọn ti mọ̀nà Àbáyọ.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E.
2: Sálárì. Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
6: Lagilu FM 96.7.
7: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: adájọ́ kẹni ilé olóyè dẹ́mbí 96.7 sani ọ̀sánì fíkwẹ́sì títí wa o ẹ̀sì tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọ́dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágélú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.
2: Tiwa lo shilu lori lagilu 96.7 FM pelu Shina Layo. Ekaabo sori eto tiwa lo shilu eto to ntu pere pere nipa oselu
3: oboda ono and glory
2: eje ka jo gbo to se yi
4: tiwa lo

0: it is now time for implementation. Kì í ṣe time for discussion.
1: Ẹ ṣe. Kí n fi èyí máa kí alàgbà Rají Adébáyọ̀ ẹ sì ku àsẹ̀yìndé màmá kí Ọlọ́run Elédùmarè kí ó di gbogbo mọ̀lẹ́bí mú kí màmá kí wọ́n sì rí ẹrù wọn sọ sí ibi tó dà lẹ́yìn ohun gbogbo Ọlọ́run ó di yín mú ẹ pẹ̀lẹ́. Ẹ jẹ́ kí ohun tí mo fẹ́ kẹ́ ẹ wò rèé tá a bá ti ojú ọjà dé pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ ní Yawọ́ta àti Ahoro Ẹ̀sìn Ọ̀lẹ̀ pẹ̀lú ìjínigbé ti Crane àwọn èèyàn méjì tí wọ́n jí gbé ń bẹ̀ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àwo pé kí ni tó yẹ ká ṣe tá a ti ṣe gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí gbogbo àwọn ìpínlẹ̀ tó wà ní ilẹ̀ káàrọ̀ jèrè nírú àsìkò yìí bí tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀nà àmọ́ ẹja múṣẹ́jẹ́ lójú ọjà tá a bá padà dé látojú ọjà ńgbà náà ètò tiwa lòṣèlú yóò máa tẹ̀síwájú akin ẹ kú kalẹ̀.
2: Tiwa lòṣèlú lórí Lagelu 96.7 FM pẹ̀lú Ṣínà Láyọ̀.
3: Sa beyan lowo loro bi konko yokoto bala afi o basiko da abi so wa da ni airorunsun ara tita ta agun sagun eyan me dagba pupo ko ma rin ko geko ge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifun pa giga iseto katalese o ma kan eyan gogo ki bata o sesin bo lesin eyan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lori sirisi ogun sugbon ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le ise tonitoni aba healthcare kokoro nu eje ora nu eje pajapaja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kore o ma le se Ara ma gba pepepe aro ma legun igbese kan ma nke ani pataki ka tete gbegbese ni kiakia kedo wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gbalode nbe faye o lati ma bi arun sapa ma si kan si tonitoni aba healthcare egbe le baba lam additional gomina kule oyo tele ni felele nbadan e ka le ise mu jo yin lola complete iworo ri badan telephone 08033715988 08033715988 en tatadu are lama tonitoni
4: emi omo yin na ni o Jolly Johnny, mo wa ni tabai lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
5: S E L E R R I E
4: salary ah boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
6: T U R M E R I C turmeric
4: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
7: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
8: Clash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
9: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá.
10: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
11: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
12: Babatunde Ajayi ló kọ́ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
13: Tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ ná mi má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
12: 08071124000 08071124000
13: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
14: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay Dr. Scrap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck. Bom!

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sìn pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-E-R-R-I-E sálárì
0: bọ̀dá mi ẹ̀sìn fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Daddy me.
5: Yes.
4: Mo fẹ dupẹ lọwọ yi pe ṣe gan ti mu mi lọ si Pathfinder College.
5: Ṣe lori my dear.
4: Esi dawo wa eka ti neko wa ti jade. Gbogbo ṣe mi pata de ni mo pass.
5: Wow, iroyin jo lele ke. A je pe a ni lati mo eniyan o.
4: Yes daddy.
6: Pathfinder, please
7: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ ní ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yẹ kóoru. Pathfinder College and Junior Academy ni alágbàdo ẹ̀kọ́ òwe tó ràn ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotic tá à ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí a máa tayọ láwùjọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹpẹ́. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
8: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
7: Ètò ìdáhùn máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 0803-324-0047 0803-324-0047 Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń

0: Moruwo Pastor Shop
1: ni Gbagi.
0: Pastor Shop Alaso ra yi woyi mu yi lo yi bi ayo kin. Pastor Shop Abida Corporate Services Limited. Ba wo lo se fe si? Senator materials, cashmere, German wool, Damask material, Swiss lace, Swiss cord, Guinea brocade, Swiss foil, trousers materials, Italian Swiss wool, voile and organza material. Gbogbo ilu ji lu kari Southwest nlo ma Pastor Shop. Kaluku lo loko ti e. To si loko le se ti e labe ijoba. Alawo ma tin pe ro office re loruko Pastor Shop ni Gbagi tuntun. Ma fe ru gbabu kun koda. Eyun ni bara na e bere ona de Pastor Shop. Ke to ra so. Ke si ri daju pe signboard wa wa ni be gbagbagbangba. Gbagan ja nla meta ototo. Nlokun fofo faso. Takoro wo yi to ba wo. O ma so ra ni Pastor Shop. Ni number C 136, 128 and 140. Green Block Pastor Shop Gbagi tuntun. Pe number bo ra so. 08034756248. Ati 08052023076. Ni Pastor Shop. Ra so. Sanwo e. Be nkan e. Olorun ta fi se gbekele. Aita ewo wo moja. Nlo mu wa goke agba.
2: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Fight Calling for All Souls Ministry ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkòrí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́run Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkàn pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Àrọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Bírì, Ìgbàrẹ́ ti dé. Ó wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára.

Ìrìn àjò Umrah láti ṣàlékún Imani. Kálíbà jèrè ayé jèrè àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kì í fi Umrah ṣeré láti wá bá a ṣe Umrah oṣù keje. Ta lọ ní July 21, ta padà ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ Umrah Maulud lẹ fẹ́ bá wa ṣe, èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní Umrah December, èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road, Elewure Bus Stop, Ibadan. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣé ẹ mọ̀ pé gbogbo ètò ni Aláwù ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels. Èyíkéyìí Umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ni Umrah lílọ.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàn ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀sìn pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-E-R-R-I-E sálárì
0: bọ̀dá mi ẹ̀sìn fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
1: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: 7. Tiwa Loselu. Tiwa Loselu. Lori Lagelu 96.7 FM. Pelushina Layo.
1: A kí yín káàbọ̀ padà sórí ètò tiwa lòṣèlú nìkànnì Lágelú 96.7 òkè tó ga jókè. Ọ̀nàrẹ́bù Akeem Ọlátúnjì, wọ́n ṣì wà pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ Olúyanlé Nìbàdàn. A sọ̀rọ̀ lórí ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn nǹkan tó ti ṣẹlẹ̀ àti ọ̀nà tá gbé gbà tí irú ẹ̀ ò tún fi ní padà sọmọ lọ́wọ́ wa mọ́. Kí lẹ lè ṣe láti rí pé bí ó ṣe jẹ́ pé àwọn ibìkan wà tó jẹ́ ti ìjọba àpapọ̀ ní abẹ́sà ìjọba ìbílẹ̀ yín àti tí a sì rírú ẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́yìn tẹ́ ibẹ̀ ń wà bó ṣe wù kó jẹ́

0: ni nkan ni ile bi ti mo wa ni alaunjo na en sa ibe ni won tin so pon ti ko awon omo lo kini kan we ara si ro ni ko tin to sele so in fact mo ni lati mo pe ka awon ma ifiraye ki okan won fi le ba because te ba ti concentrate ngba te ba wa bi kan tan tin soro ti o sele ani lati kun omo e lo si prospect high school pe kan lo pari exam kan lo exam won ni jo na nbe so ko de si nkan to jo be
1: kaya go fun awon ahiso bu
0: omo kan na wa tun se kan na ni obirin kan ni bare mo so fun awon mo so fun police pe kan lo make arrest gan pe o so nba ni bare lo tin soro bi pe ah won ti wa je awon eyan ko ni won ti wa ko awon student ni pa ko won ti ko awon eyan ni bare o e gba wa o
1: ti o sele
0: kini kan fe pa awon ni se kini kan fe ah ti o sele mo ni lati pe bale bare pe ki lo se ani o si nkankan to sele mo ni lati wa drive down lo sibe mo de pa ko mo de ko si nkankan omo e ti o ti nbebe nsin pe ko ri be o kini kan ki lo to ni lati give out false information so gbogbo awon nkan ti in fact enikan lati America lo ti send e si mi
1: iru robe mo rin kia kia
0: iru robe ye dakun ori o le save and secure emi akim olatunji olu omo oluyole ni mi mo tin gbe southeast mo ti ko lati ko aso oluyole ati ko aso oluyole nsin bayi boya bi 44 years ago nigba temi gan si wa lo modun mewa so ki mo be fa ni pe ibi ti mo mo fun tedu e ni mo mo koro kan du e so nipa de yi ka fokan bale and ijoba de nsise gan gidi in fact emi ati special advisor of security onu abaya fagbero gan lajo wa ni jerin ta kakiri everywhere ko to di pe o lo pa aso office
1: am fi
0: okoto mo de fi dan loju pe loluyole o ko si wahala gbogbo oluse abo ose abo de re gbogbo alajo wa lokan
1: e seun to ibeun na ni yo mo nbe amo e ja mu ipe kan abi meji ko to di pe amo ku lori eto ti wa lo selu laaro yi ka ma ba de yin ara le lagara hello hello eku ojumo o aje pe oju opo ti won yo to ka mu mi nbe 0912370 8675 tabi plus 2348142491006 hello 0912370 8675
2: oju opo
1: e lo nse
2: bakan
1: hello ẹ káàárọ̀ ẹ bá ṣe kankan kan orúkọ yín láti bo
2: ọgbẹ́ni ìlú ọmọ ọ̀gbẹ́ni lọ sọ láti ẹlẹ́gbà ìbàdàn
1: ẹṣẹ
2: àti ẹnjìnà dáadáa ọlọ́run ní palata yín dẹ́nu ṣe sọ náà lórí ọ̀rọ̀ ètò ààbò náà ní pé ẹjọ́ torí ọlọ́run ẹ má jà fi ọ̀rọ̀ ètò ààbò yìí ẹ má jà fi ṣe ọṣẹ yìí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ náà yìí pé àwọn igbó kan wà tó jẹ́ pé igbó ìjọba àpapọ̀ ni ìjọba ìbílẹ̀ yín ló wà ẹjọ́ torí ọlọ́run ẹ mójútó dáadáa kí àwọn agbódegbà mọ̀ gbalẹ̀ wọlé
1: ẹ̀ṣẹ̀
2: torí àgbẹ̀ tọ́wọ́ bá àsìkò òṣèlú ti ń bọ̀ báwo kò fẹ́ mọ owó ọ̀nà yìí pé báwo làwọn ṣe ba ìjọba tó wà bẹ́ẹ̀ lójú jẹ́ kí àwọn obìnrin ráyè káwọn fi ráyè wọlé mọ́ wọn lọ́wọ́ tó tí ó gbà ìmọ̀ ìṣẹ̀lẹ̀ nìyẹn
1: ẹ̀ṣẹ̀
2: ẹ̀jọ́ torí ọlọ́run kò ní bà jẹ́ o
1: ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ gan kí awo ọkàn péré sí bí ó bá ṣe é ṣe bẹ́ẹ̀ láàárọ̀ yìí ká mọ dìde ńlẹ̀ hello
3: ẹ kú ojúmọ
1: ẹ káàbọ sórí ètò ẹ bá wa ṣe kankan
3: kan orúkọ yìí gbogbo láti ọmọ wa tẹ
1: ẹṣẹ
3: mo kí bí ọdọọrọ yìí gbogbo ìgbà àwọn la máa ń gbòòrò ju tẹ ẹ máa bẹrẹ ní àwọn ẹrù pẹlúmíín ni o wọn tó bá dé wọn máa ń ṣe takuntakun bó ṣe bí a ní àwọn alága míín náà tó jẹ pé ó súnmọ àwọn ibi igbó pàápàá jùlọ àwọn ọ̀nà tó jẹ pé igbó tún wà ẹ pé àwọn náà ká máa fi ti rán wọn ojú ẹ̀rọ báyìí bó ti ṣàlàyé nìsan àwọn ojúṣe wọn láti ṣe tí wọn ṣe
1: àwọn
3: àmà kún un lọwọ
1: ọmọwé
3: ayélujára láti wọn
1: lọ. ẹ ṣe gan kí alága ó tó dìde ẹnìkan dárúkọ ibìkan wọn ní ibìkan wà tí wọn pè ní sitẹkọ ní ẹgbẹ iléepo tóta ní ojú ọ̀nà tó lọ sí abẹ́kúta wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti àríwá wọn ní tọ̀sán tòru pé wọn máa ń pọ̀ ńbẹ̀ gan bóyá ó nílò kí ẹ̀yìn àti lẹ́tọ̀ àbò ṣe àyẹ̀wò sitẹkọ ni wọ́n pe agbègbè wọn ní lẹ́gbẹ̀ẹ́ total filling station lójú ọ̀nà tó lọ sí abẹ́kúta ni olúyọ̀lé ní ó fẹ́ jẹun ṣé ọ̀nà àpáta ni ti ọ̀nà àpáta ok ajẹ́ pé kò kàn wọ́n bí kọkan won binu kọkan oluyọle nu ti jebu lo lo lati bi
0: e ri pe eni to ko soro o n lo fe introduce oselu ni lati introduce
1: oselu
0: kini un ta so ni pe e je ki federal government o sojuse ki state o sojuse ki
1: local
0: local government oluyọle ati state government o sojuse won won ta so call abama so
1: e
0: di major thing ni pe mo assure awon yan wa pe kan fo kan bale ijoba ti wa ijoba APM le ni se loluyọle mo den fi ran loju pe ninu daada ta en se ta de to continue lati ma se o na la mo pe na la won yan wa ku fini ka tun lo fun federal rep
1: se wa la anbo nbi ti beun
0: ah wa ni tori yen ki wa so pe boya pe ise ita gbe
1: na mi lowo pe e se mo
0: a se koja n to e ka se gan
1: e se
0: ba woju mi ri pe oju mi pon so tori wi pe tori ilu
1: ona la fi simu de me pe lagbara Olorun Olorun fi mu wa lokan ba ni e se honorable Akeem Olatunji alaga ijoba ibile Oluyole ati oludije fun eko asojusofin ti egbe oselu APM lati ekunjibo apapo Oluyole kafi eyi kafi ke honorable Adeniran Sakiru Lai Adekunle amubi kan fun ti ayeye ojo bi won lagbara lowo Olorun ki edagba ke dogbo ke ni awon kan agba ke ni ke si se opolopo odun laye ati laye dera oloye rotimi Williams Adoju eseun be la dupe lowo alagbaraji Adebayo Oluwasina Alayo Ogoede ofo ma le so fa loruko ti emi je ninu ire atayo la fi pade ni ojo mejo nigba na ire o
4: La Gelu FM, Jagaba Gogo Radio, Ma

òun yá ká tún máa kíra wa kú dédé àkókò yìí. Ìyẹn ní gbogbo ibi tẹ́ ti mọ láǹfààní láti mọ jẹ̀gbáládùn ètò yín ètò wa jẹ́ kán mọ̀. Ìròyìn rí ìdẹ̀rẹ́jẹ́ rèé lẹ́sẹ̀kùkù nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà nílẹ̀ Adúláwọ̀ àti káàkiri gbogbo àgbáláyé. Níbo máa fi láǹfààní àti máa dáná gbogbo ẹ̀pọ̀ tá a fi dùn tí gbọ́ngbọ́n fi kán sí. Ìkànnì lágelú lágelú 96.7 FM lélẹ́yìí. Òkè gájòkè ilé tó kalẹ̀ sínú ọgbálé funfun báláú. Ìyẹn ní fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣó wa lọ lórí ètò fún tọ̀sẹ̀ tó kọjá. Tá a dẹ̀ tún láǹfààní àti padà sórí ètò lọ́sàn-án tìníláyọ̀ àti ní àlàáfíà. Tá a sì nígbàgbọ́ pé bá a ṣe dé lálàáfíà náà lábẹ́yìn tí a náà lálàáfíà. Àlàáfíà ara wa ò ní di fíafíà lógo Ọlọ́run. Àtúntidé náà nìyẹn o. Ẹ tún láǹfààní. Ìyẹn láti gbádùn wa dáadáa. Azeez Adémọ́lá aka Granny Saka. Òun ló máa jẹ́ kẹ́ láǹfààní àti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá ibẹ̀ yẹn. Ọ̀gá wa Túndé Ọláwúwo olóòtú ètò Alex Ferguson. Tìjáni olóko dáná ló kọ mi. Olóko ilé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá ti àǹtí àti sport actor. Àtò ilé tó wà active. Ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ wa ń bí. Ẹ wò wá ní Facebook Lágelú 96.7 FM. Àbí ní TikTok àti Tìjáni olóko dáná sport actor. Ṣé gbàgbé pàtó yí kó tó ti ká àṣì ẹ̀ lọ́sàn yìí. Iléyà Cashport ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí. Ìyẹn òdìwín ní ojoojúmọ́ lọ́wọ́ o. Kóòdù Lágelú yẹn *347*1004*2#. Tàbí www.cash.ng. Gbàbẹ̀ yẹn náà wọlé. Mo já o tán pé owó Sátidé ti pọ̀ sí báyìí. Owó Sátidé owó káàṣì ẹ̀ tá à ń pín ní every Saturday ti pọ̀ sí. Wọ́n gbàgbé pé gbogbo tíkẹ́ẹ̀tì tẹ́ ń já yẹn inú koto ti Cashport ní lọ o. Inú koto ti Cashport ní lọ. Bí nǹkan ṣe rí nìyẹn. Bó o bá lo kóòdì *347*1004*2#. Bí nẹ́tíwọ́ọ̀kì yẹn bá fẹ́ máa ṣe bákan máa bọ̀. Ní wẹ́bsáìtì www.cash.ng. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea ọmọ kan ti wọlé. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United ọmọ kan náà ti fẹ́ wọlé. Ọmọ kan ti fẹ́ wọlé sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United. Àwọn ọmọ wo ni ọmọ ọ̀hún? Ẹ láǹfààní àti gbọ́. À ń bọ̀ lápá abẹ yẹn. Bàbá ń sọ nípa ọmọ tó fẹ́ wọ inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United. Ṣùgbọ́n ẹ jẹ́ bẹ̀rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà náà. Bàbá ń sọ nípa ìdíje ti Unity Cup. Eléyìí tá a ti ń pe amọ̀ ẹ̀ tá a ti ń pariwo ẹ̀ láti bí ọjọ́ bíi mélòó kan tí wọ́n sì ti pe àwọn agbábọ́ọ̀lù ìyẹn ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagles. Wọ́n pe àwọn agbábọ́ọ̀lù lágbẹ́lé tí ó láǹfààní àti kópa nínú ìdíje ọ̀hún. Àwọn agbábọ́ọ̀lù tán sẹ́ fìwé pè àti àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ pé wọ́n ti ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n wọn kì ń láǹfààní àti rí bọ́ọ̀lù gbà dáadáa. Àtàwọn senior player bíi mélòó kan òun náà wọ́n pè gẹ́gẹ́ bí ti ń tíà lọ́wọ́ báyìí. Òun náà ni pé àwọn agbábọ́ọ̀lù 14 ló ti wà ń kalẹ̀. Ìyẹn ní ìpàgọ́ eléyìí tí wọ́n ti mọ láǹfààní àti gbaradì. Bàbá ń sọ nípa Crave Valley FC stadium wọn ní Middle Park Avenue ní London. Ibẹ̀ ni ìgbaradì ọ̀hún yóò ti láǹfààní ìyẹn láti wáyé. Àwọn agbábọ́ọ̀lù tó ti wà ń kalẹ̀ Junior Ayọ́bámi. Eléyìí tí gbogbo ayé mọ̀ sí àgbánú kọ ti 3SC Alami Tijani Michael Atata. Òun náà ń bẹ́ńbẹ́ Adéoyè Adérẹ̀mí Òkúta Chibueze Igboke Obinna Ocholi Elias náà bẹ́ńbẹ́ Oyedokun Tosin Philip Otele. Òun náà láǹfààní àti wà ń kalẹ̀ àwọn agbábọ́ọ̀lù tó ti wà ń lẹ́nu. Atọ Okonko Asọ́lé Kọti Rexham nílẹ̀ Gẹ̀ẹ́sì Fẹ́mi Azeez. Òun náà láǹfààní àti wà ń kalẹ̀ Owen Oseni láti Plymouth nìyẹn.
Nnadi Tochukwu ta tun mo si Tochukwu Nnadi ati Tere Murphy awon to ti wa nkale niyan o baba nso nipa ti idije ti Unity Cup ile ti o mo lanfani ati waye won si reti awon agba bodu lolokun ojo kan je lati gbori wo inu ibi ti a se ni pago fun iko bi agba bodu ti Super Eagles bi nkan se ri lapa abe yen niyan baba nso nipa ifigabaga to ma lanfani ati waye lola e mo gbagbe idije league agboje to orilede wa Nigeria iyen NPFL yo lanfani ati tenubodo lola o nibi ti awon iko egbe agba bodu lolokun ojo kan o ti mo bura won so ijaja ku akata laarin awon iko egbe agba bodu to fe gba league league orilede wa Nigeria ta ba nso nipa ti iko egbe agba bodu ti Enugu Rangers ati iko egbe agba bodu ti Rivers United e mo gbagbe pe iko ti Rivers Enugu Rangers ni leke pelu 65 points iko ti Rivers United ipo elekeji 64 points Tigres lo wa ni ipo eleketa pelu 60 points iko egbe agba bodu ti Tigres nti e won lo sile Niger Tornadoes iko ti Enugu Rangers ti leke ogun lo si oketa oketa ni lo ni ile Ikorodu City oketa ni lo Ikorodu City ta tin so yi ko ti lanfani ati padanu ni ile ni sai inu dije ti league agboje to orilede wa Nigeria ninu gbogbo figabaga to ti gbanle 18 games to ti gbanle megela onu lanfani yẹ lati jawe olubori o si ta omi merin ti e ke padanu ifigabaga kankan bakan na ta ba nso nipa yi to kan wa gbagbagban bayi e mo gbagbe pe iko Rivers United nti e Kasina United ni bo wa bo ohun le Kasina akoda gan won ti ni gbogbo awon ti o wole wo ifigabaga ohun ofe ni o ofe lo ba de ko gbowo ko gbobi ifigabaga iko ti Rivers United won ati Kasina United won fe ki won fi ariwo si awon agba bodu ti ko ti Kasina kan fa ariwo si an lese bakan na itoko to kan wa gbagbagban bayi o na ni ifigabaga iko ti 3SC ati Niger Tornadoes lo to ifigabaga ohun yo wa lara awon ifigabaga ti o leju ninu dije ti league agboje to orilede wa Nigeria lola lo si wa lara awon ifigabaga to je pe oju o wa lara eju yen lola lasiko yi iko egbe agba bodu 3SC to wa npo eleketa pelu 60 points Ikorodu City ipo eleketa 58 points le to tumo si pe 3SC o gbudo ta omi idi to je so pe 3SC o gbudo ta omi ni pe ti 3SC ba lo ta omi to lo ni 61 points si iko ti Ikorodu City to ba lo bori ifigabaga ti e ko se ti o le sele o ohun na o pada ku si 61 points ta ba jo ku si 61 mo je agbo si nbe goals in favor iko ti Ikorodu by 3SC plus 2 goals ni 3SC ni pelu ba se wa ni ipo eleketa yen Ikorodu wa ni plus 5 goals number lo ku si 61 points goals yo fun iko egbe agba bodu ti Ikorodu City lanfani ati sepo eleketa le to tumo si pe in to le fokan bale ju o na ni ki iko egbe agba bodu 3SC ko na iko egbe agba bodu ti Niger Tornadoes mole ko ba ti na mole ko si nti Ikorodu fe fi iko egbe agba bodu ti Rangers International se ko si nkan to kan iko egbe agba bodu ti 3SC monu a je pe ka CAF Confederation Cup o ti set tan yanyanu iko Niger Tornadoes na si re ipo kejidilogun lo wa 18 position pelu 45 points tohun na ja pe tohun na ba ti ele lanfani ati fiyaje ko 3SC o le sese ko je pe ohun na ku ni abami relegation ṣugbọn ni se pelu in ti ipo egbe agba bodu ti Warri Wolves in tohun na ba gba o tori Warri Wolves ti e 17 position lo wa ami kan lo fi na Niger Tornadoes ele to wa ni 18 position iko ti Warri Wolves na si re ile ni o wa ti o mo gbalejo iko ti Abia Warriors lara awon kan ti o je ki ifigabaga iko ti 3SC ko le bi eyin afogun nu o baba wa nso nipa iko egbe agba bodu ti 3SC ati Niger Tornadoes akole ti nbe laarin awon mejeji ninu awon ifigabaga
ìyẹn nígbà tán ti jọ láǹfààní àti pàdé àkọọ́lẹ̀ ti ń bẹ láàrin àwọn méjèèjì nínú díje ti líìgì àgbọ̀jẹ torílẹ̀-èdè wa nàìjíríà ni o látìgbà tí ti jọ láǹfààní àti pàdé tí wọ́n ti ń kọ́ọ́lẹ̀ tó ti wà lákọọ́lẹ̀ láti ọjọ́ kejìdínlógún oṣù karùn-ún May 18, 2005 làwọn méjèèjì ti jọ láǹfààní àti jọ mọ́ kópa ilé tó wà lákọọ́lẹ̀ ni o látìgbà tí ti jọ láǹfààní àti pàdé ọ̀hún ẹ̀ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ oníkẹ́gí agbábọ́ọ̀lù ti Niger Tornadoes ló ti fìyà jẹ kọ ti 3SC nígbà tí kọ 3SC náà láǹfààní àti fìyà jẹ Niger Tornadoes nígbà mẹ́fà lé tó túmọ̀ sí pé ẹ̀ẹ̀mẹwàá wọn ti jọ láǹfààní àti pàdé nínú ẹ̀ẹ̀mẹwàá ọ̀hún kò tí ì sí ìgbà kan táwọn méjèèjì láǹfààní àti ta omi ọjọ́ mọ́ fìyà jẹra wọn ni ta bá ń sọ nípa àkọọ́lẹ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì nu ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti 3SC àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Niger Tornadoes bí nǹkan ṣe rí nù ọlọ́run ó kó ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti 3SC yọ. láti bẹ̀ yẹn ká sún ọwọ́ iwájú ẹja sún ọwọ́ iwájú àsìsó ní jẹ́ àlójú ọjà àsìsó ní jẹ́ àlójú ọjà bàbá dé agbábọ́ọ̀lù ti ikọ̀ ti Manchester United ilé ìta sọ pé wọ́n ti yanjú gbogbo ẹ̀ tán báyìí lójú pọ́nà láti gbórí wọnú kẹgbẹ́ agbábọ́ọ̀lù man u àádẹ́nu kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti chelsea náà àádẹ́nu kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti manchester city ẹja lọ bàbá dé kátẹ̀ iwájú ẹ kó kalẹ̀ ṣùgbọ́n ká tó lọ o ṣó gbàgbé káàṣì ẹ̀ a nípẹ́ yí koto lọ́sàn yìí *347*1004*2# tàbí www.cash.ng ẹ jẹ́ àlọ́ bá a bá dé kátẹ̀ iwájú ẹ̀ kó kalẹ̀.

àkọọ́lẹ̀ kan ti ń bẹ ń bí ilé ìtọ́pọ̀lọpọ̀ ń jiyàn sí ní àìpẹ́ yìí láìpẹ́ yìí òun náà ni Cristiano Ronaldo òun náà ló gba líìgì ìfigagbága tí wọ́n gbá tí wọ́n fi pa ikọ̀ ti dámàkì lẹ́ntiẹ̀ pẹ̀lú àmì ayò bí ṣé mẹ́rin sẹ́yọ kan àbí sí Cristiano Ronaldo tó ti mi àwọn méjì ìyẹn ló fà tọ́pọ̀lọpọ̀ ó ti dó bí èèyàn bíi mẹ́ta báyìí sí mẹ́rin báyìí tó ti pè wá pé ẹ dákun ẹ gbọ́ free kick eléyìí tí Cristiano Ronaldo eléyìí tó gbá wọlé yẹn ẹ gbọ́ mélòó ló ti dì pé ta ló ti gbá free kick wọlé jù ní òun àti messi pé pẹ̀lú free kick tó gbá wọlé yẹn ó ti ń lékè messi pẹ̀lú free kick gbígbá wọlé bàbá ní ká wo àkọọ́lẹ̀ tí ń bẹ́lẹ̀ láàrin àwọn méjèèjì free kick Cristiano Ronaldo yẹn òun ló sọ gbogbo free kick tí bàbá tó ti gbá wọlé di 65 tó ti gbá wọnú àwọn di 65 tá a bá sọ nípa àwọn agbábọ́ọ̀lù tó wà active lọ́wọ́ báyìí tó sì ń gbá bọ́ọ̀lù Lionel Messi náà ni agbábọ́ọ̀lù tó gbá free kick wọlé jù pẹ̀lú 71 ṣùgbọ́n goal tí alayé gbá wọlé méjì tó gbá wọlé ń jọ yẹn òun ló sọ gbogbo goal Cristiano Ronaldo nínú ìdíje league gbọ́mi dáadáa league ni o àti EPL o àti Serie A o àti La Liga o àti league orílẹ̀-èdè ti Saudi Arabia o débi tó ti ń ba bọ̀ láti inú kan ti Lisbon o ní league orílẹ̀-èdè ti Portugal ní tó bá ti ní ṣe pẹ̀lú league gbogbo goal ti Ronaldo tó ti gbá wọlé league báyìí ó jẹ́ ẹgbẹ̀ta 600 goals nínú 760 games nínú ìdíje league ni o Lionel Messi 569 goals lòun ti gbá wọlé ní league gbọ́mi dáadáa league mo pé wọn ò sọ champions league wọn ò sọ FA o wọn ò sọ copa del rey àbí àwọn à ń sọ league gangan gbogbo goal Ronaldo 600 goals ló jẹ́ báyìí Lionel Messi 569 goals bí nǹkan ṣe rí nù ìdáhùn sí ìbéèrè ẹni tí ó tún pè á pé sir Alex Ferguson ni olùkọ́ni tó ti pẹ́ jù nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ní club side football bá sọ nípa àwọn olùkọ́ni tó ti pẹ́ jù lóòótọ́ sir Alex Ferguson wọ́n pẹ́ dáadáa nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U ní tòótọ́ ṣùgbọ́n kì í ṣe bàbá Alex Ferguson ni olùkọ́ni tó pẹ́ jù tá a bá sọ nípa club football tàbá ní kàtó láti ipò ẹlẹ́ẹ̀kẹwàá a mọ̀ sọ nípa Rinus Michels ṣe rí Rinus Michels yìí ọdún mẹ́fà ló lò nùkọ ti Ajax Amsterdam 1965-1971 ṣe mọ̀ pa mọ̀ sọ wípé style eléyìí tí olùkọ́ ni Pep Guardiola ń gbá ẹni tó ni style yẹn gangan Johan Cruyff ni òun ló mú tikitaka wọnú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Ajax Amsterdam òun náà ló mú wọnú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona ẹ mọ́ jẹ́ àtànra wa jẹ ẹni tó jẹ́ ẹni tó ni style yìí gangan nínú àwọn olùkọ́ni nílẹ̀ Europe pé tikitaka style ká gbé bọ́ọ̀lù ńlẹ̀ òun ni Rinus Michels yìí òun ni Johan Cruyff gangan òun ló wò ní àwòkọ́ṣe òun ló mú style yẹn látọwọ́ tiẹ̀ gangan Rinus Michels ọmọ bíbí orílẹ̀-èdè Netherlands ni ọdún mẹ́fà ló lò nùkọ ti Ajax Amsterdam lára àwọn olùkọ́ni tó pẹ́ dáadáa nùkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ni Johan Cruyff ọdún mẹ́jọ ló lò nùkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona Thomas Schaaf ọdún mẹ́rìnlá ló lò nùkọ ti Werder Bremen lára àwọn olùkọ́ni tó pẹ́ dáadáa ni Bill Shankly ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló lò nùkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Liverpool 1959-1974 òun ló lò ńbẹ̀ Diego Simeone tó wà nùkọ Atletico Madrid lọ́wọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lòun náà lò lọ́wọ́ báyìí ọdún 2011 náà ló dé sínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ẹbí ipò ẹlẹ́ẹ̀kejì ló wà Valery Lobanovsky olùkọ́ni kan ti Dynamo Kiev ọdún 17 years ló lò nù kẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún 1957-1964 bàbá ń sọ nípa olùkọ́ni ọ̀hún àbí tó 1984 oje gbẹ́gbẹ́ bó ṣe lò lọ́nu 1957 bó ṣe gbà tó bẹ̀rẹ̀ nìyẹn Arsène Wenger ni olùkọ́ni tó pẹ́ tó wà ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún 22 years ló lòun kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal 1996-2018 ló lòun tiẹ̀ Dario Gradi
inu kegi agbábọ́ọ̀lù ti kú Alexander nílẹ̀ Gẹ̀ẹ́sì 24 years lolo Matt Busby olùkọ́ni kan Man U lọ́dún tó ti pẹ́ ni 1945-1968 gẹ́gẹ́ bó ṣe lónù bàbá lu ọdún tó pọ̀ dáadáa o gẹ́gẹ́ bí ìtàn 24 years náà ni àwọn náà lò gẹ́gẹ́ bí ọdún tí wọn náà táwọn náà lò nù kẹgí agbábọ́ọ̀lù ti Manchester United nìyẹn bàbá sí ọdún ogun ọdún tán lò lápapọ̀ 24 years ló jẹ́ Sir Alex Ferguson 26 years 86-2013 àrẹ àwọn olùkọ́ni míì tó jẹ́ pé ẹlòmíì ó lọ ó bọ̀ nígbà wọn sí gbogbo ẹ̀ pọ̀ ṣùgbọ́n láwọn tó lò ó tán lò sàn ọdún tó yẹ pé sáà tí wọ́n lò kì í ṣe pé wọ́n lọ wọ́n tún dé wọ́n lọ wọ́n tún dé Sir Alex Ferguson 26 years Guy Roux nínú kẹgí agbábọ́ọ̀lù ti Auxerre ní orílẹ̀-èdè France 1961-2002 ó ní bàbá lò nínú kẹgí agbábọ́ọ̀lù ó ní olùkọ́ni tó pẹ́ jù nínú kẹgí agbábọ́ọ̀lù kan ó sì gba líìgì ẹyọ kan fún wọn líìgì amateur league ló gbà fún ikọ̀ ti Auxerre lórílẹ̀-èdè France 44 years ó ní ẹni tá à ń sọ yìí òun ló lò nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún láti bẹ̀yẹn ká súnwọ́ wájú wọ́n kéde Dimarco agbábọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Inter Milan gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù nínú ìdíje ti líìgì àgbọ̀jẹ torílẹ̀-èdè Italo Nico Paz òun ni wọ́n fún ní midfielder of the season nínú ìdíje Italian Serie A bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹyẹn sọ pé mo já ọtọ́ pé nípa yí kò tó ti káàṣì ẹ̀ *347*1004*2# tàbí www.cash.ng bó o bá lo ussd code mọ́ ọ̀bọ̀ ní wẹ́bsáìtì www.cash.ng bí nǹkan ṣe rí nù mo já ọtọ́ pé owó sátidé ti pọ̀ sí báyìí o yàtọ̀ sí pé ó jẹ léni o tún lè fi tíkẹ́ẹ̀tì òun náà jẹ ti Iléya cashport bí nǹkan ṣe rí nù ká mọ láǹfààní àti kí ọlọ́jọ́ bí èní bàbá ń sọ nípa Alhaji Surajuddin Badmus eléyìí tí gbogbo ayé mọ̀ sí Surajuddin Alhaja Alhaja gbogbo lábá owó gbogbo màlífà láàfíà Alhaji Surajuddin Alalunu Alhaja of Chelsea happy birthday to you Bami long life and prosperity ìgbà ọdún ọjọ́ ẹ pẹ́ láyé ojú yín ò ní ríbi lógun ọlọ́run ẹ ti ń ganú ayé ẹ ní wálẹ̀ lógun ọlọ́run ẹ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ lówó tó bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ́lá tó tàwọn ọmọ yín ó jù yín lọ lógun ọlọ́run lágbára ọlọ́run àsìkò òmìnira ọdún ọ̀pọ̀lọpọ̀ ọdún láti lókè ìpẹ̀ bàbá ń sọ nípa tọdún iléyà

0: bákan náà ká mọ kí ọlọ́jọ́ bí èní honorable adédèrán sakrula adékúnlé amóbi kan gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún ọdún 2026 àbí gbogbo ọdún nù kí sọ ọdún 2026 nìkan gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún ọjọ́ bí bàbá nù gbogbo onílànà ìfẹ́ lájùlọ ẹgbẹ́dá happy birthday to you sir long life and prosperity ẹ̀yin náà ẹ dàgbà ẹ nìkan jókòó lógun ọlọ́run gbogbo bí tẹ́ fi gbogbo nǹkan tẹ́ fi ń jẹ́ aṣáájú ọlọ́run nígbà kú lọ́wọ́ yín èyàn àsìsó nù àsìsó ọgọ́nàsì àsìsó lóní tásínà bá fi lè gba líìgì èèyàn kankan 50,000 àti ìgbọ́ nkankan látọ̀dọ̀ àsìsó àsìsó ló sọ bẹ́ẹ̀ tásínà bá ilé gba líìgì èèyàn kankan 50,000 ẹjá lójú ọjà ẹlẹ́ẹ̀kejì ọmọ wo ló wọnú nǹkan ti chelsea ọmọ wo ló fẹ́ wọnú nǹkan man u wọ́n ti yanjú gbogbo ẹ̀ báyìí ọmọ tó fẹ́ wọnú kẹgí agbábọ́ọ̀lù ti manchester united ẹjá lọ ẹ ṣùgbọ́n sóò ti ta káàṣì ẹ̀ *347*1004*#. Tàbí www.kaase.ng ẹjá lọ bá abádékátẹ̀ iwájú ẹ̀ kú kalẹ̀.
1: Bàbá ìgbàrú bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn òsì. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìgbàrúgbà tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbárúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Lágelú apata mọ̀jàpàtọ Jamakuta Lágelú FM àkàbà faratilẹ adùn bádùn òpò mákàmúso Lágelú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà ìmùlẹ̀ ògúngún nìsọ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀ owó fún gbogbo ẹni tó lóye tó dà mọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ síbẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwòpọ̀ láìró burúkáwò
4: owó nìkan ló lè ṣe o
3: mádàútẹ̀ Lágelú FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko wọn ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara Lágelú FM 96.7 ìkí wà láyìí àlùbáríkà olúwọjà ńbẹ kẹrin ọpẹ kẹ
5: The most anticipated night in club football is here.
6: Second successive game in the Champions League.
5: Decades of waiting, of pain, of banter against all odds. Arsenal, the Gunners, have weathered every storm to be here.
6: Leandro Trossard, and tapped in by Bukayo Saka. History makers.
5: Waiting in the wings is the mesmerizing defending champions, led by the Ballon d'Or winning Ousmane Dembele. The UEFA Champions League final that you hoped for is here. Live from Budapest, showing on the big screen in Ibadan. Champions League Magic Night 2026, the 16th edition. The biggest and most exciting match viewing experience you can think of. This is history in the making, and you don't want to be told. It's going to be mad.

Ewo wa ni Facebook la gelu na 96.7 FM. Tabi ni TikTok at Tijani Oloko Dana Sport Actor. Ewo wa nbe yen na. O ja tan pe ni pe yi ko to ti cash ye. *347*1004*#. Tabi www.cashier.ng. Bo ba gbenu si leni. Osin ti fi se yan eyan le je ka se la ro ko tun je lale osin ti fi se yan ko so lopa ti mu yan si eh bi nkan se ri lapa be yen niyan eh ogbeni Michael Oluwa to bi Emmanuel Facebook in te ko si Facebook ye oye mi o se en gbianjo ati so pe iru bi mo se so pe Aziz Ademola lo je ke gbo mi daada yen boya ki mo so pe boda Aziz Ademola o lo je ke gbo wa daada iya ki mo so wi pe boda kinikan lo je ke mo wo wa Facebook ko ye mi o e da ko e salaye ko ye mi ko sa buru nu ka pe yan sa kiyesi sugbon te n gbe yan ju ati so Facebook o ye mi ni e se gan sa e ja lafani ati suso wo waju Bruno Fernandez mo tin ki congratulations o leyin gba to gba ti ami eye awon tin kan to ni se pelu olu alafesegba football writers association ta dibo fun pe o lagbodo ta won o o lagba bolu to da ju ni sai idije league legacy gagagagan awon gati lu lo nte pe ni sai ninu idije ti league legacy Bruno Fernandez ni agba bolu to da ju iyen ninu idije ti league legacy alebi nkan se ri lapa abe yen niyan bakan na ninu kegi agba bolu ti Manchester City Nico Orele o ni won dibo fun gege bi agbabolu to da julo ninu kegbe agbabolu Man City ni o bo ti se pe agbabolu e mi fi da nikan to convert e si left back o na lo tun gba player of the season ni eni odun 21 years o wa ni agbabolu ele to je pe o kere julo ni itan Man City ti o gba player of the season so ti ye yin bayen pe agbabolu to kere julo ti o gba player of the season ninu ko Man City mo pe o olùkọ́ ni Pep Guardiola ó ní lílọ tóun sọ pé òun lọ kú òun kẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City òun ò lọ láti lọ gbaṣẹ́ kẹgbẹ́ agbábọ́ọ̀lù kankan o báyìí òun fẹ́ lọ sinmi ni kálí òun tún fẹ́ lọ gbaṣẹ́ kẹgbẹ́ agbábọ́ọ̀lù kankan ni òun ò ní finú kọ Man U lẹ̀ kálí òun tún fẹ́ lọ ṣiṣẹ́ mi bò mi òun ò ní finú kọ Man City ilẹ̀ ibẹ̀ náà lòun sì wà ṣùgbọ́n lílọ tóun sọ pé òun lọ lẹ́yìn ọdún mẹ́wàá kì í ṣe láti lọ gbaṣẹ́ mi o wọ́n wá bí léèrè pé lílọ tẹ́ lọ sí ṣe pé torí pé ó ti rẹ̀ yín kò sọ́tánù bọyín mọ́ ó ní bẹ́ẹ̀ ni o ẹnájì ò sí mọ́ o òun nílò láti chaajì gbogbo bátìrì gbogbo ẹ ti kú o gbogbo sólà ti kú òrùn lẹ́nu ọjọ́ mẹ́ta òjò ní rán o òun nílò láti chaajì bátìrì òun fẹ́ sinmi àwọn ìgbà wo lẹ́ẹ̀dì kò ní gbèdéke o lóòótọ́ òun ò tí ì kéde ìfẹ̀yìntì ṣùgbọ́n ìsinmi òun ò ní gbèdéke o bí nǹkan ṣe rí ń bẹ̀ yẹn nìyẹn bákan náà bàbá sọ nípa bàbá gbogbo ìgbà ni bàbá mọ́ tẹ́tí sí a alága ìfẹ́lá jùlọnu gbogbo onílá ààrẹ Kazeem Ọlálérè aka ẹkú oríire nu gbogbo ìfẹ́lá jùlọnu ńlá gbogbo ìgbà bàbá wọn gbọ́ a olólùfẹ́ lágelú ni kò ní bàjẹ́ fún yín bàbá lágbára ọlọ́run bákan náà nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Liverpool ìtí ń tì á lọ́wọ́ báyìí ni pé àwọn alákòóso kan Liverpool wọ́n ti fẹnu kò pé ẹ wo àfojúsùn àwọn àkọ́kọ́ tó bá ti dòpin sáà ò ní ti agbábọ́ọ̀lù fi kan ti Leipzig tá a bá ń sọ nípa Jan Dammonde wọ́n lóun ní nọmba wọn pé báwọn ò bá gbé agbábọ́ọ̀lù mẹ́ta mẹ́wàá òun làwọn kọ̀ọ̀kan gbé ó dàbí ìgbà tó jẹ́ pé àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lọ́lọ́kun òjọ̀ kan pọ̀ bóyá agent ẹ ti já Liverpool sí pípẹ́ bá nílò agbábọ́ọ̀lù ẹ jẹ́ tètè ya kówó jáde àwọn èèyàn pọ̀ o àwọn èèyàn pọ̀ kò yí a dáadáa o kò yí a dáadáa dákun ẹ kówó jáde o àwọn èèyàn pọ̀ Chelsea náà na bọ́ wá lábẹ́nú o ikọ̀ Liverpool ti ní ọ̀la kọ́kọ́ agbábọ́ọ̀lù táwọn kò gbé tó bá ti di òpin sáà ikọ̀ Manchester United nígbẹ̀yìngbẹ̀yìn Man U ti sọ o pé àwọn ti yanjú gbogbo ẹ o ikọ̀ Atalanta náà dẹ̀ ti confirm ẹ̀ ta bá ń sọ nípa agbábọ́ọ̀lù àwọn ibi orílẹ̀-èdè Brazil mi fi da ikọ̀ ti Atalanta ta bá ń sọ nípa Ederson
owo ti man u se ton lati san o je 53 million euro.

0: to buy it about be lori pounds o je 45.8 million pounds pelu addons ni o ma yo san 41.5 million pounds bayi won a ma san 4.3 million pounds lojo waju iyan ti yanju lapa abe yen bakan na ninu court Chelsea Valentino Barco lati ninu court Strasbourg ni tin bo Chelsea na lo ni Strasbourg yen lorilede ti France adehun odun mefa ni o towo bo ta ba so nipa Valentino Barco iwulo agba bolu ipo o omo ibi orilede Argentina ni o le gba bolu laarin gbugbun gege bi midfielder o le gba bolu gege bi left wing back ninu kege agba bolu ti Strasbourg o le gba bolu gege bi left back na awon aye to ti le lanfani iyen lati gba bolu nu leyin igba ti ko ti Man City ti Pep Guardiola lohun lo won ni won gbegi Pep Guardiola le re si Etihad ni won ni not stand lara won abala abala papa isere Etihad won ni won fi so ori Pep Guardiola ti o je Pep Guardiola stand lati mo riri ise ti o se fun won awon ifigabaga lolokun ojo kan ti o lanfani ati waye le niyin ninu awon league lọlọkan ojo kan eja tori akoko wa eja menuba league Spain ati ile Gẹ̀ẹ́sì asiso ni ki fọkan balẹ ohun si ma ha owo yen won ti ni mo fi boda Aziz Ademola si won ti fi boda Aziz Ademola si inu awon league lọlọkan ojo kan ti o lanfani ati waye Alaves wa ti Rayo Vallecano laago mejo asale Betis won ati Levante Espanyol ati Real Sociedad iko ti Real Mallorca ati Real Oviedo Real Madrid won ati Athletic Bilbao Girona won ati Corti Eche Valencia won ati kegbe agbabolu ti Barcelona awon idije league ile Gẹ̀ẹ́sì yun di lola nti Jekola boda sikiru ayinde oju itere o mo gba si yin la lola lori to je kanmo na ni aji ko to ti ka se laipe yi *347*1004*2# tabi www.kashe.ng ikegbe agbabolu ti Madrid won ti jo di bimo e je agbabe yen wole losan yi pe gbogbo owo to ba nife lati gbe Eduardo Camavinga 80 million euro la won fe ta aku dede woye ogbeni Oluwa Femi Williams
1: eku dede woye atokun ore iwe arale eku opin ose ni opolopo lasi loke pe
0: ami Madrid ni wo to ba fe gbe Camavinga 80 million la won fe ta 80 million pounds ko 80 million euro ni won pe le to tun mo si pe yo le ni 70 million pounds die oju wo le nja pelu form to wa nja lawoko so worth e
1: taba te koko wo na ma ni pe Madrid o ti ready lati ta nda ki won si need because lala koko ni season yi ko ti ni playing time koko ni season yi and again injury wa lara nkan to je pe ti o fi ri playing time idi ti the champ fi mu lo si World Cup o give reason o ni pe ko fi be ri playing time da ni Madrid ni akoko ikeji o ni injury so injury wa lare so ko ti 100% fit so now gbati reyan en te gbe ko ni playing time be ti ko ti wa 100% fit e wa gbe e wa target ni 80 million euro iyan ti mo si pe won ti ready lati ta
0: ton ba fun eyin lowo pe ke lo gbe Eduardo Camavinga gege bi sporting director team ilo le le na si
1: team ba ma gbe Eduardo Camavinga ma si gbe ni boya bi 40 si 50 idi ti ma de fi gbe ni 40 si 50 ni pe o si ni ojo lori age si wa lori e 23 years ni so idi ti ma
0: ka lo je bi abi 28 years ni isin ko
1: to ba gbe bi abi 28 years ni o re ma worst to Rashford lo le bi 20
0: league le Gẹ̀ẹ́sì won ni summer transfer ojo kẹdogun osu kefa ni yo je sisile yo si tenubodo to ba tin di ojo kini osu ojo kini osu kesan September 1st la go mokan la le won ni winter transfer to ba di nu osu kini odun tin bo ojo kini osu kini ni o je sisile yo si tenubodo ni ojo kini osu keji la go mokan la le lọ́dún 2027. Nínú díje league ilẹ̀ gẹ̀ẹ́sì ní sáà yìí Arsenal ni ikọ̀ tí ń lékè inú àwọn tó fi kọ́nà kìkì ní àwọn jù nínú 69 goals Arsenal ti mi báyìí 18 goals ní Arsenal gba wọlé láti kọ́nà kìkì lẹ́yìn náà ló kan tọ́ Tottenham pẹ̀lú 17 goals. Àwọn méjèèjì yẹn wá ba àkọọ́lẹ̀ tó wà lẹ̀ nínú díje league ilẹ̀ gẹ̀ẹ́sì jẹ́ 1922-1923 season òun ló ti ṣẹlẹ̀ last ikọ̀ Oldham ló nínú díje league ilẹ̀ gẹ̀ẹ́sì ìgbà yẹn kìí ṣe ní EPL nìkan o ní yàgò EPL Barclays Premiership 92 nìyẹn láti ìdíje league ilẹ̀ gẹ̀ẹ́sì gẹ́gẹ́gẹ́gẹ́ tó jẹ́ pé lódidi sáà kan wọ́n mi corner kick tó ń lọ bí 16 goals ni wọ́n fi corner kick mi nínú gbogbo goals wọn yẹn àti Arsenal àti Tottenham wọn ti ba àkọọ́lẹ̀ yẹn jẹ́ Arsenal ti score 18 goals ní corner kick so set pieces free kick ara set pieces ni corner kicks là ń sọ o ní corner kicks gẹ́gẹ́ bí ìyún ṣe lọ ní apá abẹ́yẹ nìyẹn. Thomas Tuchel ni ó ya òun lẹ́nu pé Harry Maguire àti ìyá rẹ̀ àti ìyàwó ẹ̀ wọ́n gbé òun sépè pé òun dẹ̀ sọ fún Harry Maguire kó òun tó announce the list pé kò ní meet kò ní sí lára àwọn agbábọ́ọ̀lù tí ó lọ wọkọ̀ òun ti sọ fún o pé òun dẹ̀ ni kò sí wàhálà sá pé àgbàgbọ́ bó sì pé kò mọ̀ pé òun gbọ́ gbogbo tí ó sọ pé kò tí ẹ̀ ń di owó rẹ̀ bóyá pòun ti ẹ̀ ń di kọ́ ni pé ní ogun wọn gbé òun sẹ́ pé ẹni tí ó lára àwọn agbábọ́ọ̀lù tó burú jù fóun láti sọ pé òun ní lọ́wọ́ kọ̀ òun ni kò bá máa wà pé ó le fóun láti sọ pé kò ní lọ́wọ́ kọ̀ ó ní lọ́wọ́ kan tóun dẹ̀ sọ fún kò bá máa bí aláyé ò lọ́wọ́ kọ̀ ó ní kò tiẹ̀ bóun jiyàn sí péyà pé kò sí wọ́kọ̀ parí kò sí wàhálà pé bẹ́ẹ̀ bá là lọ́wọ́ kọ̀ bóyá náà ti wo ohun tóun náà ń ṣe ní sáà yìí wọ́n á bi léèrè pé kí ló fà tẹ́ fi mú Ivan Toney lọ́wọ́ kọ̀ ó ní à pé àwọn àsìkò kan wà tí ikọ̀ àwọn lè máa pàdánù àmì ayò kan sódò lọ́wọ́ táwọn dẹ̀ nílò agbábọ́ọ̀lù pé ẹ̀rọ gbígbà yẹn tí mo mọ́ ń gbábọ́ọ̀lù lókè dáadáa pé torí ẹ̀ ni àwọn ṣe mú Ivan Toney lọ pé táwọn bá ti gbé wọlé bóyá bí ó ku bí 15 minutes ó ga ó mọ bọ́ òkè yóò lè ṣe àmúlò àǹfààní bọ́ọ̀lù òkè. Àti yí koto ti káàṣì ẹ̀ ẹjẹ́ abẹ̀rẹ̀ sí pé àwọn nọ́mbà òun báyìí ẹjẹ́ abẹ̀rẹ̀ sí pé àwọn nọ́mbà òun fẹ́yìn tí yóò láǹfààní àti gbọ́pẹ́ ti káàṣì ẹ̀ 50,000 alákọ̀ọ́kọ́ àbí 25,000 alákọ̀ọ́kọ́ ni ògè sí 50,000 alákọ̀ọ́kọ́ o ẹ̀gbìn 25,000 méjìlá máa ń ṣe tẹ́lẹ̀ ní sátidé ní ìsìn 50,000 kan ti wọbẹ̀ 091 ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí 8663 ló parí nọ́mbà yìí 8663 ló parí nọ́mbà yìí àwa ti ṣá nọ́mbà wọn sí o àti ṣá nọ́mbà wọn sí nọ́mbà wọn ti ń lọ bí o nọ́mbà wọn ti ń lọ bí o nọ́mbà wọn ti ń lọ bí àṣìṣó ń kan lójú pé nọ́mbà òun ti ń lọ yìí ò tí ì dùn àsìkò ló ti ń lọ yìí tọ́ ètò kan sì wà lẹ́yìn ètò yìí kò sí wàhálà nọ́mbà yẹn 25,000 alákọ̀ọ́kọ́ 8683 ló parí nọ́mbà yẹn 8663 50,000 ẹlẹ́ẹ̀kejì 50,000 tó ṣù jẹ́ ẹlẹ́ẹ̀kejì 1694 ló parí nọ́mbà yẹn 1694 àbá ti ṣe koto yẹn ti pẹ́ nẹ́tíwọ́ọ̀kì ló fà àbá ti ṣe ká ti pe àwọn nọ́mbà yẹn wọ́n kàn sáwọn nọ́mbà yẹn 8663 ló parí nọ́mbà yẹn 25,000 lákọ̀ọ́kọ́ 50,000 1694 bí nǹkan ṣe rí nù àìsí ó ti ní àwa máa lọ akọ̀tún ètò tí ó wọlé tí wọ́n ti wà ń kalẹ̀ títí sátidé tàtù láǹfààní àti pàdé lórí ètò yín ètò wa jẹ́ kánmọ̀ bọ̀dá sis adémọ́lá ló jẹ́ kẹ́ gbọ́ wa dáadáa lápá abẹ̀ yẹn àṣìṣó ní èwo ní jẹ́ bẹ́ẹ̀ ilé ẹni owó ẹ̀ńtẹ́ kọ́mẹ̀ntì yẹn ò mọ̀ pé lápá bí ẹ bá ti jọ àpá jùlọ ẹ̀ńtẹ́ bá jọ bá a bá dé ta àṣìṣó abani o sugbon lori ilana to gbe duro Aziz Ademola lo je egbo wa nu o oga wa tun de olawo ololoju eto yi Alex Ferguson ti jani olokudana lo ko mi e se tan gbo ikanni lagilu FM e se o dabo
2: lagilu FM 96.7 La Gelu FM, Jagaba Gogo Retio,

0: ọdún dé.
1: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn lẹ́ máa ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlàlẹ̀.

ìrìn àjò umrah láti ṣàlékún imani kálíba jìrì ayé jìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní july 21 tá padà dé ní july 30 ìfowókọọlẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọọlẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah december èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní navada plaza 140/142 liberty road elewure bus stop ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwù ń bá wa tò tó ń gúnrégé ní aljanna travels ìrọ̀rùn ni visa umrah pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní makka àti madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnà sí haram tó fi mọ́ ziyara ọ̀fẹ́ èyíkéyìí umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.

0: àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay doctor strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ tẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà doctor strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333 andu wọn lórí twitter instagram àti facebook ni at doctor strap recycle doctor strap recycle dé mọ́tò títà di rọrùn.
1: Lagilu FM 96.7
2: La Lagilu FM Jagaba Gogo Radio.

not forgetting my brother Gbenga Olayiwo Lawiato. Àwọn asánàre wọn ti gbé bọn ṣakabùlà lẹ̀. AK-49 náà ń lò báyìí wọn ló AK má fojú di o. Wọ́n ní kan ti ẹ̀wà bá wa kọ́ àwọn ọmọ Arsenal lọ sí gbó Sambisa. Àbí kán wá kó wọn lọ sí ẹ̀sílẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire. Ẹ lọ daṣaka túbọ̀ lẹ̀ ń bẹ̀ kán mọ̀ pé Arsenal ti dé di Gunners. Wọ́n ní bí èyàn kọ́ bọ̀ dá o. Bí èyàn kọ́ o. Bí èwo wà ní. Celebration ni látijọ́ tí àwọn Man City ti lọ gbádùn ọ̀kan láì. Àwọn ọmọ Arsenal ti ń jubilate tí wọ́n ń jùrù. Wọ́n dẹ̀ ń jùrù, wọ́n ń jùrù bẹ́ńbẹ́lẹ́. Lórúkọ Ademola Aziz, the studio manager. Ṣẹ́gun Balógun yí MP. Àwọn tí a láti kìṣí. Ó tún balẹ̀ gìjà sílùú Ìbàdàn láti kìṣí. Àdúpẹ́ pé ojú tó tún rárí. Ọlọ́run tí ó jà l'accident. Ọlọ́run tí ó sọ wá di àrùkà. And my wonderful brother. Brother from another mother. Tosi Adelowo, the dynamic presenter. Immunity ni to fero mi.

0: mímọ̀ rẹ̀ ọba ògo. Ọba ńlá rè é. Ọlọ́run ọba àlá. Ẹ wá bá ń gbọ́ lọ́run ọba yìí tóbi. Àlá akbar. Ẹ wo torí pé àkókò wa. Ó kàn ń sáré bí tekun agége ni. Ẹ jẹ́ ká bọ́ sí abala àkọ́kọ́. Àbí ká pè lábala kejì lórí ètò. Torí má fi para òun náà lábala yìí tẹ̀ ń gbọ́ yẹn. Ti Dr. Bukola Aláyànde tó ti ń gbà sí wa lára. Ẹ jẹ́ ká bọ́ sí abala lérò tèmi lórí ètò. Kí la fẹ́ pẹ̀kẹ́lù méjì ni mo papọ̀ sójú kan. Bẹ́ẹ̀ bá ti wá ń sọ ìkíní kẹ́ tún bá mi dá sí kejì, ẹ wá máa jẹ́ ká ṣe níṣẹ́jú kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan. Pápá lẹ́mẹ jẹ́kẹ́jẹ́ ká ṣe ẹjọ́ mo bẹ̀ yín. Lérò tèmi wọ́n ní ǹjẹ́ ó mú làákà ìdání. Kí ẹni tó ń jẹ́jọ́ lórí ẹ̀sùn ìwà jẹbánu ìwà ìjẹkújẹ bíi gómìnà àná ní ìpínlẹ̀ Kogi. Yàyà Bello tún máa sọ pé òun dipò tí wọ́n tún mú kó wá lọ ṣojú. Nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà yẹn Senate. Wọ́n ti parí ẹjọ́ ẹ̀ o. Àwọn ẹgbẹ́ kan sì fàkalẹ̀ kó wá lọ ṣojú àwọn. Ṣé bad market kọ́ ló yẹ kó jẹ́? Tó ti ẹ̀ lẹ́tọ́ àti sọ pé òun ń pàpò tí bíi ti wù kó mọ. Lóòótọ́ wọn ti convicted. Bọ̀ tó ṣì ń jẹjọ́ lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì rèé. Wọ́n lẹ́gbin gbòún. Wọ́n ní ṣé àrífín ńlá kọ́ leléyìí. Kí àwọn agbésùmọ̀mí tí wọ́n ṣọṣẹ́ ní ìjọba ìbílẹ̀ oríire. Kí wọ́n máa sọ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gangan ìyẹn gómìnà Abiodun Ṣèyí Mákindé. Òun làwọn lè bá ní gbólóhùn o. Káwọn ò ti lè tú àwọn olùkọ́ àti àwọn ọmọ kéékèèké tó wà lákàtà wọn sílẹ̀. Tá à ń sọ rèé sárìnfín ńlá kọ́. Káwọn agbésùmọ̀mí tún máa yan bọlé odidi aláṣẹ àgbàṣẹ pa wá. Ipe Abiodun àárẹ̀ọ́ àfàwọn ọmọ ilẹ̀. Ṣọ́rọ̀ nu àbí ìsọkúsọ. 091-237-08675 091-23-70-8675 Abi +234-8142-491-1006 Ẹ jẹ́ káwọn cousin ẹ kó máa wọlé ẹ lọ́wọ́. Ìyá oníbejì. Àbí ìyá ẹlẹ́gùsí Màrí. Ok. Ẹ ṣeun o.
1: Kí oyin oyè kó ti fó ti bẹ̀rẹ̀ ẹ̀yà Bello. Táyé omi sore, ebi sí bẹ̀rẹ̀ omi sore
0: náà. Ìyá yìí, ìyá yìí. Ló ti wọlé tó dìbò láì kàmpéènì.
1: Ó ti wọlé. Àwọn abẹ́mọ̀ àyẹ̀sọ́fù ọmọ. Àgbẹ̀ tó ní gómìnà náà wọ́n kọ́ àyẹ̀gún ni àrífín kọ́ wọ́n yọjú. Àbẹ́lẹ̀ àwọn ọmọ yìí fẹ́sùkù ní àárọ̀ yìí. Olùtẹ́ lu àwọn ọmọ yìí ti pọ̀ jù. Abẹ́ gómìnà wọ́n bá yọjú sí wọn.
0: Kí gómìnà ó yọjú.
1: Wọ́n yọjú sí wọn ni ó lọ́wọ́ nípa
0: ni
1: ó. Wọ́n
0: yọjú sí kí gómìnà ó yọjú ni.
1: Ẹlòmíì ni mẹ́ta ń bẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọmọ ìlú ọmọ ọlọ́mọ wọn bá wọn ẹbí sí wọn lábàkúnjọ́ wọn yọ fi ikùn lukùn.
0: God bless Nigeria. Ẹ ṣe gọ́mà. Ṣé ẹ gbọ́ gómìnà wọn ní kẹ́ ẹ yọjú ni o. Ìpọ́nrọ́ àrífín kankan ò sí ń bẹ̀ rárá. Ojúṣe ìlú náà lẹ̀ ń ṣe. Ìyá àbèjì ẹlẹ́gùsí.

0: Hello.
1: Hello.
0: Hello, sir.
1: Ninja Papa Lolanga.
0: Yes, sir.
1: Papa Gwa.
0: Ekwe for me, sir.
1: Nikulele.
0: Ami.
1: Alone, Jim Gabima.
0: Ami.
1: Eh, Agbalagba, many, many.
0: Ti da ko yin fun wa sa o.
1: Oruko mi ni Muhammad Said Abdulaziz do yin fun you.
0: Lati
1: Bulaji Muslim.
0: Okay, sir. Yes, sir.
1: Eh, ile so pe agun tan ti ribe la o be.
0: Owo eje. Agun tan ribe la o be ko to gba towo eje ki le ri.
1: Ni igba ti enikan ti wa ni inu custody dawi. Ti an ti dibo fun to ti wole. Ta lo ka pe fun. Ozi doran yen ke yen ojo daran ke ki won so poko wa ko to wa ma suju awon
0: so wa boju mu sa
1: ko le boju mu si bi democracy la nlo
0: democracy yen wa mi npe ka so la ka enu
1: we sa education de la nlo
0: eh
1: ani ka se ka to lo nso ta na bi so eh to ba dana to je gbe so e be jo wo yen beta won ti get e bi beta ni e ri pa won yo ni de de mo
0: ton ge owo ton ge ese ton ge enu
1: nta ti gila ti ba ti won ti bere ijoba lagbada tan so yi eh so eyan meta te gbo pa lo si gbe pa ni awon da
0: won ti e pa won ran awon bi dariye lo e won
1: nigba ti won ba ye ri fun won sara ti yi awa gan ro mo kan to ji kan gbe je pada ti lele won to ko sara ji ni owo wa na ni ma bi je nbe
0: na ti ma je un be
1: Àwọn tí wọ́n ní kí bàbá yọjú kí gọ́vùnà yọjú sáwọn. Wọ́n òwe kan náà lálò fún ẹ̀fà dálò náà. Àjọ ti rí bè lábẹ́. Ètò gbàsówó ẹ̀.
0: Bó nìyẹn ṣe jẹ́?
1: Ilé ń jóná ní ìjàre ń jọ kìíní àná kí gọ́vùnà wa tó di gọ́vùnà. Torí ní bá jẹ́ bílé bá jẹ́ lágùn mẹ́rin yẹn òru. Màá lẹ́rìí bẹ̀ lágùn fàdà kí tí wọ́n náà bá kẹ́dùn. Ọ̀sẹ̀rẹ̀ jẹ́ kó jẹ́ pé wọ́n á tẹ̀ mọ ìfáìtì wọn tó bá jẹ́ pé ìkan náà wọ wọn ìkáwọ́ kan wọn kẹ́bọ́ síbẹ̀ nínú àtúnṣe ìjọba tí wọ́n fìlẹ̀ dòdò àbí amẹ́jọ́ gbogbo wà èmi tí mo bá ń sọ̀rọ̀ is talk to 50 now ọmọ mi sì kì gan-an gbogbo olúlélẹ́ mọ̀pọ̀ mọ̀ gan-an sí torí mi yìí wọ́n ojú ìmílẹ̀ ara lásìkò báyẹn.
0: Níbi tí ọmọ yẹn á ka yín lára dé.
1: Bó Ma bá òbí mi bíbí ìgbà kóyè mi ni mo bí torí ọmọ rẹ̀. So fọlọ́ ti débi nìyẹn ní òbí fọlọ́ ọmọ jẹrẹ. Ẹyọ ẹnìkan olómọ mẹ́ta nínú àwọn olùkọ́ tọ́pẹ́ jáde. Ẹyọ ẹnìkan olómọ méjì. Ẹyọ ẹnìkan olómọ kan ẹyìn ewu nǹkan. So nígbà tó yẹ fáwọn kọ́lík wọn ní north side ní báwọ̀sì kankan. Wọ́n ti báwọn ife yẹn nẹgbẹ́rẹ́ sọ̀rọ̀ láti lọ́ fi gba àwọn èèyàn wọ
0: ẹ ṣe gan abraham
1: kọmọ pa ara wọn tọ kọ àwọn ọmọlọmọ ẹlẹfà àwọn ọmọlọmọ ò kẹjọ.
0: Ẹ ṣe gan sa. Ẹyẹ èèyàn wa ẹjọ ẹ bá mi ní sòrò díẹ ẹ jẹ ká sáré lọ ságbọn tí ìkéde àti ìpolówó ọjà à ń padà bọ.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: SELARIE sálárì
2: bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
4: TURMERIC turmeric
2: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
2: Lagilu FM 96.7.

0: Ah, wọn to be executive governor. Eh, ma bi governor se gadada. Ta lo to be?
1: O ko ko ba negotiate pelu won kan le release awon ni lodo jamesa bayi ta ti ka won omo yen.
0: Ah, Olorun.
1: To ninu erun.
0: Eh.
1: Olorun Eledumo re ko je si won kolon tu won le o.
0: Ami o.
1: Ki gomina ba negotiate pelu won kan le tu won le o.
0: O ti da. E se gan.
1: Ba tu won le.
0: Yes ma. E se o. Hello. Hello sir. Ah mi ma gbo yin dada lapa bi. Ah mi o gbo yin dada o.
2: Hello.
0: Hello.
2: Gani wa fi slato yo ala fun.
0: Oyo mo la fi mo gbo yin sir.
2: Eh ko ni bagbe.
0: O bo
2: je. Ara mi ga baba lo langa.
0: Yes sir.
2: E se o. Se ri nipa ti gomina Kogi State ni Yaya Bello former governor abi.
0: Bẹ́ẹ̀ni sir.
2: Ya tokowo je.
0: Okay,
2: iro ni tin joselu. Iro ni joselu. Won eyin owo bayi ni won fi ma yin. O le ja pe eyan to se nkan daada yo duro. O eyan to da ni won ki de. Mo ti je pe won ti fi proper okay won ti fi proper ija ise won ti fi getting ori awon eyan. Okay property won ti fi getting ori awon eyan. Ni o je kaluko mo the right thing.
0: Tori gan o se ti mo
2: bo bo je denu olorun mo je si o mu yan de gbe si.
0: Ami
2: se wa ri pepa ta omo te jiko olorun oba laanu bo ba wa ta omo yen le.
0: Ami
2: o saanu wa.
0: Ami
2: gomina won fe gba wo ni
0: eh
2: but ya tan tin ja omo yen o ti poju ta ba lo okay oro ta gbo la re won ni gomina la fe ba negotiate
0: eh
2: nkan ba negotiate kan gbowo ṣe ká ta àwọn ọmọ ẹlẹ.
0: N bo n gómìnà o ti rí wọn.
2: Okay. O ní Fásenjọ́ negotiate náà.
0: Ah, gómìnà negotiate rí o.
2: Ẹ máa gbọ́ mi. Wọ́n ní gómìnà ilà àwọn fẹ́ bá sọ̀rọ̀.
0: N bo n ó ti jọ sọ̀rọ̀.
2: Yọ́ ni bí wọ́n ṣe ṣe. But wọ́n ó mú wọn. Tọ́ bá gbé owó náà wọ́n bá fẹ́ ká tọ́ fún wọn lówó. But wọ́n ó mú wọn. Ìmọ̀ wọn ò ní jọ.
0: Ami.
2: Pẹ̀lú ògo ọlọ́run ọba. Ipò ọ̀rọ̀ ọdún léyà fẹ́ẹ̀ni gbogbo nǹkan ti bàjẹ́.
0: Ọlọ́run ni yóò bàjẹ́.
2: Ìgbà táwa wà kékeré, ìbàdàn lè mi gbé, màkó bẹ́ẹ̀rẹ̀ màkó lè mi gbé. Ẹran ọdún bàbá wo ti ra ẹran, yóò ti rà lóko supply tó bá lọ. Yóò ti rà lẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta ni ọ̀ra, táàmù fi jà kí, táàmù fọkàn jà kí. Gbogbo nǹkan ti bàjẹ́ ni. Ọlọ́run sànù wa, ọba ayé gbogbo ẹ̀ padà. Ẹ kú ètò.
0: Ẹ ṣe bàbá mi láti ìlú Ọ̀yọ́.
3: Hello
0: sir.
3: Ẹ kú ètò.
0: Ètò ni Ọlọ́run. Yes sir.
3: Mo ti ń bọ̀ o.
0: Ami.
3: Ẹni sì wí o.
0: Ami o.
3: Àwa náà ò ní sì ń gbọ́ o.
0: Ami.
3: Láàjì Ajínigbé Abbas láti ilé agbo Arimọ́lá Nẹ̀sẹ̀.
0: Yes sir.
3: Bàbá ẹ torí mi mọ̀ wá o.
0: Ami o.
3: Ṣẹ́rìsì lórí fọ́nrá gọ̀ọ̀fọ̀n. Ẹ kọ́ jọ wá lójú.
0: Ṣé
3: o ní ọjà kọ̀ọ̀kọ́? Ọ̀rọ̀ Nàìjíríà bí gbè yẹn ṣe kọ́mẹ́dì ni.
0: Bàbá ṣé bí yóò ṣe wá máa lọ rèé?
3: Ẹ̀jẹ̀ agbẹ́yìn ò ti sẹ́gbẹ́ kan. Àbò ìmọ̀ ló lórí ju bàbá.
0: Àbí o.
3: Wọn ọmọ nìyí gbé wò ní jẹ́ àwọn náà gbé.

0: eyin eyan wa e mo nkan to ma sele leyin gba ta ti gbo ere idaraya e ton e je ka lo polo oja ti n ba ti de a bo si abala te tin reti ogbon nbe nbe
1: hi arianson
2: lagilu fm 96.7
3: Baba Ibaruba Onisegun ibile ko pe meji jake jado ile Ibadan.
4: Ẹran o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokanbalẹ. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idi ni yi ti oba oke se si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lo le won lowo agbaraga da okuta ogun ibile ti koju awoka aromale egun lapo egbe abi ko mo korin o ma muna lo gbari airorun sun dede bi eti ba nwoye abo fe ma se gbonin owo ke se kan gbodo ma gbon riri abi ki nkan ba rin kiri are niyan ara tita abi ko yi o ma ko yan loju aya si le ma lu kikiki o tope lodo baba Ibaruba oba isan ara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's gate grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafia ara wa ko ni gbon danu bu bi elubo
5: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya e sipeli celery
6: S E L E R I E
5: salary ah boda mi e si peso sipeli no di salary oya lopin gbiyanju e sipeli turmeric
7: T U R M E R I C turmeric
5: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
8: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
9: Ẹni tá ń wí, ó dé, Alhaji Ayafọlọ́run, ó dé.
10: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò àpènà Ayafọlọ́run wọ̀lú, a dúpẹ́.
11: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò àpènà Ayafọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dé ní fọ̀là dọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákánwálé, wọ́n lọ tán kí èèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Ayafọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ ti dímọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà Alhaji Ayafọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
10: Alhaji Ayafọlọ́run ó dé.
12: Ilé iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra nílé iṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní first floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ nílé iṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ lẹ̀ digbí tí ó yin gè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLK Empire, TikTok JLK8294. Ilé iṣẹ́ JLK Empire ò ní ràyìn.

0: 96.7.
1: Makale Marale.
2: Àwọn ìpinnu àti gbìyànjú tá a bá ṣe lónìí ni yóò sọ bọ́ọ̀lù ọ̀tí rí fún ọjọ́ iwájú alálùbáríkà kan CD and C Double Crown Global Limited láti ralẹ̀ ní Fruitful Vine City, ilẹ̀ tó fini lọ́kàn balẹ̀ tí yóò di ohun ìwúrí lẹ́yìn wá ọ̀la. Invest wisely today on a piece of land today at Fruitful Vine City by D and C Double Crown Global Limited. Jàǹfààní ẹ̀dínwó tó ń lọ lọ́wọ́lọ́wọ́ kó tó tán. Ilẹ̀ 300 square meters 1,404,000 naira péré, 500 square meters 2,340,000 naira péré, 3,000 square meters 14,040,000 naira péré di onílẹ̀ pẹ̀lú àsanlé owó tó kéré tó 500,000 naira. Kò sì sàn yókù láàrin oṣù mẹ́fà. Ẹ ó gba registered survey, agreement àti deed of assignment lọ́fẹ̀ẹ́. Fruitful Vine City wà ní off Olojo Oro Road, Olúyọ̀lé Local Government, Ìbàdàn. Fún àlàyé síwájú sí, ẹ pè tàbí kẹ WhatsApp 0706-041-1727. Lẹ́ẹ̀kan sí 0706-041-1727. Fruitful Vine City, ìgbé ayé àlàáfíà àti fọkànbalẹ̀.

aṣọ ìgbàlẹ̀wù ìgbàlódéré kòkó ń lò ń lè lọrin ọmọ lábẹ́ irin jọ. Adéáfá Lákànmú. Mọ́kọ́lẹ̀ ẹ lọ mọ́ mú bírú ẹ mọ́ be gègé ohun tákàdá ẹ mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ.

0: àwọn ni wọ́n máa ń pè wọ́n mo kí yín o. Babaláre ní Àìkú mo kí yín. Bí baálé ọba sílé àwọn ọmọ máa délédè. Bẹ́ẹ̀ bá ti rí baálé ẹ ti rí babaláre. Bẹ́ẹ̀ bá ti rí babaláre ẹ ti rí baálé. Bẹ́ẹ̀ ní ṣì ìlú darí. Yóò mọ̀ ju yín ṣe o. Gbogbo ẹ̀yin girama tẹ wà lába Àìkú mo kí yín. Kò sígbà tí mo wọ bẹ̀ tí wọ́n jẹ́ kí n gbé pọ́ọ̀tì kaná. Oúnjẹ ṣe ń yọ lọ́tún ló sì mí ọmọ yọ. Ó tiẹ̀ tó yà níkẹ́. Mr. Okombo ni ṣe ká mú làwọ́ wá. Mo lẹ́bà tí wọ́n gbé kalẹ̀ gan-an wò ti jẹ́. Mélòó mo wá fẹ́ jẹ? Ó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń bọ́ mi lè yàn tóbi sí. N ó délé wọn ó sì
1: mímọ́. Ó dà wọ́n ti dàbí blonblon.
0: Ó ti dà. Ẹ ṣe mo kí yín o. Ẹ jẹ́ kí n kí wọn ní aba ìtòrí. Ẹ mo kí yín o. Ìyá àbejì lába ìtòrí. A ní gede mo kí wọn náà. Wọ́n wà ń bẹ̀ ń wò sí ń bẹ̀ ń ṣiṣẹ́ mi. Ọba ṣe dáadáa ara kì ó àyá ọbí. Dáadáa tẹ́ ń ṣe ọlọ́run ọ̀sán yín lẹ́sàn. Ẹ̀yin tẹ́ ẹ ti ń ṣe ìyókù náà ọlọ́run ọ̀sán yín lẹ́sàn. Mo dé aba lẹ́rin mo kí yín. Ṣé mo sọ fún yín pé ilé ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ ní Àìkú? Ṣé Lintu lẹ mọ̀ pé wọ́n ti gbé dókè? Lintu lẹ mọ̀ pé àbí? Ẹ mọ já yín sí. Ẹ wọ́n ti gbé dé Lintu. Ṣùgbọ́n tó ṣe mí kàyéfì ní ta fẹ́ tojú bọ̀ ní ìsìn. Ṣé wípé àwọn olùkọ́ tí wọ́n ní wọ́n post lọ sí àwọn ilé ẹ̀kọ́ yẹn? Wọ́n ní wọ́n ti wá fi ń ṣe pàṣípàrọ̀ bẹ́ẹ̀ mi bá wálé ní ìwọ lọ́ wà lọ́la àtọ̀tún la sóòkó le. Èdè yìí tẹ́ fi ń ṣe bẹ́ẹ̀. Wọ́n láwọn ọmọ òde ilé ẹ̀kọ́ wọn ní rí tíjà. Oyè ó rí bẹ́ẹ̀. Ẹ sì ń gbowó ìjọba o. Bó ṣe rí Láìkú ló rí lẹ́rín. Health center ti lẹ́rìn yẹn ò tiẹ̀ ìyẹn ti kúrò ní health center. Ó ti di ibi tí àwọn àgbò àwọn ẹdì ẹjẹ́ fi ń ṣe. Bẹ̀nàtì ń ṣeré. Wọ́n náà kóra wọn lọ sí maternity. Ọ̀làgbà pọ̀.
1: Ìjọ ọmọdé bẹ̀ náà bá ń ṣeré ń bẹ̀ntì wọn. Àwọn yẹn gbàtẹ́gùn ń bẹ̀.
0: Ẹ̀yin ìjọba rọ̀ yín àwọn abà yìí línkì pọ̀ mọ́ra wọn. Iye mọ́lẹ́fẹ́ sọ ni Àjàbékà Àìkú Ìtorì.

0: tún àwọn ọ̀nà yìí ṣe. A ti ẹ̀ ń gbọ́ pé ìjọba ìpínlẹ̀ Ògùn àwọn ńlá ọ̀nà lọ sí àwọn abúlé. Ẹ má kàn gírèdì ẹ̀kẹ́ là nìkan. Ẹ bá wa wá bẹ́ẹ̀ ṣe da ọ̀dà sí. Torí pé bójò ṣe dáṣẹ̀ tẹ́lẹ̀ yí àwọn ọ̀nà wọn ó tún ti máa bàjẹ́
1: padà.
0: Ẹ má ṣe oore ẹ̀dẹ fún àwọn èèyàn. A bẹ̀yìn torí Ọlọ́run. Owó yìí kìí kú ṣe pé ẹ fẹ́ yọ owó yìí lápò yín. Owó ìjọba ni.
2: Báwọn pe Pákí nítorí ará àdúgbò wá.
0: Ẹ ṣe yẹn bẹ́ẹ̀ àwo gédéńgbé.
2: Ẹgbẹ́ nítorí àtijọ́ ẹ̀wọ̀n èèyàn mi.
0: Màá jábọ̀ fún yín lórí.
2: Ẹni sọ̀rẹ́ àgbẹ̀.
0: Ìforúkọsílẹ̀ tí mo ní kí ẹ̀yin àgbẹ̀ alágbàdo kẹ́ ẹ lọ ṣe. Èmi àti ọ̀gbẹ́ni Wálé Àjàní tí wọ́n jẹ́ kọdinétọ̀ fún Maize Farmers Association ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí. A ti jọ sọ̀rọ̀ lórí lábẹ́ aṣọ. A tún láǹfààní àti tún sọ̀rọ̀ lórí atẹ́gùn. Tí n ó gbé wọn sórí àgbàgbè tẹ́ gbọ́. Torí pé mo ní bí ṣe ń lọ la fẹ́ mọ́ tẹ̀lé. Lámọ̀bá tẹ̀lé lẹ́gọ̀ọ́và. Èmi àti ẹni tí ń ṣe alága ẹgbẹ́ Afan ní ìpínlẹ̀ Ọ̀yọ́.

0: ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi ọ̀gá mi àti ọlọ́run ti jọsọ wá pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kò sì já wa pastor Wálé Adésanmi ẹ ṣeun ẹ kú àdúró tì bá mú tèmi bọ ẹ sá lé mi àti àṣìṣó ókè a tún pín mazavita ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ tó ń ṣe agbátẹrù abala abẹ yẹn ká dúpẹ́ lọ́wọ́ Mass Foods Industries Limited àwọn ni wọ́n gbé mazavita kalẹ̀ fún wa wọn ni a mọ̀ pin 2kg lẹ́nì kọ̀ọ̀kan ń gbà láti 1kg ó di 2kg ẹ ń gbọ́ bá yá mọ̀ pin odidi 5kg fẹ́nì kọ̀ọ̀kan ọlọ́run ó jẹ́ adé bẹ́ẹ̀ ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹni tí ṣe production manager wọn Mr. Abdulrasheed Abdulrasheed Moshood a sì dúpẹ́ lọ́wọ́ ẹni tí ṣe marketing manager wọn. Hello ọ̀gá mi.
1: Hello ẹ kú ètò.
0: Ètò ni ẹ kúrọ̀ lẹ́.
1: A kúrọ̀ lẹ́ akúṣẹ́
0: iṣẹ́ tó. Orúkọ yín ní kíkún.
1: Orúkọ mi ni Ọláwálé Ajani tí mo jẹ́ national coordinator fún Southwest ní Maize Association of Nigeria.
2: Ẹ ṣeun nìbàdàn bí.
0: Ìdí tá a fi pè yín níbi ìjọ mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ṣé ń gbọ́ mi sà.
1: Mo ń gbọ́
0: dáadáa. Èmi àti ń jọ sọ̀rọ̀ lórí lábẹ́ aṣọ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ẹni tí ṣe national secretary ẹgbẹ́ àjọsọ̀rọ̀ láti ìlú Àbújá mo sì pè wọ́n sórí ètò wọn bá wa sọ̀rọ̀ ṣé ń dé.
1: Mo ń dé gbogbo ẹ̀.
0: Ohun tá a sì jọ sọ̀rọ̀ lé lórí ni wípé wọ́n ń ṣe àkọsílẹ̀ òǹkà àkásílẹ̀ àwọn àgbẹ̀ tí wọ́n wà ní ẹ̀ka iṣẹ́ àgbàdo àwọn àgbẹ̀ ọlọ́gbìn àgbàdo tá a sì sọ fún àwọn èèyàn pé kí wọ́n má jẹ́ kí ẹrù ọ bà wọ́n o torí lórílẹ̀‐èdè Nàìjíríà wa ni a má fi ilẹ̀ o má fi ọkọ̀ ẹlẹ̀ o ó lè fẹ́ fi jí ọ ní kínní o bẹ́ẹ̀ sì jẹ́ kọ́kàn mi balẹ̀ pé ẹ ń ṣe àtòpọ̀ àwọn orúkọ yẹn sílẹ̀ ń bò lẹ bàdé.
1: Ẹ ṣeun atọ́kùn ní àná ní ìlú Àbújá.
0: Ok àti kó ẹ má bínú sà Mr. Wálé.
1: Yes sir.
0: Ẹ jẹ́ ń láyọ̀ láti sọ fún yín pé gbogbo ọmọ Nàìjíríà ń gbọ́ yín níbi tí afẹ́fẹ́ ètò yìí bá fẹ́ dé.
2: Torí rédíò lẹ́wà
0: yìí. Bẹ́ẹ̀ wọ́n sì ń gbọ́ yín jákèjádò kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà.
2: Bẹ́ẹ̀ni.
1: Adúpẹ́.
0: Ọya ẹ tẹ̀ wájú.
1: A rí pé àkọsílẹ̀ orúkọ àwọn tó wà nídìí dátà yẹn wọ́n ti ṣe jáde.
0: Ok.
1: Ṣùgbọ́n tó dùn mí díẹ̀ ni pé àwọn tá a forúkọ sílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àti káàkiri ilẹ̀ Yorùbá tí mo jẹ́ zonal coordinator wọn ó kéré jọjọ
0: àtó
1: nǹkan.
0: Òun sì rèé o. Ọya
1: mo ń gbọ́ yín. Ohun tí ó sì ṣẹlẹ̀ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọn ò kọ bí ara sí pé tí wọ́n bá jẹ́ àgbẹ̀ oníyàgbàdo tó fẹ́ jẹ́ ọmọ ẹgbẹ́ Maize Association of Nigeria gbogbo ẹgbẹ́ Commodities Associations ni wọ́n gbà láti àbújá pé kí association kọ̀ọ̀kan ní orúkọ ọmọ ẹgbẹ́ wọn nínú database wọn details wọn so ìjọba ti ní kí wọ́n forúkọ sílẹ̀ pé àwọn olọmọ ẹgbẹ́ yín ibo ni wọ́n wà kí ni wọ́n ṣe acres mélòó ni wọ́n ní eléyìí náà máa lò láti jẹ́ pé wọ́n dé ọ̀dọ̀ ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan tó ti register. A sì rí pé àwọn tó ti register àti assure pé orúkọ ti wà nínú database Lábújá èmi náà rí ṣùgbọ́n tí ò bá forúkọ sílẹ̀ tó bá gbọ́ because a tún pa àsọyí rédíò yìí tá a sọ pé tó o ti dé o ṣùgbọ́n tí ò bá forúkọ sílẹ̀ kó wà pé ọmọ ẹgbẹ́ máa ní mi láti bí ọgùn ọdún mẹ́wàá eléyìí la fẹ́ fi mọ̀ dájúdájú wípé
0: ṣe ni yìí
1: ṣọmọ ẹgbẹ́ ni ìjọba ò ní sọ wípé orúkọ tá à ń kọ wá a kàn sáré lọ kọ́ wá ni àwọn nǹkan yà á bọ́ sọ́wọ́ tí ẹ kó bọ́ sí ṣùgbọ́n tó bá jáde láti headquarters wa Lábújá tó bá ti jáde wọn pé gbogbo ohun tó bá ṣe sórí orúkọ yẹn national school ló máa lo ma se so la se nro wa le kan si ejo igba ta wa se meeting yen a wa ri pe a le conclude because oruko yen kere gbogbo to wa lo to state ko to local government kan ni Niger state the whole your state ko to oruko kan to lati one local government in Niger state so you know you want to pay number
0: mo gbo yin mo fe ke fuli oro yin
1: inu mi wa dun yi pe mo ni anfani lati tun wa so fun gbogbo awon eyan wa a ti gbe link jade eleketa ta ma so lori lage leto ran ko kari gbogbo aye e to ba n pe o fe se egbe agbe alagbado under Mayor's Association of Nigeria
0: okay
1: e gba link gbogbo te fe se ibele ma se si owo te ma san inu o ma fun la kan number to ma je ID card yin
0: okay
1: te gbogbo te ba fe se inu account yen
0: so je n gbo yin je e je n gbo yin je inu account number ti an fun yen iyen lo ma je ID card fun
1: gege bi o me gbe gege bi o me gbe
0: oye mi to te ba ti wa bere pe oso mo lo kini card number re ohun ka yen ni o kan pe pe o re o
1: pe fun pe to ma si pe ohun ka yen to ma si gbe sori system wa gbogbo details to fi fill ibi to gbe to ti soko gbogbo details e o ma gbe jade
0: okay
1: so ko si pe a se nle ni kokon kiri mo so ejo
0: mo n gbo yin
1: mo n fi eleyi nipase lagelube awe eyan wa e je ka kopa ninu eto iforuko sile yi gbogbo egbe gbo na lo n se tori o ti kuro ni pe ta ma fowo ko list lo sabuja ta ma be pe send list wa link yi lo ma link yin mo gbogbo programs
0: gbogbo general database
1: gbogbo general database bi nkan ba de se n jade eyin gogo phone number yin ti wa nbe email yin wa nbe
0: yes sir e ma gbejina e ma gbejina e je n bere bayi kini to fa to fi je pe akosile awon agbe alagbado ni ipinle oyo okere
2: se
0: won ni oye nipa re ni abeyin le polongo re to tori n te ma so ni wipe npo ba ti de beyen e ki n pariwo re fa won ka won gbo e wa dowo bo ngbe ba ti wa dowo bo te ba ti wa n ko ere re bo ijọba o ti wa o pe oke o trailer ajile trailer kokan o gbe kereju yo gbe 100 bags pe trailer ajile bi 600 mo so pote kereju 600 ka je pe o gbe 500 trailer mewa o ni e ma ko lo si ipinle oyo o ati mo pe 500 times 10 that's 5000 abi pe ngba ba ti de tori pe e pariwo re e kan rab mo owo nbi jan ti wa ko na for say a kan mo lo ri ni oja eyin le polongo re sita fawun eyan to ni abi kini idi to fi je pe iforuko sile yen kere gan
1: se ri mi o le fi be na dawun eyan wa lebi tori opolopo oluko opopo link lo wa ta to je pe awon eyan wa fe ni gbagbo nu e mo to fi je pe te ba ni ke se ba ni awon tun de ni yen la se paru lori lage lu wi pe lage lu lo sabuja office won bere details bẹ́ẹ̀ sẹ́kìtì dẹ̀ bá wọn sọ̀rọ̀ gbọ́ra pé nǹkan yìí ó ń tán bè lọ́wọ́ ni pé ẹ forúkọ sílẹ̀ tí program gbogbo tó wà nílẹ̀ wọ́n lè channel ẹ̀ online sí direct so kò ní sí pé wọ́n gbé trailer kan débì kan bí atọ́kùn ṣe ń sọ nígbà tó débẹ̀ tán wọ́n rin ní for sale níbì kan gbogbo eléyìí níjọba náà ń rí tán ṣe fagilé gbogbo owó ètò yẹn ní tó bá tán sí ó máa wọ ọ̀dọ̀ yín direct ni ibi tẹ́dẹ̀ ti lọ gbà central place wọ́n máa fún yín so mi ì rí wọn blame but mo sọ àtún rọ̀ wọn wípé kó má bà lórí radio program kan mo sọ mo ní a ti ra rọ́ tábà sì ra rọ́ a ní ra òótọ́ tá a bá lè forúkọ sílẹ̀ tá a fi ilẹ̀ ẹgbẹ́ ẹjẹ́ gbogbo ẹlẹ́fọlọ́ọ̀ because gbogbo ọ̀nà tí tó bá fẹ́ gbà wọn sì lálẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì báǹkì tá a lò wọ́n ti gbé kalẹ̀ wọ́n ti gbowó síbẹ̀ bank of agric so gbogbo kini ti wa nle
0: e seun bank of agric te menuba yen o ni yo mu wa lati se ise kan osomo lo mo gbo a di bank of agric to wa ni ipinle oyo ni total garden ni total garden mr wali e mo ilo ibere si wa osugbon mo fe ka gbo ile ko mo nigeria le gbo tori pe mo pe ikan lara won ti mo ba won soro won ni inu awon odun nje kini to fa tinu yin o fi dun wọ́n ni wọ́n kàn nìkan lọ síṣẹ́ ni wọ́n kówó wọ́n fún fi
2: owó tí ìwọlé
0: owó ìdọ́dọ̀ àwọn táwọn tún sọ yìí pé ìjọba ti gbé owó síbẹ̀ a nílò láti tanná wo bẹ̀ ọgbẹ́ni wálé àjàní
1: wọ́n gbọ́ yín
0: mú atọ́kùn n tí mo tún fẹ́ bèrè kó lè yí àwọn èèyàn ni pé se anfani iforuko sile ohun so ti so si tun wa
1: nigbati ati ri ipade yen fenu e kole ni Abuja njo Friday
0: se Friday to lo
1: fun wa Friday ana yi
0: okay
1: so o re fe ya pe ka ma ko te ba ti send a ma wo system to fun ma di gba ti won close link yen
0: okay then so fun once ni pe link yen o ti wa close
1: link yen o ti wa close
0: o si wa open ta fe mo nta fe mo e je wa bere kan to je pe alagbegbe afani ipinle oyo omo ba ogundele David bam emi ati won ti jo soro ni abi aso ibere ti mo fe bere ni wi pe sugbon mo mo pe yin na mo ye se looto ni ijoba ni won fe gbe ajile kale fun awon agbe
1: seri ta ba so pe ijoba a ri pe ijoba pin si ona meta ijoba apapo
0: ijoba apapo ni eje
1: so ijoba apinle
0: ijoba apapo
1: ijoba apapo ton ba fe pin ajile won pin through the Federal Ministry of Agricultural Development
2: ni gbogbo state kokan
1: ni gbogbo state kokan ni won ti pin so awon lo ma gbe information yen jade si gbogbo associations ati cooperatives to ba wa involved so eje ka feti leko sebo
0: eje wa okay to ba ti jade
1: to ba ti jade na mo aso yin pe ngba ti ajosepo to gbumona ti wa laarin wa ti ile ise nla yi eti wo ni di a le wa so pe to ko ye be oro ta so o nkan bayi bayi lati gbo o
2: ti jade o
1: e ba gbe o ti jade o
0: se mo pon oro te so yi awon agba awon baba wa moni moni baba wa moyan moyan won soro won fi owe sinu e won ni ohun la mo fafa idigi la ba
2: beni
1: beni
0: eyin le ti so pe adegun bayi o e mo wa je agbo pe ade ogun o komo ka ma ba wa so oro ana di ba mi mo wa lowo
2: mo ba ti mo
0: wi pe ba ba legun ba be ni ojo tori yoruba won lagbara bi an ba ti di ona won o ti tu
2: beni
0: ba ba legun ba ba ni ojo bi oba jo mo ko se
2: ti o fe mu ni si
0: ti o mu ni eh eh
1: atokun
0: se e ba wa le pa re ke jo ogun le si
1: to da so ni nkan te so but ogun nkan ti mo so se ba fi okan to a ri pe to sona ni to je pe o ma ni feedback e foruko sile sinu database ko sa nton yan nu yin eniko ni wa gbo lowo yin ti kokon ba de latodo federal ministry of agriculture wa ni badon ti oyo state lo ma de si awon na de gbe circular jade so je ka fokan ba le
0: e wa nfi da wa loju nsin pe gbogbo nti o ba tin ti odo ijoba yala ijoba apapo ijoba apinle ijoba ibile tin bo si akata egbe yin e mo je ka mo gbo ti awon megbe o si mo janfani re ti se pe awon kan nu executive won ragabo bi adie to pa mo to fo mo re sabe
1: atokun idi ta se so pe ko ka register personally niyan to ba ti jade yin ko lori phone yin
0: o ti da
1: e lori phone yin i know deni dake an ka so fun yin bayi because oruko enu official location
0: o ti da e seun gba e seun ti fu asiko yin ti o ko yin le kan si
1: oruko mi ni Olawale Ajani national coordinator southwest maize association of nigeria to office mi wa nbadan
0: up man
1: help me
0: ejun won le ti gboyan o lori eto nipa ajile mo fe mo pe fe gbo labare re bam ti so fun mi pe leyin sala oni eto bere basiko baiwa n o fi foran kan sita se lanfani ati fi eti ara yin gbe yawo re amo saaju on gbogbo asuso agba ko n gbe 70% gbe ati o ti le gbe 70% Mr. Patrick o ni gba kin san 30 pere wole eje n gbe polowo oja labbaik
3: allahumma labbaik assalamu alaikum gbogbo muslimi ile ise akorere ajo sile mimo aljanna travels lo ki gbogbo wa papa julo gbogbo awon ti won tele wa lo si hajj odun 2026 won ni olohun gba ni bada fun gbogbo wa o alo tun lo alogba olohun o se won wa ni karun awa ni ti o wi pe atete sun la tete ji fun gbogbo ene to fe ba wa se hajj 2027 yala awon ti o lanfani lati lo lodun yi won ni iforukosile ti wa bere bayi ipari osu osu November 2026 ni gbogbo pepe pe o wa sopin ni le se Ajana Travels gege bi alakale ijoba Saudi o wa to di po kase nle anfani ti wa fun gbogbo awon ta fe bere lati darapo mo eto so die die pay small small ni le se Ajana Travels to wa ni Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan kale ba jo gunle sorilede Saudi Arabia futi haji 2027 fun alaye lekunrere e ma pe 0904-444-4945 esi le bewa wo lori www.aljonotravels.com pelu Aljono Travels aji 2027 wele muno tun je be isn't it light ala
4: emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo maggi chicken flavor si oya esipeli celery
5: selerie salary
4: ah bodami esipeli so sipeli no di salary oya no pe gbe ni esipeli turmeric
6: t u r m e r I c turmeric
4: e kare pali ohun se be maggi chicken flavor kan fun yin
7: ohun se be maggi chicken flavor pelu eroja alugosa celery ati atale pupa oluyi pada ayo

0: ṣe náà bọ̀ nàrà yọ.
1: Síbẹ̀ àbáwọn ta tún délẹ̀.
0: Iléyà Cashport dé pẹ̀lú ìlànà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù May yìí, owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti Cashier? Mo ti Cashier.

0: Hello? Hello? Hello?
1: Hello? Hello?
0: Orúkọ yín sá.
1: Ibrahim.
0: 1959. Tí n bá wò tẹ́ bá ti gbà rí mi òní fún yín o. 1959.
2: Fáwọn ẹlòmíràn náà kán lè pè wọlé kán lè jẹ.
0: Hello? Ẹ ti wọlé. Hello? Àsìsó kò ló.
3: Hello?
0: Hello?
2: Orúkọ yín.
3: Hello?
0: Hello?
2: Hello? À ń gbọ́ yín.
3: Ramat Ọlálékan.
0: Ọlálékan Ramat 3856. Àbí?
3: Bẹ́ẹ̀ni.
0: Ìròyìn tó jẹ jáde. Hello? Ó di mélòó?
2: Ó ti di mẹ́ta.
0: Orúkọ yín. Ok. 3922 ẹ fojú òpó yẹn lẹ. Ó di mélòó?
2: Ó ti di mẹ́rin.
0: Hello? Hello? Hello? Ore. Abi? O ti re. The last one re o. Hello?
1: Le.
0: Hello sir.
2: Hello.
1: Hello, e kuro le.
0: E kuro le.
1: Remi la lati mobi.
0: 0972. 0972.
1: 0972 mo wo yo. Yes sir.
0: Ori n le n pe 0970 o. E seun, e fa n fi le.
1: Yes sir.
2: E se.
0: Lekan lo wo en to se are ju. Márùn ti pé gbẹ́sẹ̀ ńlẹ̀ gbẹ́ra ńlẹ̀ gbẹ́ra ńlẹ̀. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kànkún àyàn wọn láti rí i dájú wípé mímọ̀ ṣe káràkátà ọ̀sìn ẹran máa ṣe káràkátà àwọn nǹkan ọ̀sìn lọ́nà àìtọ́ wọn kọ̀rọ̀ ojú sí
4: i. Ṣọkọyọkọtọ̀ mo bá wọn pe pákí nítorí ará àdúgbò wa mo bá wọn.
0: Ok.
4: Àtijọ́ wọn èèyàn méjì. Ẹni sọ̀rẹ́ àgbẹ̀ ló jẹ yàn.
0: Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpàṣẹ ti ìpínlẹ̀ Plateau.
4: Inú kàbà.
0: Wọ́n fi kélé òfin gbé àwọn afurasí ajímọ̀lùkọ mẹ́fà. Bẹ́ẹ̀ wọ́n sì rí ìbọn gbà lọ́wọ́ wọn. Báwọn eléyìí náà kọ́ ni wọ́n ń ṣe agbóde gbà. Báwọn kọ́ wọ́n ń ṣe agbésùmọ̀mí ajínigbé mọ́ pa àwọn àgbẹ̀ gan. Wo ni kẹ́ ẹ mọ́ lágbà pọ̀. Ok. Lánàá òde yìí. Àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Nasarawa, ìpínlẹ̀ Niger, Kwara àti Plateau wọ́n gba àtìlẹ́yìn owó látàrí àti lè jẹ́ kí iṣẹ́ oko dídá kó rọrùn fún wọn. Àwa náà ń retí rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìyàwó Soludo ó mọ̀ ti pín. Ó ti pín hybrid GMO. Ó ti pín fún àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ tiwọn. Ìyàwó Soludo ń lo ṣèyàn o. Ẹ̀yin ìyàwó gómìnà yòókù kí lẹ̀ ń wò. Ajíṣe bí Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ìṣebí ẹnì kọ̀ọ̀kan. Adex farabalẹ̀ lágbàjù. Farabalẹ̀ dúró lágbàjù. Mo mọ̀ pé ò ń sojú mi. Ṣá farabalẹ̀ yóò padà jọ.
4: Ìṣàpá ọ̀rẹ́ ni tó bá lọ fún.
0: Lọ́dún 2030, ìjọba àpapọ̀ ilẹ̀ yé, AFC ni o, wọ́n dojú sun bíi mílíọ̀nù kan. Iṣẹ́ àgbẹ̀ okòwò lọ́dún 2030, tán ni. Fún ti ètò oko dídá fún sáà òjò, ìjọba ìpínlẹ̀ Niger. Ìyá owó tùlùtùlù kan kalẹ̀ fún àwọn àgbẹ̀ obìnrin ní kìí ṣe gbogbo àwọn àgbẹ̀ o. Bílíọ̀nù méjì owó náírà ni. Àwọn ìròyìn yìí kún bí ìbìbà. Láfẹ́ ṣe báyìí. Ok. Lórí okòwò iṣẹ́ àgbẹ̀ agric business nu o. IFAD ìjọba àpapọ̀ wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àgbẹ̀ tí wọ́n jẹ́ 1,697 ní ìpínlẹ̀ Ondo. Àwọn ọ̀dọ́ ni wọ́n jẹ́ o. News Diary Online ló gbé ta. Ìdókòwò Dangote ní Ethiopia ọgbọ̀nwọ́ sí àwo rẹ̀ bílíọ̀nù mẹ́rin kàsàgbà owó dọ́là ni bàbá kó kalẹ̀ láti fi dókòwò látàrí àti lè jẹ́ kí ààbò oúnjẹ ó wà ní ilẹ̀ adúláwọ̀ food security. Ẹ jẹ́ mọ́ sẹ́rí padà alé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi wà ń bẹ̀ nílẹ̀ yìí àti lókè òkun. Bọ̀dá mi ẹ ṣeun Christopher Afolabi mo kí yín ẹ kú iṣẹ́. Ókè ẹ jẹ́ ń fi àsìkò yìí kí àwọn ọlọ́jọ́ bí Alhaji Surajuddin Badmus aka Alaja. Alhaji Surajuddin Badmus ọkàn pàtàkì lára àwọn olólùfẹ́ ìkànnì yìí ni olóko dáná ló ní kí n kí yín. Miss Faith Udemezu la ọ̀rẹ́ mi láti ìpínlẹ̀ Anambra tó fi ìlú Abuja ṣe bùjókò. Miss Faith Udemezu, happy birthday to you, long life and prosperity, many happy returns. Beekeeping training tá a fẹ́ ṣe wọ́n ti ń bẹ lóko báyìí báyìí báyìí lórí bí wọ́n ṣe fẹ́ harvest oyin bá a sọ fún pé practical láfẹ̀ni ṣe wọ́n ti wà ní odò ọ̀nà kékeré níbi tí wọ́n ti ń ṣe practical tí wọ́n ti gbá sọ̀wọ̀. Bí n bá parí ìròyìn ní aago mẹ́fà èmi náà ń lọ bá wọn lọ́hùn-ún. A tún ṣe mí o. Ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ nínú wa tẹ́ ẹ forúkọ sílẹ̀. Bẹ́mi bá ti ń dìde ẹni tó pin jù
2: Kẹ́mi
0: kí ló pè òun ló ṣe ètò yìí jù bá gba Masafita 2kg ni. Ó báyé gọ́sùpù gbẹ̀dùnù Ṣọlá Àrẹ̀wò Pásítọ̀ Wálé Adéṣánmi ẹ ṣeun Mrs. Rashidat ẹ ṣeun ẹ jẹ́ àmọ́ lọ. Aṣìṣoṣo Gbéláwá Kẹ́mi lè fi Másà lé.
2: Ògbéláwá
0: ìyókù díjọ́
2: mẹ́jọ.

ẹni tí ó jòkó níbi kọ̀kọ̀ ọ̀gá ogo ni ó máa gbé abẹ́ òjìjọ Olódùmarè. Èmi ó wí fún Ọlọ́run mi pé ìwọ ni ààbò àti odi mi. Ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ní tòótọ́ òun ó gbà mí nínú kẹ́kún àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú. Yóò fi ìyẹ́ rẹ̀ bò mí. Abẹ́ ìyá apá rẹ̀ ni èmi ó sì gbẹ́kẹ̀lé. Òtítọ́ rẹ̀ ni ó ṣe àṣà àti àpáta mi. Èmi kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù oró tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn eléyìí tí ń rìn kiri lókùn. Tàbí fún ìparun tí ń run ní ọ̀sán gangan. Ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ mi àti ẹgbàrún ní apá ọ̀tún mi ṣùgbọ́n kì yóò sùn mọ́ ọ̀dọ̀ mi. Kìkì ojú mi ni èmi ó sì máa fi rí tí èmi ó sì máa fi wèrè àwọn ènìyàn búburú. Nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi èyí tí ó fi ọ̀gá ògo ṣe ibùgbé mi. Búburú kan kì yóò ṣubú lù mí. Bẹ́ẹ̀ ni àrùn kárùn kì yóò sùn mọ́ ilé mi. Nítorí tí ó fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí mi láti pa mímọ́ ní ọ̀nà mi gbogbo. Wọ́n ó gbé mi sókè ní ọwọ́ wọn. Kémi kí ó má bàa fi ẹsẹ̀ mi gún òkúta. Èmi ó kọjá lórí kìnìún àti pamọ́lẹ̀. Ẹgbọ́rọ̀ kìnìún àti ejò ńlá lèmi ó fẹsẹ̀ mi tẹ̀ mọ́lẹ̀. Nítorí tí ó fẹ́ ìfẹ́ rẹ̀ sí mi ni. Nítorí náà ni òun ó ṣe gbà mí. Òun ó gbé mi lékè. Nítorí tí ó mọ orúkọ mi. Òun ó pe orúkọ mi Olúwa Ṣọlá rẹ̀ o. Èmi ó sì dá a lóhùn. Òun ó pẹ̀lú mi nínú ìpọ́njú. Òun ó sì gbà mí. Òun ó sì bu ọlá fún mi. Ẹ̀mí gígùn lòun ó sì fi tẹ̀ mí lọ́rùn. Òun ó sì fi ìgbàlà rẹ̀ hàn mí. Ọ̀rọ̀ ọmọ níṣẹ́ fàyà tí. Ẹni ìbẹ̀rẹ̀ ẹni òpin. Àtò gbójúlé àtò fẹ̀yìntì. Eléyìí kúrò lọ́rọ̀ ọba ránni níṣẹ́ odò ọba kún. Iṣẹ́ ọba òṣè jẹ́ odò ọba òṣè kán lò. Tó bá ránni níṣẹ́ tó dùn ọba bá kún bẹ́ẹ̀lú ó ti ṣáájú rẹ̀ débẹ̀ ó sì tún bọ̀ lẹ́yìn rẹ̀. Gbòǹgbò ìdílé Jésè ni òun larúgbó ọjọ́. Òun ni alpha àti omega. Òun lẹ́ni ìbẹ̀rẹ̀ àtẹni òpin. Ọba tí kìí kọni ni ọba tí kìí tanni ni. Kìí bú ni kìí yẹ̀yẹ ni kìí sì dojú tì mí. Alana of Ana ni. Olóni of Òní ni. Ọlọ́la of Ọlá ni. Ọlọ́jọ́ of Ọjọ́ gbogbo ni. Kábíyẹ́ ò sí ìrẹ́ Ọlọ́run. Onígbà of ìgbà gbogbo. Adani of gbogbo ẹ̀dá ìbàrẹ́ o. Ẹlẹ́mìí of ẹ̀mí gbogbo ènìyàn. Ọlọ́lá of Ọlá ìlókun.

0: He has done so much for me.
1: For Osos Ministries, in Bay, see Padia Bara Lodometa, it's your Wayani Ribadon, Sakuri Renje, Asher Tun Dari Bugwaye, authority that leads the whole world. It's your better, Lati Ojokewa, Sojokejina, Ushukefa, 2026, Ipade Yoma Perenia Gugu Mary Role. Ibi pade ni ile iwe ọba Kiyele Memorial High School Alubua Bashonuru Idiapẹ Ibadan Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Odedoyin Olawumi Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ pàdé yìí. Àrọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olawumi Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé wá síbi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Brírì, Ìgbàrẹ́ ti dé. Wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀sìn gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olawumi Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dé ọ́.

0: ogun ṣugbọn ti ọrọ na abayọ ọna abayọ ti wa bayi o kan si lese toni toni aba healthcare kokoro nu eje ọra nu eje pajapaja aya jija jedi jedi aile mi daada idakọlẹ kọmọkunrin ọmọ le se dede ara ma gba pẹ pẹ pẹ aro ma legun igbese kaman kia ni pataki ka tete gbegbese ni kia kẹ́dà ó wà lápárapá ní gbádùn ayé ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí ò ní tí ń dá láàmú ẹ̀rọ gbàlódé ń bẹ fáyé o láti mọ bí àrùn sápamọ́ sí kàn sí tóní. Tony Aba Healthcare. Ẹgbẹ́ ilé Baba Lam Adesina, Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ̀lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka iléeṣẹ́ Mojoyinlola Complex, Iwo Road Ìbàdàn. Telephone 080
1: Dr. Strap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ ọ̀rẹ́ di mímúṣẹ.
3: I'm in love.
4: Wọ́n sì yóò fẹ́ ọ́. Sonia Tomato Sachet. Òótọ́ ni o, mo fẹ́ràn Sonia Tomato Sachet gan. Ó rú ẹ̀dọ̀dọ̀, ó kí, ó dùn. Tí n bá fi ṣe bẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn orí àtọ̀ yòó. Oúnjẹ mi á dùn sí. Sonia Tomato Mix ń jẹ́ kí oúnjẹ

ẹ dàgbà ẹ darúgbó nínú ọlá nínú owó nínú àlàáfíà bẹ́ẹ̀ ni ẹ ti wà lókè ẹ ní jábọ́ lórúkọ Jésù ẹ kú gbogbo ìgbà ẹ kú ìgbà gbogbo kò sóhun tó lè ṣe olórin kan ẹ tí ma jù fún yín fún tọjọ́ òbí yín yeah I'll dedicate a song for you yeah fún tọjọ́ òbí yín tásìkò bá ti tó aha ma jù sílẹ̀ fún Godwin Daniel happy weekend to you brother and everyone too thanks to God for another blessed weekend May his name be praised forever. Yes!

0: 96.7 FM Ibadan.
1: Emi omo yin na ni o Jolly Johnny mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R I E salary
1: ah boda mi espelli espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
3: T U R M E R I C turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
5: I'm in love, oh.
6: Hey, what's in your fellow? Sonia Tomato Sachet. Oh, Sonia. My fellow Sonia Tomato Sachet gone. Oh, redodo. Oki. Oh, don. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. I worry out on yo. Onje mi adusi. Sonia Tomato Mix inje ki onje do.
7: Ilé iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọwọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn-ún lẹ́mọ ríra nílé iṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní first floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ nílé iṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yingè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Ilé iṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlàlẹ̀ àmọ́ insha Allah.
8: Daddy me.
9: Yes.
8: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe gan tẹ mú mi lọ sí Pathfinder College.
9: Ṣé lórí my dear.
8: Èsì ìdánwò wa ẹ̀ka àti nẹ́kọ̀ọ́ wa ti jáde. Gbogbo ṣẹ́ mi pátá dẹ̀ ni mo pass.
9: Wow, ìròyìn ìjọ lílé ìkẹ́ àjẹpé a ní láti wẹ̀ nìyẹn o.
8: Yes, Daddy.
10: Pathfinder, please
11: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ ní ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yè kooro. Pathfinder College and Junior Academy ni alágbàdo ẹ̀kọ́ òwe tó ràn ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotics tá ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí a máa tayọ láwùjọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹpẹ́. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
12: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
11: Ètò ìdánwò máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pè sórí 0803-324-0047, 0803-324-0047. Pathfinder College and Junior Academy, títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń bọ̀.
1: Èmi ọmọ yín náà ni o Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ Maggi chicken flavor sí oya espelli celery
2: S E L E R I E salary
1: ah boda mi espelli espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
3: T U R M E R I C turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atalẹ pupa oluyi pada ayo. Oh.

7 by his grace. My name is Shola Ariel, mega child of God. 08030761090. 08030761090. That's my

láti kò ní lágẹ̀lú 96.7 FM òkè gajòkè èyí tó kalẹ̀ sí ilé funfun bá láwọn onífẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tẹ̀lé làmúwa fún yín okun joseph ẹni dọ́bọ̀n ló kọ́ tẹ̀mí ṣáájú ẹgbọ́ àwọn kókó èyí tó sùn nínú ìròyìn náà ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ni ó ti fa 1,100 àwọn tí wọ́n ti orílẹ̀-èdè Niger Republic tó jọ mọ̀lẹ́ yìí de mọ̀lẹ́bí wọn lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ló ti sọ ìdí tí ìgbìmọ̀ àyẹ̀wò rẹ̀ tí wọ́n fi ṣe àyẹ̀wò fún gómìnà ti ìpínlẹ̀ Abia ìyàn ọtí orílẹ̀-èdè Turkey ni wọ́n fi ìkéde òfin gbé àwọn ọmọ ikọ̀ ISIS mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ní Syria orílẹ̀-èdè Nàìjíríà padà sínú ètò eléyìí tí ó jẹ́ CAF A license program lẹ́yìn ọdún mẹ́sàn-án tí wọ́n ti kọ́ papọ̀ sí ètò ọ̀hún àwọn ènìyàn rí lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ lẹ́yìn ló ti kéde rẹ̀ wípé kò dín ní 1,100 àwọn ọmọ nàìjíríà tí wọ́n fi orílẹ̀-èdè Niger Republic ṣe ibùgbé eléyìí tí wọ́n ti padà sí orílẹ̀-èdè bàbá wọn láti ipasẹ̀ òpópónà tí wọ́n sì gúnlẹ̀ ní Kano níbàámu pẹ̀lú àjọ tí ń rí sí ìwọléwọ̀de nílẹ̀ yìí ní Nigeria Immigration Service NIS àwọn òṣìṣẹ́ àjọ ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ ni wọ́n wà níkàlẹ̀ lásìkò tí àwọn èèyàn fi gúnlẹ̀ láti ṣe àyẹ̀wò gbà wọ́n lámọ̀ràn tó ń ti rí sí ọ̀kan òjọ̀kan ètò èyí tó ní ṣe pẹ̀lú fífà wọ́n lé mọ̀lẹ́bí wọn lọ́wọ́ apàṣẹ wà á fún ilé ẹ̀kọ́ tó ń rí sí ìwọléwọ̀de ní Immigration Training School tó wà ní ìpínlẹ̀ Kano Anthony Akunimi lẹ́ni tó yọjú ọ̀rọ̀ síta fi ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tó ń ti fọ́nrán àwọn tí wọ́n gúnlẹ̀ ọ̀hún tó fi léde fún àwọn oníròyìn ó yọjú ẹ̀ síta wípé àwọn àtòkò òkè òkun dé ọ̀hún ni àjọ tí a mọ̀ sí Migration Information and Data Analysis System ni wọ́n ṣe àtòpọ̀ wọn eléyìí tí wọ́n gúnlẹ̀ sí ibùdó tá a mọ̀ sí Migrant Arrival Knowledge and Information Area ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ àwọn tòkunbọ̀ ọ̀hún òun náà ni wọ́n ṣe àyẹ̀wò wọn ní ibùdó ti International Transit and Stay of Knowledge fún àyẹ̀wò pátápátá tó ti ìgbanilámọ̀ràn lórí ohun tó ní ṣe pẹ̀lú ọpọlọ àti ṣe àtìlẹ́yìn láti dáhùn padà sí àwùjọ àwọn afurasí agbẹ́sùmọ̀mí tí wọ́n jí àwọn ọmọ ilé ẹ̀kọ́ àtàwọn olùkọ́ gbé ní ilé ẹ̀kọ́ mẹ́ta ní èyí tá a ti rí ẹ̀sìn èlé yàwọ́tà àti aláùsà ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti sí ojú òpó ìkànsíraẹni pẹ̀lú ìjọba ìpínlẹ̀ yìí láti ibi àfihàntónilétí àlàyé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n yọjú ẹ̀ síta fún àwọn oníròyìn ni wọ́n yọjú ẹ̀ síta wípé àwọn ọmọ gànfẹ̀ ọ̀hún àwọn iṣẹ́ òkọ́kọ́ ẹ̀dá náà ni wọ́n kùnà láti bá mọ̀lẹ́bí àwọn tó wà lákàtà àwọn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ láàbí ọ̀hún sọ̀rọ̀ nísàn-án tí wọ́n sì ń jẹ́ kò di mímọ̀ wípé gómìnà Ṣèyí Mákindé ohun gangan ni àwọn bá ní gbólóhùn ẹ̀wẹ̀ kò tí ì fìdí rẹ̀ lélẹ̀ lórí ohun tí ìfikùnlukùn ọ̀hún tí ó dalé lórí bẹ́ẹ̀ ni n ò tí ì lè sọ yálà gómìnà fúnra lára rẹ̀ ló bá wọn sọ̀rọ̀ àbí ẹni tó ṣojú ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ léde lórí ààbò ìwádìí wọn yọjú ọ̀rọ̀ síta wípé àwọn agbésùmọ̀mí ọ̀hún ni wọn ò fi ohun tí wọ́n ń pòǹgbẹ fún tàbí béèrè fún gan nísàn-án síta látàrí bí wọ́n ti ṣe jòdì mímọ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ yóò mú ewu bá ẹ̀mí àwọn tó wà lákàtà wọn ẹ̀wẹ̀ olùbádámọ̀ràn pàtàkì lórí ohun tó ní ṣe pẹ̀lú ètò ìròyìn sí ètò ààbò sí gómìnà Ṣèyí Mákindé Àbáyọ̀mí Fagbérò ó ní ó kọ̀ láti fi gbólóhùn ọ̀rọ̀ léde lórí ọ̀rọ̀ náà ẹ
akọ̀wé alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú Labour Party LP àti alága ìgbìmọ̀ torí sí àyẹ̀wò ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún asòfin Nenadi Usman ni wọ́n ti yọjú ọ̀rọ̀ síta wípé ìgbìmọ̀ ọ̀hún ni wọn ò ṣe àyẹ̀wò fún adarí ẹgbẹ́ òṣèlú náà ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Abia olóyè Alex Otti nígbàtí wọ́n ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí èsì àyẹ̀wò tí wọ́n ṣe fún àwọn olùdíje ọ̀hún asòfin Usman ló mẹ́nubà pípé ṣáájú tẹ́lẹ̀ ó ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n ti ra fọ́ọ̀mù fún gómìnà eléyìí tí wọ́n sì ti fi ọ̀rọ̀ lé lórí wípé wọ́n ó gbójú kúrò nínú ṣíṣe àyẹ̀wò fún gẹ́gẹ́ bí àbọ̀ ìròyìn Otti lẹ́ni tí ó ń polongo fún àti tún dìbò yàn sí sáà kejì gẹ́gẹ́ bí gómìnà ti ìpínlẹ̀ Abia ó ní ó gba ìwé rẹ̀ tamọ̀ sí fọ́ọ̀mù rẹ̀ tamọ̀ sí nomination form di ẹgbẹ́ òṣèlú Labour Party ní àìsàn owó kankan látọwọ́ ìgbìmọ̀ ìsọwọ́ṣiṣẹ́ ẹgbẹ́ tamọ̀ sí National Working Committee èyí tí Nenadi Usman tó léwájú rẹ̀ asòfin Usman ló gbóríyìn fún gómìnà Otti fún bó ti ṣe sojú ẹgbẹ́ òṣèlú Labour Party àti fún bó ti ṣe gbé ọ̀pá ìlànà ẹgbẹ́ ọ̀hún sókè eléyìí tó níṣe pẹ̀lú àǹfààní tó dọ́gba equal opportunity àti ìdájọ́ òdodo àwùjọ and social justice lásìkò ìṣàkóso rẹ̀ ní ìpínlẹ̀ Abia. Orílẹ̀-èdè Nàìjíríà náà láti wà ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ni wọ́n ti nàka lébù sí àjọ ICPC Ìyàn Independent Corrupt Practices and Other Related Offences Commission wípé wọ́n ń dí gàga ọ̀nà mọ́ àwọn adarí ẹgbẹ́ láti láǹfààní láti lè ṣe àbẹ̀wò sí gómìnà ti ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ Nasiru El-Rufai ẹni tó ń gbatẹ́gùn lákàtà àjọ náà nínú àtẹ̀jáde èyí tí ẹgbẹ́ ADC tó fi síta láti pàṣẹ ẹni tí ṣe akọ̀wé ètò ìpolongo fún ẹgbẹ́ ọ̀hún ẹgbẹ́ òṣèlú náà Bọ́lájì Abdullahi níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti yọjú ọ̀rọ̀ síta wípé akọ̀wé gbogbogbò ẹgbẹ́ Rauf Arẹgbẹ́sọ̀lá àti Abdullahi àti akọ̀wé ẹni tó jẹ́ ìgbìmọ̀ tó rí sí àwọn ìlànà àti ìtàkùn àńtẹ̀lé ẹgbẹ́ ìyẹn Policy and Manifesto Committee Saliu Lukman ti ni wọ́n ṣe àbẹ̀wò sí olú iléeṣẹ́ àjọ ICPC láti fojú gan ni El-Rufai níbàámu pẹ̀lú àtẹ̀jáde náà ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣáájú ni wọ́n ti fi tó àjọ náà létí wípé àwọn ọmọ ṣe àbẹ̀wò sí àmọ́ tí wọ́n jẹ́ kí wọ́n láǹfààní láti rí gómìnà tẹ́lẹ̀ ọ̀hún láì sí ìdí kan pàtó tí wọ́n fi gbé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú ADC lọ́tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé níṣe ni kùrukùru ló bojú ọjọ́ tó sì dàbí pé nǹkan hò ẹ ní ibùdó àjọ ICPC nígbàtí ẹkún ọkọ̀ tó kó àwọn ọlọ́pàá tí wọ́n dìhà mọ́ra ìbọn tìyìntìyìn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n gúnlẹ̀ ní agbègbè náà eléyìí tí ó mú kí àwọn àgbààgbà ẹgbẹ́ kí wọ́n kọ̀mìnú nígbàtí wọ́n dúró de dídáhùn ìbéèrè wọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣe àpèjúwe irúfẹ́ kíkó àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n dìhà mọ́ra tìyìntìyìn ṣọwọ́ gẹ́gẹ́ bí èyí tí kò tọ̀nà. Bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn ìrọ̀lẹ́ ló ń de sí etí gbọ̀nyìn ìkànnì làgẹ̀lú 96.7 FM òkè gajòkè náà láwa ilé funfun la fi kalẹ̀ sí ní fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn àjọ MIT ìyún Turkish Intelligence Agency àjọ tó rí sí ìtẹ̀lẹ̀múyẹ́ ní orílẹ̀-èdè Turkey ni wọ́n ti fi kélé òfin gbé àwọn afurasí ikọ̀ alákatakítí Islamic State IS mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ní orílẹ̀-èdè Syria tí wọ́n sì ti kó wọn padà sí Turkey níbàámu pẹ̀lú àbọ̀ ìròyìn àwọn afurasí ọ̀hún ni ọwọ́ bà wọ́n nígbàtí wọ́n gùn lé ààtò ọ̀tẹlẹ̀múyẹ́ ní orílẹ̀-èdè Syria níbi tí wọ́n ti ní wọ́n ní nǹkan kan ṣe pẹ̀lú ìkọlù tó wáyé ní orílẹ̀-èdè Turkey ọ̀kan lára àwọn afurasí ọ̀hún ẹni tó jẹ́ pé ó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Turkish
oni o ni nkan kan se pelu isele ado ibugbamu to waye ni odun 2015 ni papako railway ti Ankara ele ti awon eyan ti won le ni 100 ti won ti gbe mimi ninu abo iroyin na ewe awon afurasi ohun ni won na kan lebu si won wi pe won lowo ninu ohun to ni se pelu idi hamara sidani leko ati mimo se atileyin fun ikolu leka ire idaraya ajo to ri si ball gbigba lorilede Nigeria Nigeria Football Federation lo ti kede awon erongba re lati se agbekale eto ta mo si CAF B license refresher program ni ifegbekegbe pelu CAF A license coaching course eto idanileko to wa fun awon akoni magba gege bi ogan ayan re lati ri si iperegede ilana ati ogbon atinuda idagbasoke ball gbigba lorilede Nigeria alakoso iko tekoto ti NFF new technical director Austin Ogwafun yoju oro yi sita wipe eto yi je okan igbese ato to gboro ti ajo NFF lati kankun ilana isowo sise awon akoni magba ni orilede yi gege bi ajo na bi won ti se nfi ilede eto idanileko ti CAF B license refresher course ni o mo gbera so ni ogojo osu kefa ti o si mo tenubodo ni ojo 24 osu kefa odun 2026 nigbati eto CAF A license program ti ohun o mo waye ni ipele mefa ototo ti o si mo waye laarin osu keji laarin ojo keji osu kejo odun 2026 si osu keji ojo keje osu keje odun 2027 eto yi ni o je okan igbese gbogi ifiyun itan lole ninu itan bọọlu gbigba orilede Nigeria latari bi ori

0: àkójọpọ̀ ìròyìn àgbáyé ti rọ̀lẹ́ tèmi kò ní jù báyìí lọ àmọ́ kí n tó mọ̀ lọ ẹgbọ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí ìjọba àpapọ̀ ló ti fa 180,000 àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n jẹ́ tòkunbọ̀ lé àwọn mọ̀lẹ́bí wọn lọ́wọ́ eléyìí tí wọ́n dé láti orílẹ̀-èdè niger republic ẹgbẹ́ òṣèlú labour party ti sọ ìdí tí alex otti tó fi wẹ̀yàn kánkán láì faraba omi bẹ́ẹ̀ orílẹ̀-èdè turkey ni wọ́n ti fi kélé òfin gbé àwọn ọmọ ikọ̀ is mẹ́wàá ní orílẹ̀-èdè syria lẹ́ka ìròyìn eré ìdárayá orílẹ̀-èdè nàìjíríà ló tún ti padà lọ́wọ́ nínú ètò tá a mọ̀ sí cafe license program lẹ́yìn ọdún mẹ́sàn-án tí wọ́n ti kópa nínú rẹ̀ fún ọ̀kan òjọ̀kan àwọn ìròyìn tó ti ìkànnì yìí ta kọ́ sọ síta àtàwọn ìròyìn kà gbangba ayé wa míì ẹ kàn sí ìtàkùn àgbáyé wa ní tọ̀nà www.lagelufm.com ẹ lè tẹ̀lé wa ní ojú òpó facebook pẹ̀lú ìtàn lagelufm 96.7 tó bá jẹ́ abẹ́yẹfò lagelufm 96.7 lọ́ fi darapọ̀ mọ́ wa túnde ọ̀làwọ̀ ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá túnde mòrónkejì okun joseph ẹni dọ́bọ̀n lóòkọ́ tèmi ẹ ṣeun tẹ́ ń gbádùn wa àwọn nìṣura wa àmì.
1: La la la la gelu FM jagaba gbogbo rétíò

rẹ̀ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí àti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀

pẹ̀lú ìlànà tó tó gbóná tí ó ṣe èmi àti ẹ̀ láǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Ká ṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀lẹ̀ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ.

0: ríre ìdáǹdè ìtúsílẹ̀ gbà látọ̀dọ̀ Jésù Kristì Olúwa lórí àkànṣe ètò àkókò ìtúsílẹ̀ lórí ìkànnì yìí lágẹ̀lú 96.7 FM. Ta ni ẹni náà tó ní òmí rónà lọ tó ní okùnbi tó gbégbà darapọ̀ mọ́ wa lórí ètò àkókò ìtúsílẹ̀ ní déédé àgógó méje kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún 7:15 PM títí di àgógó méje àbọ̀ 7:30 ní gbogbo ọjọ́ Monday. Prophet Isaiah Olúrántí ni Ọlọ́run yóò máa lò aka Abami Wòlíì látinú ìjọ Temple of God Prayer Ministry Christian Church aka Orí Òkè Àánú lẹ́yìn ètò àkókò ìtúsílẹ̀ ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí lórí ìkànnì ìlágẹ̀lú 96.7 FM tèmi kò ní ṣòro ṣe àmì lórúkọ Jésù.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, Abiofẹ́ àyípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: way.
1: Yo,
0: you already know.

0: La Gelu FM Jagaba Goboretio Maro Wancho.
1: Akudede wo yen ara e ka bo si ori eto wa ori ofe fun iye pada e ma gbagbe oruko mi ni Adiriye Adedayo lati ni ijo ni Maran Baptist Church boya yin ni ibere tabi e fe be okan ninu ojo wa wo e le po wa so ni number won yi 070 65 83 27 42 tabi 070 55 30 74 92 lẹ́ẹ̀kansi 070 55 30 74 92 tàbí 070 65 83 27 42 ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá Ọlọ́run a dúpẹ́ lọ́run yín fún oore ọ̀fẹ́ àtàwọn látẹ̀wé fún wa olúwa gbọ́pẹ́ wa olúwa jọ̀wọ́ ṣe mí ni orí ìsun ìbùkún fún àwọn gbogbo míì jésù àwà àmì. Ẹ jẹ́ ká ṣí ímeèlì wa ẹ já ṣe sí ìwé Málákì orí kẹsàtà ẹsẹ̀ ẹrìnlá Málákì chapter 3:14 ó wí pé ẹ̀yin sì wí pé asán ni láti sin Ọlọ́run kí ni àwa jẹ ní èrè nígbà tí àwa ti ń pa ìlànà rẹ̀ mọ́ tí àwa sì rìn kiri bí ẹni tí ṣọ̀fọ̀ ní iwájú olúwa àwọn ọmọ ogun. Mo fẹ́ bá a sọ̀rọ̀ lónìí lórí àkọlé tí mo pè ní kì í ṣe lásán. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń rí àwọn tó ń sin Ọlọ́run lọ́sàn-án lóru láàárọ̀ lálẹ́ tó jẹ́ pé nǹkan ò lọ déédé fún wọn. Ẹ̀rín tí ó pa ara rẹ̀ mọ́ tí ò tiẹ̀ ṣe ara nù kó tó di pé ó lọ́kọ. Nígbà míì irun wọn ò tètè rọmọ bí nígbà míì irun wọn gan ọkọ tán fẹ́ ó kú díẹ̀ káàtó ni tàbí ìgbà míì ìyàwó tán fẹ́ gan ó kú díẹ̀ káàtó. Àmọ́ mo fẹ́ bá a sọ̀rọ̀ lẹ́ni pé kì í ṣe lásán kì í ṣe lásán láti sin irun wa. Gbogbo nǹkan tí ò ń ṣe lọ́lọ́run rí gbogbo nǹkan tó ń ṣe Ọlọ́run mọ̀ sí kì í ṣe lásán. Àkọ́kọ́ lẹ́ni mo fẹ́ sọ fún wa pé kì í ṣe lásán láti gbé ìgbé ayé mi mọ́. Ìwọ́n tó ń pa ara rẹ mọ́ máa pa ara rẹ mọ́ lọ. Ìwọ́n tó yẹ pé àgbà tó ti ṣe ìgbéyàwó ìyàwó rẹ nìkan ló ti mọ̀ ọkọ rẹ nìkan ló ti mọ̀ máa pa ara rẹ mọ́ lọ kì í ṣe lásán. Bóyá àwọn ọ̀rẹ́ tí ẹ ti sọ fún mi pé ìwọ ọkọ rẹ oríṣiríṣi àwọn obìnrin a máa rìn pẹ̀lú ìwọ náà jẹ́ má gọra rẹ ó jẹ́ wọ̀dọ̀ ọmọkùnrin kan tí máa bẹ ṣe ra nù má gbọ́ sí wọn lẹ́nu má gbọ́ sí wọn lẹ́nu àwọn adalérú àwọn abatẹnijẹ́ máa pa ara rẹ mọ́. Bóyá o ò tíì lọ́kọ bóyá o wà ní ilé ìwé gíga o wá ń gbé oríṣiríṣi nǹkan táwọn ará ẹ̀ sọ pé ìwọ ó jẹ́ ṣe báyìí ó jẹ́ ṣe báyìí láti ẹ̀tún oríṣiríṣi irọ́ oríṣiríṣi ọ̀nà nípa bó ṣe ń ṣe ló jẹ́ kí ni mo rọ́ ọ́ bó ṣe ń ṣe ló jẹ́ kí nǹkan oṣù máa dùn ọ́ ó jẹ́ pa ara rẹ mọ́ kì í ṣe lásán láti gbé ìgbé ayé mi mọ́ fún olúwa. Òmíràn tí oníwàásù kan ó wá láti òkè ọya ó wá bá wa ní àlejò ní ìpínlẹ̀ Ìbàdàn mo á ní arákùnrin kí ni nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí apá ọ̀dọ̀ wa yìí. Ó wá sọ fún mi pé òun ti gbé ń bíbélì nígbà tó wà nọ̀dọ̀ làǹbà kódà gan ọmọ yorùbá náà fẹ́fẹ́. Mo wá bí wọn pé kí ló tẹ̀ wá fẹ́ ọmọ yorùbá yìí. Ó ní a ti fẹ́ fẹ́ ra kódà a ti dá ọjọ́ ìgbéyàwó síwájú ó ti mọ àwọn mọ̀lẹ́bí mi èmi náà sì ti na ọmọ àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ó wá ní ọjọ́ kan abẹ ìkánná àwọn ìgbọ́n ìyàwó tó ń fẹ́fẹ́ àwọn ọbẹ̀ ọdọ́ wa ní à ṣé ti lọ ṣàyọ̀ tó yẹ kẹ́ ṣe pé bóyá jẹ́ yín bára wọn àbí bóyá pé genotype yín ó papọ̀ ibi sáré àti lọ ṣàwọn àyẹ̀wò lè sì bí wá jáde. Wọ́n á bí pé àbí ṣé genotype yín ni ṣẹ́jẹ̀ yín ni ò bára wọn ni kẹ́ má lọ máa bí àbíkú lọ́mọ nígbà tá a lọ ṣàyẹ̀wò àyẹ̀wò mi jáde pé arábìnrin tó fẹ́ fẹ́ lọ́dún náà ó ní àìsàn kògbóògùn tá a mọ̀ sí HIV ó ní torí ẹ̀ làwọn ti fẹ́ra mo wá káwọlé mo ní yé ìbò sí o kí ló lè dí mo ṣe káwọlé pé káàrùn ìwà tí wọ́n sọ wípé ṣé bá ti mọ̀ pé a fẹ́ fẹ́ra wa a lè jọ máa ṣèwádìí pọ̀ bóun ni a ṣe lu àìsàn kògbóògùn lára arábìnrin yẹn náà nìyẹn wo ìwọ tó ń gbégbé àṣẹ yín mọ́ máa gbé lọ ìwọ tó ń mọtí máa para mọ́ ọ lọ ìwọ tó ń mu sìgá tó ń mu gbó tó ń mu ìtọ́jú pé colorado máa ṣe lọ gbogbo ẹ̀ ló léèrè mo lè fọwọ́ sọ̀yà fún ẹ ní èmi pé kì í ṣe lásán arákùnrin tó ṣera rẹ̀ tí ò súnmọ́ ọmọbìnrin tó ń tí ò tiẹ̀ mọ̀ pé láìsàn lára ẹ rí pé kò ń ṣe lásán báyìí kò ń ṣe lásán ó ṣe lásán ni láti máa fi fún olúwa gbogbo ẹni tẹ́ ń fi àkókò yín fólúwa gbogbo ẹni tẹ́ ń fi owó yín fólúwa mo lè sọ fún yín pé kì í ṣe lásán nígbà tí opó nu bẹ́lì tó fi owó idẹ méjì sílẹ̀ àwọn èèyàn sọ pé ó kéré púpọ̀ opó yìí ò tiẹ̀ mọ̀ pé jésù olúwa ó ń wo òun gbogbo nǹkan tí ò ń ṣe fún ọlọ́run bí ọlọ́run ò fọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà láti máa dùàdúrà pé ọlọ́run ìbọn lójú rẹ wà ojú ọlọ́run ń bẹ lára rẹ kì í ṣe lásán láti fún olúwa.

0: da olorun re mo da olorun re mo ni eto iwasu to fi olorun fun gugu eniyan lati enu iranse oluwa aje rere Matthew igbekele oluwa mosebi oluso agutan ti ijo na iyo God chapel awa ni plus 7 and 8 ayoka layout ni ile fufun balao egbe algon hospital opopona to wa leyin ibadan grammar school malete ibadan akoko tun ti to lati gbo eto da olorun re mo oro fun gbogbo eniyan lati mo olorun lati enu baba wa ninu oluwa aje rere Matthew igbekele oluwa mosebi ki olorun ki o bukun yin bi e se nteti si oro na
1: lori ijọba olorun sugbon de ba bo ba se wi pe emi olorun de file emi osu jade ijọba olorun de ba yin sugbon bo ba je wi pe emi olorun le file emi osu jade ijọba olorun de ba yin en fe ma wo oro lade yi ni wọn gba temi ati ẹyin ta ti pa ọrọ ọlọrun o yẹ ki ọrọ ọlọrun ko ni itubọ si wa igbe aye ti a wa ti satani ni ti esu ni esu jọba laye ese jọba laye agbọn jọba laye ṣugbọn femi ati ẹyin ti a ri ọrọ ọlọrun gbọ to jọba yẹgbẹ́ àti gbà á láàyè ọ̀rọ̀ ẹ gbénu wa ó ti yà wá ya ìbàrújá òṣè ayé ó yẹ kó lè rí ògo rẹ àtọ́lá inú ayé wa a ní ìjọba ọlọ́run ìjọba ayé oníkọsí tí wọ́n gbófin kalẹ̀ èyí mélòó ló mọ̀ ṣùgbọ́n ó tó jẹ́ tìjọba ọlọ́run ó kún fún ìwà mímọ́ òtítọ́ àti òdodo sí yà ní pẹ̀kú ìjọba ọlọ́run ọkọ̀ á mọ̀ ìyàwó mọ̀ nínú ìwà wa ti ṣe wa ọmọ ajogun rẹ̀ kí ló fi nàìjíríà wí tí ọba dé kóòtù ó lè bọ̀túmọ̀ rẹ̀ ṣùgbọ́n tí ẹ̀mí ti yà nígbàkú àwọn ló ń bá sọ̀rọ̀ alóṣeníyè alópè sípè ìrònú pàdà pé ìjọba mi ni ìfẹ́ mo nísìnyí ebi mo dá yín emolẹ̀mí yín gbogbo ìgbà takuntẹ wà lókè nípẹ̀ tẹ fi mí ìṣọwọ́ mi ni ìjọba ọlọ́run bí a bá gbà á láàyè ọ̀rọ̀ rẹ̀ tí a pamọ́ ló kàn yà wá gbẹ̀rẹ̀ àmọ́ ìjọba ọlọ́run ó kún fún ìyà ní pẹ̀kú ó kún fún àlàáfíà tí ò lópin ìmọ̀ tí ò lópin ọgbọ́n tí ò lópin nítorí pé ayé yìí á fi sílẹ̀ ohun tí a gbìn láyé yìí á rèsè rẹ̀ a ṣe ti payé á rèsè rẹ̀ bí ojú yọ pé ayé yìí ó dúró nínú ìjẹ́ ọ̀tọ̀ ọlọ́run àti ènìyàn rẹ̀ nínú gbogbo ọ̀nà nítorí pé wọ́n á gbọ́ràn.

0: ọ̀rọ̀ yìí ohun ayé kò ní ká wa lára àrin máa lépa ohun ayé àtijọ́ àti mú wa ọlọ́run yóò pèsè rẹ mo kọ́lé mo ra mọ́tò tí pè bá dé ta ló jogún rẹ ṣùgbọ́n ọgbọ́n tó fọ́ ọmọ ìmọ̀ tó fọ́ ọmọ ṣe ti ọlọ́run ìrọ̀díran ọmọ àjogún rẹ owó tí mo ní tọ̀ mọ́ ìdí rẹ̀ ọlọ́run tí mo ní tọ̀ mọ́ ìdí rẹ̀ ìgbà tí kú dé yóò bá mi lọ ohun gbogbo àwa ṣòkù sí wọn ṣùgbọ́n ìgbà tí ìjọba ọlọ́run tó gbà á láyè ó láyọ̀ nínú rẹ̀ ó dá ṣẹ́gun nínú rẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ nítorí pé àìṣètayé mọ́ àkẹ́kọ̀ọ́ ọmọnìkejì wọn àdìtẹ̀ mọ́ àwùjọ ayaláya àwùjọ lọ́kọ́lọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀yìn àdó síbẹ̀ ìrọ̀lẹ́ pé ìjọba ni pé agba àlàáfíà láàyè agba ìfẹ́ láàyè tí kristo mú wá fi ìrà padà wá olóṣèlú sọ pé bó bá ṣe wípé ẹ̀mí ọlọ́run lè fi lé ìgbọ̀nsẹ̀ ìjọba ọlọ́run débà wọn yéṣu bó bá yí pé lóòótọ́ ọ̀rọ̀ yìí gbogbo gbàdá lọ sí ilé mímí wọn dáná kẹ́kọ̀ọ́ irú ẹ̀kọ́ la bá pàdé irúṣẹ́ la bá pàdé tó yí wa padà ìgbà tó yí wa padà la bá ìjọba ọlọ́run pàdé ìgbà tá a ní fún ọmọdé kejì la bá ìjọba ọlọ́run pàdé ìgbà tá a ní fún ọmọdé kejì la bá ìjọba ọlọ́run pàdé ìgbà tá a bá aṣọ tọrọ la bá ìjọba ọlọ́run pàdé ìgbà tá a gba níyànjú la bá ìjọba ọlọ́run pàdé tó pé ohun tí kìsìn wá sáyé nìyẹn bó yẹ pé àwọn wòlíì òfin mẹ́wàá tí mose gbà wá ọ̀rọ̀ ló gbà wá kò mọ bó ṣe rí ṣùgbọ́n ìgbà tí àwọn èèyàn gbọ́rọ̀ ló mọ̀ pé òfin ọlọ́run ìdájọ́ bẹ́ẹ̀ ni ẹ tó bá gbọ́rọ̀ ló níyè ó gbà á bọ́bọ́bọ́ ìyá rẹ kò lè mọ túbọ̀ rẹ májáde kò lè mọ túbọ̀ rẹ ṣùgbọ́n ìgbà tí a rúfin tí a jólù ṣe lábàdájọ́ rẹ yẹn ti sọ pé bí ayé àtọ̀rọ̀ kọjá lọ kí náà rò kí ó kọjá láṣẹ kí ni láṣẹ ìjọba ọ̀rọ̀ ọlọ́run ṣó ń gbénu wa ṣàgbàláyè ṣàṣibílé ṣàkíyèsí ṣàdánilẹ̀ kí ni ìwé yohanu oríkẹ̀ẹ́dógún ẹsẹ̀ kọkàndínlógún john chapter 15 verse 19 kí ló wí.
1: ìbáṣepẹ́ ẹ̀yin ṣe ti ayé
0: ayé ìbáfẹ́ àwọn tirẹ̀
1: ṣùgbọ́n nítorí tí ẹ̀yin kì í ṣe ti ayé ṣùgbọ́n èmi ti yàn yín kúrò nínú ayé
0: nítorí
1: èyí ni ayé ṣe kólùra yín.
0: pé a wà á sún ẹ̀ṣẹ̀ a bára sọ̀rọ̀ a sọ bá a ṣe lè kọ́ bá a ṣe dánlọ́rọ̀ ìgbà tí ìjọba ọlọ́run bá tó bá sáfù ti ayé ni ọgbọ́n ìjìnlẹ̀ yóò dé ni ìmọ̀ ìjìnlẹ̀ yóò dé ni ìjìnlẹ̀ yóò dé ohun tí mo là kọjá ohun tí mo bá pàdé nìyí mo gbọ́ ọ̀rọ̀ yìí gbọ́ mo sinmi lé gbogbo àwọn ẹlẹgbẹ́ mi àtàjọjọ́ rẹ̀ wọ́n mọ̀ wípé aládùn àdì bàbá yìí mi ìfọ̀rọ̀ ọlọ́run ṣeré mi ìfàwà ṣeré mi ìfàdúrà ṣeré nítorí pé ibẹ̀ ni ọgbọ́n mi ti wá ibẹ̀ ni ìmọ̀ mi ti wá ibẹ̀ ni òye mi ti wá ibẹ̀ ni ọlọ́run mi ti wá ibẹ̀ ni burúkú mi ti wá ìgbà tí mo tẹríba fún àwọn aṣíwájú ìjàbájọ ọlá mi ni mo tẹríba mo ṣàfẹ́rí wọn àwọn tí ó gbéṣẹ́ fún mi mo ń gbàdúrà fún wọn bí ìgbà tí wọ́n sọ pé mo gbọ́ ẹṣu mo ń roko sí ni ẹ̀kọ́ ọlọ́run ni pé ẹni tí ó gbéṣẹ́ fún ọ ó bọ́ ẹ ó bọ́ ìyàwó ó bọ́ ọmọ rẹ ọjọ́ iwájú rẹ ó tẹ̀síwájú ìgbà tí ojú olóòótọ́ sí a ti kéde rẹ fẹ́lòmíràn a kéde ìwà rẹ ìṣe rẹ fẹ́lòmíràn ojú olóòótọ́.

0: bọ́ ọlọ́run ni. Ṣùgbọ́n mo tẹ́ ń dì í, ó tún mo tẹ́ ń dì í, kò lè fún mi lọ́gbọ́n, kò lè fún mi lọ́gbọ́n, mo lè sáré èje, pàdé bọ́sọ̀pù, ẹni tó fún mi lágbára tó bá kú. Ó tọ́, ṣùgbọ́n nígbà tí mo fi ayé mi fún ọlọ́run, ọba adẹ́rẹ́ ṣàdá, tó rẹ̀ ń gbẹ́rú mi, tí mo tẹ́ níbà, tí mo pa, pé mo ní ìfẹ́ ọmọnì kejì, mo ní ìfẹ́ aya mi, mo ní ìfẹ́ ọmọ mi. Wọ́n gbàdúrà fún mi, ìmọ́ṣọ́ kan, níjọba ọlọ́run dé. Àti lórí ọ̀fẹ́ dọ́gba, àtẹ́gbẹ́gbà ló ṣe wí pé, ìbáṣepé, ẹ̀yin ṣe ti ayé, ayé ìbá fẹ́ràn yín. Ìbáṣepé, àwa ṣe ti ayé, ayé ìbá fẹ́ràn wà. Nígbà tí àpá ṣe ti ayé, ẹni tó parọ́ ayé fẹ́ràn rẹ̀, bàbá kẹ̀, olówó ayé, wàá fẹ́ràn rẹ̀. Àwọn tó kù ká tó, àwọn tó yẹ kó ronú wọn yí pé ẹni tí a kì í tá a ń sà tí ìpè bá dé pa. Jésù gbà tó kú tó jíǹde, nínú àjò rẹ̀ owó sọ́gbàlà, nínú àjò rẹ̀ ó jókòó dìde, nínú àjò rẹ̀ ó ṣiṣẹ́ ló ṣe tó pè wà níjà láti kíyèsí láyò pé ọ̀rọ̀ tí bàbá fún a máa gbé bàbá, mo dúpẹ́ lọ́wọ́ pé mo mọ̀ pé gbọ́ tèmi. Agbóyè bàbá mo dúpẹ́, mo mọ̀ pé mo ṣe kéde, mo mọ̀ pé iṣẹ́ tó rán mi lèmi ṣe kéde, lèmi jẹ́. Ṣé pé ọ̀rọ̀ Ọlọ́run ó ń gbẹ́rú Kristi, ó sì lo ìdá bàbá rẹ̀, kò sílò. Ó mú ìfẹ́ wá ní, ó mú ayọ̀ wá ní, ó mú ìdápadà wá ní, ó mú ìgbàdà wá ní, ó mú ìgbésókè wá ní. Ìbáṣepé ẹ̀yin ṣe ti ayé, ayé ìbá fẹ́ràn wà. Káwọ́ aṣọ ẹ̀ṣẹ̀, wọn fẹ́ràn wà. Káwọ́ ẹ̀ṣẹ̀ lórí padà, wọn fẹ́ràn. Ṣọ́ọ̀ṣì gbélé ló ti wá aṣọ ẹ̀ṣẹ̀ lẹ́nì. Ṣọ́ọ̀ṣì gbélé ló ti wá aṣọ ẹ̀ṣẹ̀ padà lẹ́nì. Ṣọ́ọ̀ṣì gbélé ló ti kéde ìrere ẹ̀rọ ń padà. Kí olórin jọ kó fẹ́ ṣàpẹrẹ. Ìrònú padà, ìràpadà, ohun tó là kọjá, ohun tó bá pàdé. Mo ti sọ nínú àìdíyé ìgbà, kí ló mú padà sílé. Gbogbo ibi tí mo ti lọ, káwọ́ aṣọ ẹ̀ṣẹ̀, wàá ti kọ́lé dà bàbá, ẹ gbàdúrà fún wọn. Torí pé tí wàá aṣọ ẹ̀ṣẹ̀, owó ò ní wọlé, àtijọ́ àti bó ṣe kéde, ó ti ṣòro. Ṣùgbọ́n òkà mi bẹ́ẹ̀ ni pé àwọn wòlíì wọ́n bá ìyọnu pàdé, ọlọ́sìn báyìí ni wọ́n pàdé. Ẹjọ́ lọ bá pè, kò ní máa wọ ọlọ́wọ́ jẹun. Kó máa wo Olúwa. Tó bá jẹ́ olóòótọ́, bàbá mi yóò pèsè fún ọ. Bó bá mọ̀ péré, bàbá mi yóò pèsè fún ọ. Ṣùgbọ́n wọn ò ríṣẹ́ ṣe, wọn ò ní kan ṣe jẹ́ lọ ṣiṣẹ́ Olúwa. Ṣọ́ ń pè ọ́, ṣọ́ra níṣẹ́.
1: Dá Ọlọ́run rẹ mọ̀. Ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ New York God Chapel ní àṣìṣe Bọ́tọ́. A wà ní +7 & 8 Àyọ̀ká layout, ilé funfun Báláú, ẹgbẹ́ Argon Hospital, òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School, Mandete Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook àti Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀, níbi tí ẹ ó ti máa gbọ́, tí ẹ ó sì máa wùwá kedere. Nínú ìpàdé àdúrà ti ìjọ New York God Chapel, a wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9 òwúrọ̀ sí 12 ọ̀sán fún ìjọsìn tó ní bùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà, ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266. Dá Ọlọ́run rẹ mọ̀. Ìpàdé tún di ọjọ́ 8.

0: àmàkù àmójúbà o Alhaji Adébáyò àpènà àyàfọ́ Ọlọ́run wọ̀lú a dúpẹ́.
1: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò àpènà àyàfọ́ Ọlọ́run. You are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fè ní dẹ́ni fọ̀lá dọ́là lọ́jọ́ sí nígbà tálàájì dákán wálé wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà lọ́hùn-ún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji àyàfọ́ Ọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yí pé kó sàn kó lọ ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn ọ̀nà tó dílé fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ tí dímọ́ ẹ máa bọ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ẹ rà Alhaji lọ́jọ́ sí tán tọ́lọ́run sì gbàdúrà Alhaji àyàfọ́ Ọlọ́run ti dé báyìí o nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
0: Alhaji àyàfọ́ Ọlọ́run ó dé.
2: Daddy mi.
3: Yes.
2: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe gan tẹ mú mi lọ sí Pathfinder College.
3: Kí ló rí my dear?
2: Èsì ìdánwò wa ẹ̀ka àti nẹ́kọ̀ọ́ wa ti jáde. Gbogbo ṣẹ́ mi pátá dẹ̀ ni mo pass.
3: Wow, irun yín lo lílé ìkẹ́ a jẹ pé a ní láti wẹ̀ nìyẹn o.
2: Yes, Daddy.
4: Pathfinder, please
5: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ lé ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yè kooro. Pathfinder College and Junior Academy ni alágbàdo ẹ̀kọ́ òwe tó ràn ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotic tá ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí ẹ máa tayọ láwùjọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹpẹ́. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
6: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
5: Ètò ìdánwò máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 08033240047 08033240047 Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó.

0: ìlọ́gọ̀wọ́ wò ní ẹkùnrin rí àlàyé nọ́mbà yìí ní kẹgbẹ́ 09021202427 ọlọ́run kankan retí rẹ jájọ pàdé nílẹ̀.
1: Ó balẹ̀ gbàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze tàbí ọkùnkùn bí àwọn 50 bitters jagun labi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀nyá àyà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal run 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ̀sìn lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolote.
2: Ǹjẹ́ ẹ̀yin wá ibi tẹ́ ti ra ẹran àyè fún ọdún iléyá tó ń bọ̀ lọ́nà yìí? Ẹ má làágùn jìnà mọ́ torí irúfẹ́ ẹran tẹ́ fẹ́ wà ní sọ ẹran lọ́jà ọ̀rọ̀ yànlọ́pọ̀ yanturu. Àwọn ẹran àyè tó lálàáfíà ni wọ́n ń tà níbẹ̀ lábẹ́ alága ẹran Taofeek Bulyaminu tí gbogbo ènìyàn mọ̀ sí Tisha. Ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0803466 9771 0803466 9771. À ń retí yín ní sọ ẹran ọ̀rọ̀ yàn láti wá bá wa ra ẹran àyè. Ọ̀pọ̀lọpọ̀ ọdún la ṣe láyé o.

0: ṣẹlẹ̀. Ìpàdé àdúrà ọdún méjì lélẹ́yìí o. 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá àdúrà AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá àdúrà AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ́ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ́pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ejòkú, pátá ejòkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́ rí àlàyé. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pẹ̀. 09033933006 tàbí 00664814555.
1: Lágílú FM 96.7.

0: òye mi ló jẹ́ mọ́ bèrè o ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà tí nkankan náà tí mo rò lọ́kàn náà ni mo ń sọ fún mi pọ̀ ọlọ́run nìkan lóye wà ní ta lóye mà pọ̀ ọlọ́run lóye o nígbà tí ààyè mi ẹ wo ọlọ́pàá tí ó sọ̀rọ̀ tẹ gbọ́hùn ibi ẹ̀rù ti bà mí níbi tí a fẹ́ gbẹ́sẹ̀ lé ẹ lọ sórí Facebook mo torí ẹ gbọ́dọ̀ tún wo èyí náà mo fẹ́ ká wo lélele bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ ta àwọn gbogbo ọjà tó wà ńlẹ̀ la gbọ́dọ̀ ta tán bẹ́ẹ̀ ni ẹ lọ sórí Facebook join me on Facebook Lagelu FM 967 ṣe rí ìgbà mo kọ́kọ́ gbọ́ èyí mo ní empty threat lásán kò pọ́sí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ó kàn ń sọ ó kàn wù kó sọ ó pa lẹ́nu rẹ̀ ní yọ̀bàlà ṣe rígbà tí màá wá tún rí èyí àyà mi wá dá fún ọkùnrin tó wà ńbẹ̀ torí ń bá wọn fà á ni ṣùgbọ́n ẹni tí ń bá fà á ó ń wé nǹkan lọ irú ọkùnrin tó ń sọ̀rọ̀ yìí tí mo ní kò pọ́síbù kò lè ṣe bẹ́ẹ̀ ó kàn fi sọ̀rọ̀ lásán ni tó bá wé ni tó wé ìtàn tó lò ó ṣé kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí wọn bá sì ti yin kinní ńpura ó ti tán ẹni tó bá bá gbọ́ nǹkan kan mọ́ ẹ̀ ń bá gbúrò ọ̀bọ̀n òkú ọ ẹ̀ ń bá gbúrò ọ̀bọ̀n ìbọn ọba kó mọ̀ bá ń bi tí ó ti kú yóò kọ́kọ́ yọ̀ǹda kó tó di pé yóò padà sípò ẹ gbọ́ ọlọ́run ní jẹ́ ká kó sọ́wọ́ oore ó ti wà ń bẹ̀ ẹ lọ sórí Facebook báyìí ẹ lọ sórí Facebook ẹ wo ohun tó tún transpire láàrin àwọn ọlọ́pàá yìí àtàrákùnrin kan tó ń ya fọ́tò bí irú arákùnrin tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bá wà ńbẹ̀ kí ẹ rò pé ó ti ṣẹlẹ̀
1: Why this checkpoint? Why this checkpoint? Una dey always block road, harass people, collect money from people.
2: People where they go farm.
1: People where they go farm. Why this checkpoint, sir? What is the reason for this checkpoint?
2: Can we know you?
1: My name is MC Okrika. What is the reason for this checkpoint?
2: From Ajaso.
1: Yes. Want to see the DPO? Want to know the reason for this checkpoint? And have the IG not said?
0: Say, Eribi, I'm saying, when come on, when come on, when come on, mo feke tele o.
2: Is that what you come for?
1: Yes, that's what I came for.
2: Okay, but you have seen this as a policeman.
1: As a policeman, huh? Who told you that? Who told you that this shows? Who told you that this shows that you are a policeman? Okay, move this papers. Okay. Who told you? Okay. Who told you? And okay, you why were you harassing that boy? Why were you beating that boy? Why were you beating the boy that was going to farm? Yet some days back, why were you beating the boy that was going to farm? And what are you holding on your hand? What are you holding as a policeman? What are you holding? You are the one harassing people. You are the one holding. You are the one holding Indian hem in your hand. Abi? You are the one harassing people. You are the one holding Indian hem on your hand. Abi? As a policeman, stand now. Show me. Look at you putting Indian hem on your. Look at you. Look at a police officer. A police officer.
0: Oh, ọkùnrin láyà o. Why ọkùnrin láyà o? Hey. Àbí ò gbọ́ ohun tí ọlọ́pàá tẹ̀ kan wí ni.
1: At this checkpoint. Yes. No, I want to know the reason of this checkpoint. I will not go to station. And this checkpoint will not hold here again.
2: Okrika, come.
1: I'm not coming.
2: Okrika.
1: What is the reason for this checkpoint? A police with EDIM. A policeman with EDIM. A policeman, you are holding EDIM. And you are the one harassing people.
2: I was at the station.
1: I want you to video. Yes, that is very okay. Video me. Were you supposed to be on Mopti as a police officer? On Mopti harassing people?
0: Ètí ń bà mí lẹ́rù. Ṣé ó yẹ yín ṣá? Mo ń ro ọkùnrin tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó sọ bẹ́ẹ̀ tírú ẹ bá wà ní àárín ṣé nǹkan ò ti ní ṣẹlẹ̀. Ètí ń bà mí lẹ́rù nù. Ẹ jẹ́ ń lọ ọjà kí n padà tí n bá padà dé àwọn àjọ nígbólóhùn lórí tó wà ńlẹ̀ yìí. Mo ṣì máa gbé apology máa yẹn.
3: Lagelu FM 96.7.
4: Okoko dama so mi so kun osan eledua.
5: Alaafia Olorun ko baba o gbe ti to ngbo mi lakoko yi mo ki okunrin mo ki obirin aisan ti o gbogun Olorun ni fi se nikan kan yin o oruko temi ni baba egun
6: ti mo wa lati ajase eku tonu ti mo ti wa ni bi patetewe tegu alaafia to lo lowo lowo ni inu Liberty Stadium ni osan sami ibe la wa to ba ti wonu ogba so pe star number 12 lo nlo e kole star number 12 ni baba egun wa olójú.
5: Ọlọ́run ọba òní gba ojúlọ́wọ́ gbogbo wa o. Tí wọ́n bá ní ojú ń yọ̀yàn lẹ́nu, nǹkan kan ló ń fà á. Bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara, tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀, tàbí ìfúnpá gíga nínú ara rẹ, ó lè ṣàkóbá fún ìrìnà wa. Bóyá àwa máa rí bí kurukuru, àbí kó máa rí bí èéfín bí èéfín, àbí kó máa rí bí ọyẹ́ bí ọyẹ́. O rírà tẹ́lẹ̀wọ́ rẹ, o dá 1,000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira. Ẹlòmíì ò lè rìn lálẹ́ bínú ẹ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀. Bó ṣe ń jásí kòtò ni ó máa jásí gegelete. Ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́, ẹlòmíì ò lè ka mẹ́sẹ́jì mọ́. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan. Àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ̀ ni. O dá ọ̀sánmọ́ yàtọ̀ fún alẹ́, ọmọ ló ń fa ẹlòmíì káàkiri. Níṣe ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ́ ta gàgá síbi ìrìnà tẹlòmíì. Tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀. Ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀, kò fi rí nǹkan kan mọ́ rárá. Ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́. Ẹlòmíì ò rí nẹrí nǹkan tó fẹ́ jẹ. Ẹ mà ní jẹ́ńjẹ ọ̀tá yín. Ẹkún àárọ̀, ẹkún ọ̀sán, ẹkún alẹ́. Gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí, ẹ mà ní rógun ẹkún. Béèyàn bá ń sun ẹkún àsunjù, a máa ṣàkóbá fún ìrìnà wa. Ìfúnpá gíga, kéèyàn máa rorun sùn. Ìtọ̀ àtọ̀jù, kéèyàn tọ̀ kalẹ̀ kéèrà ó pé bà kí ẹ máa tọ̀ bí ẹ̀mẹfà ìbíjẹ kílẹ̀ ò tó mọ́. Ó lè ṣàkóbá fún ìrìnà wa. Kí ó máa hóye. Tí pírẹ́sọ̀ bá ti pọ̀jù fún ojú, kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa.

0: kọ́lẹ́mọ́ tẹlómi ti ẹ ṣe lásán bóyá ọfà sakatu ló bà ọ lójú ni àbí ọfà fòtá ló bà ọ lójú àbí ọfà bàbà ló bà ẹ lójú tó ò fi rí na mọ́ gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá eégún tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ láìrí náà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rí nẹ mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run àdúrà ń gbà níléeṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti láìrí náà ti wọn kalẹ̀ tí wò fi rí nǹkan kan mọ́ tọ́dé léeṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lòmíì wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú òkun ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ gbéra lẹ̀ wá yẹjú sẹ́mi bàbá eégún tí wọn náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ní mí gbogbo tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe nínú àìsàn ojú tó ń yọ ẹ lẹ́nu gbéra ǹdílẹ̀ wá yọjú sí bàbá eégún olóòtú ojú àìsàn níbo mi mọ́ra kí n pa aláìsàn wí tú mi síta kí n fi ẹ sílẹ̀ àìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé bá yín o ẹ ǹdílẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọn náà bá délé iṣẹ́ bàbá eégún ọ mọ̀ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá eégún tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú.
0: Ní ilé iṣẹ́ bàbá eégún àwọn òkí ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn òkí ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run àdúrà yín gbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú òkùnkùn.
2: Lágelo FM jàgàbá gbogbo rédíò máa rún wọn sọ.
3: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Mo ti wà níbi àfihàn tewétegbò àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó ní ìlú Ìbàdàn. Tẹ bá ti gba gate 2 wọlé ẹ ó ti rí mi ní stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5 a fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹwà torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ bara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú ni mọ́lẹ̀ ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré ìdí nìyí tí mo fi bá wọn kópa níbi ìpàtẹ àlàáfíà èyí sì lọ lọ́wọ́lọ́wọ́ stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ibẹ̀ ni mo wà. Bákan náà ni olúléeṣẹ́ wa wà ní ìta Kinlóye lẹ́gbẹ̀ẹ́lé epo tóta ní òjé ìlú Ìbàdàn. Bóyá o fẹ́ wá sí iléeṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048668 683 09048668 683. Bàbá ojú ni ìmọ́lẹ̀ ara tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn ohun wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí náà rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ẹ̀ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí náà rí o rí nǹkan tó súnmọ́ ẹ o dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nà kọ́nà táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi níbi ìpàtẹ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní star number 5 oríṣiríṣi nǹkan òun ló máa ń fa àìsàn kéèyàn má rí náà déédéé tá à ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èèyàn lè ní ẹ̀rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dami kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n a pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á ki ẹjẹ ma gbọnẹ wa lati nu o si le fa ki ise eyi tin gbẹjẹ lo si bi ri ni eyan ki se yo ni ayen to ba ti wa lo gbe awon apere be o mo po ti ni pe nija oju niyan ba kan na ke eyan ma ronu pupo ju ironu pupo ju a ma sakoba fun irina ke eyan ma ri na dede ti ta tawon agbalagba ma pe ni igbonẹ o ti e le sakoba fun elomi lati kekere ko ma ri na mo ba kan na ti e ko ba po la po ju awon na ma sakoba fun irina orisirisi aisen irina ohun ni won ma pe fun wo le ni ayokele ba irina je ayokele foju ohun lo nda won la mu abi ki nkan fufun ko ti e wa lewo tonto si bi irina ti e ah eledumare ko ni gba irina lowo enikokan wa to ba mo po ni pe nija irina dede o le daka qurani o le daka bibeli o ti e rina ri un to sunmo elomi o rina ri la to wa ni atelewo re telomi ba drive la le bayi bi se ni o ma jasi koto yo ma jasi gegele o ti ni pe nija aisan airina dede niyan kan si mi ni bi ipate alafia e tin lo lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ibadan stand number 5 o ni mo wa nibe tabi ko wa si olule ise wa to wa ni itakin loye oje legbe le po tota ni ilu ibadan bi na ni iwo to ba mo po ni pe nija oju mu ajmon eyo kan e to lomi dada ko mu dakin bakan na tiro ta fi se toju nipa ju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya won ti si abe sibiri na ti e won se se ni abo ti pe sibe sibe na o fi ri na dede wa agbon eyo kan e to lomi ni dada ko mu dani ero bani soro te ma pe mi si ohun na ni 090 488-688-53 090-488-688-53 ni le ise ti wa awa ki fara niyan tori pa na obe lorun ko lorun fara ni wa ba kan na ni opolopo si ti wa si le ise wa ti won ti wa ndupe eludumare yo je ki won ni o lenu ope o si gbegba ope fun aisen airina dede ohun ni ke ma gbebo wa ba mi ni bi ipate alafia e ta nse lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ni ilu ibadan iso ele karun ohun ni mo wa nibe stand number 5 ero ba ni soro te ma pe mi sini 090-488-688-53 alafia loju o
2: Lagilu FM 96.7

0: àwọn kan rẹ́rìn àwọn kan sunkún bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn kan ń kú aboyún kan sì ń bímọ tìbí tìrì ládálé ayé ṣe àwọn pé bá a ṣe ń tẹ̀sítò lọ́wọ́lọ́wọ́ báyìí táwa wà nù atẹ́gùn tútù ebè kan ń bẹ ni eré abo nìyẹn náà òkun bá ń rí bá ń gbé kinní òkè. Hello, Okon Joseph, ṣé o wà ń bẹ̀?
1: Mo wà ń bẹ̀ sà.
0: Ìgbà tó o pè mí hun, ó bá mi gbì. Mo ń wò pé ọ̀tọ̀ọ̀tọ̀ la yàn lásìkò mínì tá ń sọ̀rọ̀ yìí. Nǹkan kan ṣẹlẹ̀ níbì kan, onílé ń jó níbo?
1: Ní sáìdì MTC ní Ògbónẹ̀yẹ ni wọ́n pè ibẹ̀. So kò jìnà sí àgbàdo.
0: Kí ló ń ṣẹlẹ̀ bó ló ṣe kí ni wọ́n ló ṣe ṣẹlẹ̀?
1: Èmi náà wà ní ìdí ayò rẹ̀ so mò ń bọ̀ ní mo rí kọ̀ látọ̀dọ̀ èèyàn mi kan níbẹ̀. Wọ́n pè mí pé ilé tó wà ní opposite ọ̀dọ̀ àwọn ilé yẹn ń jóná. Tó mo dẹ̀ wá ń di kẹrin mo ní láti gbé fòǹfò ọmọ sẹ́mi pépépé. Kò ní kọ̀mínkù láti.
0: So lẹ́nu ìṣẹ́jú yẹn ó ti dé ibi tí náà ti ń ṣẹlẹ̀ báyìí.
1: Bẹ́ẹ̀ni sà. So mo ṣe gbogbo kan gba bẹ̀bọ̀ straight ni. So mo ti wà pẹ̀lú ẹni tó pè mí ìgbà tí mo fi máa débẹ̀ mo ní báwọn panápaná ti dé.
0: Olúwa ti ṣe ibi tí mo fẹ́ lọ gan nìyẹn. Sáwọn panápaná ti dé.
1: Wọ́n ti dé wọ́n ti fa ilé kópa àwọn ìṣiṣẹ́ lọ́wọ́ báyìí.
0: Olúwa ṣe ọlọ́run ọlọ́run bá wọn ṣe ò bá nǹkan jẹ́.
1: Ó náwó bẹ́ yàrá bí mélòó kan. Ṣùgbọ́n a lè sọ pé nǹkan báyìí lọ fa ilé yẹn. Èmi náà ń gbìyànjú láti lọ́rọ̀ láti ẹnu àwọn èèyàn. Ẹ jẹ́ kí n gbé fún ẹnìkan tó wà níbí lára ẹni tó pè mí gangan.
0: Ẹ
1: jẹ́ kí n gbé fún.
0: Ó dà.
2: Ẹ̀lú ẹ̀ka nípa.
0: Ẹ̀lú my brother ẹ̀ lẹ́m̀bẹ̀ o.
2: Ẹ
0: pẹ̀lẹ́ láabi ò ní ṣẹlẹ̀ sí wa. Ìgbà tí òkú ń pè mí tó lóun wà nídìí ayò rẹ pé ilé ń jó mo ní kí wọn bá mi pè yín ṣé wọn pè yín. Mo rò pé yín gan màá bá sọ̀rọ̀ lórí ètò ní láàrin bí ìṣẹ́jú mélòó dẹ̀ ló ń ti débẹ̀ ni mo ṣe ní kí n bá sọ̀rọ̀.
2: Ṣùgbọ́n
0: àwọn panápaná ti débẹ̀ báyìí wọ́n ti ń paná. Ẹ wọ́n ti pa ni wọ́n sì wà ń bẹ̀ lọ́dọ̀. Ṣé kò mọ̀nà ẹ̀mí ẹnì kankan? Ṣé kò dàwọn èèyàn láàmú? Dúkìá nìkan. Ó gba dúkìá jẹ́ ọlọ́run fòfò rẹ̀ mí. Ọlọ́run fòfò rẹ̀ mí. Ẹ pẹ̀lẹ́ kí ló kọ tí?
2: Orúkọ mi ni Ọládélé.
0: Ẹ pẹ̀lẹ́ Ọládélé lábí òní kan wá o. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹni tí wọ́n wínú pé ìpé tá a pé sìnkú tá a bá pé tọ́jú aláìsàn bẹ́ẹ̀ bó yorùbá ti kú. Ọlọ́run ló ní kí ọ̀rọ̀ owó ti kọwọ́ káwọn panupanu ti débẹ̀ báyìí. If not, nǹkan sí ìbábà jẹ́ ìbápọ̀. O ṣeun Okon Joseph. O ṣeun tó dé ti wá òdì lábí oníṣẹ̀lẹ̀ síwọ̀ náà o. A ní rárìn fẹsẹ̀ sí. Kò ní mẹ́ẹ̀lì. Arákùnrin yẹn apologize ká sì lọ sí apology yẹn àbí ká tẹ̀ iwájú. Ẹ bá ń pe torí mo fẹ́ wo tọjọ́ alẹ́ yẹn. Bóyá kó lè ṣépùn ìrìn àjò kálukú wa lọ́nà tá a bá lè rìn tọjọ́ alẹ́ ò fi dá àmọ́ pé èrò ẹ̀dá bá tó bá tọlọ́run mu làdúrà ẹ̀dá tó gbà. Okon Joseph tó ń pè mí. Hello Okon. Hello.
1: Gẹ́gẹ́ bí mo bá lẹ̀.
0: Àwọn
1: ọlọ́pàá lẹ̀. Wọ́n wà láti ta bó ṣe ń ṣe
0: wọ́n. Ọlọ́run ṣe wọ́n.
1: Gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́ bí wọ́n ti gbé láti dájọ́ gbé.
0: Ok, ó dáa. Èyà kíní yìí ò jáde dáadáa mọ́ ọlọ́run mo dúpẹ́ mo jẹ́ ká dúpẹ́ pọ̀ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ panápaná for prompt action pé wọ́n tètè jẹ wọn so responsible and so responsive you are highly appreciated ẹ̀yin panápaná nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ ṣe Okon a máa sọ̀rọ̀ torí àsìkò lórí ètò o seun bo time lori program cha cha cha cha cha cha e pele alagba
3: yes sir
0: eya ojo ale ti mo wi ti mo la nwo arabirin kan na pe mi ni idaji ana ana friday na ko ni abi taufik idaji ana arabirin kan na pe mi pe awon tin pe lati bi ana ojo yen iyun lati jeta won ni baba kan ni o awon wa nbi wo ma oda en ti o sele re e pe number oko to anu e pe number oko to anu ba fun won number 09047708999 number oko to anu to wa lowo taufik omo toso ni e won pe number taufik pe mi pe won ti pe un won pe o
4: bẹẹni
0: igba won pe o kini ajo to wa nbe
4: igba ton pe mi ni pe ka fun mi lase ko die so igba ti o di bi around 12 mo lo sile yen
0: okay
4: o pe uma yen pe ko wa pade mi ni titi so mi ita me le mi duro si so uma yen wa pade mi la wa jojo wo inu agbole yen ni bi eyin dupe photo yen ni
0: dupe photo ni bi dogo
4: bẹẹni
0: dogo lapata
4: dogo lapata
0: okay
4: so mo wa wo shit yen lo sugba ta de ibe yen uma yen o ko ya odo baba kan o pe baba yen jade asa ya bi o sa ya bi ona odo meji o wa mu mi lo sibi ti baba yen wa nigba si mo ri baba yen eru ba mi tori se mo iyo mo ronu ojo ale pe baba yen na ti se ewe ri to ti lo gbari
0: ani barugo ba so nto ju mo ri mo to darugo ewe mi a pe ko mo dagba lai lai ko fete ka ku lo mo de he ko ye ni
4: so ngba ti mo wa ri baba yi mo ni kan lo ba mi pe baba ti tori ngba ti mo ba to mo ba mi soro laaro baba kan na ba mi soro won lawon mo baba yi pe awon ti mo ra o si le ni bi 12 years mo lawon o mo die nipa e mo fi wa ni kan lo ba mi pe baba yi wa bo baba baba yi de ajo foro jo mi toro ke to wa sumo baba yen gan to fi ke to ba baba yen soro ngan ni inu ailera ni baba yi wa ko da bi to duro si awon awon omo ilewe awon ese kankan won sa pe bo won be na ni
0: mo ni alejo oju mi to ti won mo baba yi tele ko to di pe awa de be lana mo ni won legbe mi ka le baba
3: e ka le sa
0: e pe le sa
3: yes sir
0: ele ti mo baba yi ti pe
3: be ni sir
0: mo n bo lodo yin
3: okay sir
0: oro ti taufik ati baba bi nti bi taufik mo bo ni ni ana to mo bo lati be mo fe ka kokko wo na tori mo fe ka search fun route baba yi ibi ton ti n bo olorun le se ka ri family baba yen Olorun le se ka ri family baba yen ojo ti dogbo abi ile labo simi oko beta o ba gbe ni inu ile o le yan ni lodi iyen ni mo se ni eje kin koko eja lo lori irin ajo se won mo e lo sori facebook tori mo fe ke ri baba e lo sori facebook mo fe ke ri baba ta le re ni to mo won baba lawon bimo se bi won lawon bimo
3: won lawon bimo sugbon emi o nigbagbo tara
0: nigbagbo tara nu pe won bimo oda e wa nkan fidile e lo sori facebook e le ri baba eyin te ba ni access sori facebook e gbo lori radio ba se nso lowo lowo lowo lowo lowo lowo bayi join me on facebook please lagelu fm 967 lagelu fm ba nso fun loke pasiko ke mo fe ki o ti wa nbe e lo sori facebook e lo sori facebook baba iba ti taufik de ben to mu bo nbe re
5: níbi ẹ̀yìn dúpẹ́ fọ́tò ni mo wà ní challenge ya ní àpáta báyìí dúpẹ́ fọ́tò ní títí àpáta lẹ́wọ́ ibi títí dogo so ibẹ̀ ni wọ́n ti pè mí bàbá tó sì pè mí ẹ dákun ẹ bá mi súnmọ́ bí bàbá ẹ jọ kí ni orúkọ tí yín ní kíkún sẹ̀mí ìwà rẹ̀ mú agbájé ẹ̀yin ni aláàánú tí ẹ pè mí ní àárọ̀ ẹ̀kọ́ ni àbí ẹ̀pẹ̀lẹ́ bàbá yìí ẹni mímọ̀ yín ni wọ́n
6: bẹ́ẹ̀ni because pé iwájú ṣọ́ọ̀bù tèmi ni wọ́n ń gbé
5: iwájú ṣọ́ọ̀bù yín náà ń gbé tẹ́lẹ̀ okay
6: ìgbà tán ta bẹ yẹn bí tán gbé tán ta ilé yẹn làwọn kúrò wọn fi kókò ní àdúgbò wọn bọ sí side ìbò mi.
5: Ibi tán wá ń gbé lọ́hùn yẹn kí ló ṣẹlẹ̀ tán fi kúrò ńbẹ.
6: Ilé yẹn ti ń wó torí wọ́n fún wọn bẹ̀rẹ̀ náà kọ́ mọ gbé bẹ̀ ni kì í ṣe pé bóyá wọn gbowó lọ́rùn wọn gbowó lọ́rùn wọn fún wọn bẹ̀rẹ̀ kọ́ mọ gbé bẹ̀ nígbà tó di pé ilé yẹn ń wó làwọn aláàrọ̀ tó wà ládùúgbò yẹn sọ pé kán kókò ńbẹ. so ri bi pe won ri gbe mo
5: sugba kan wa koko be won wa pada wa si adugbo bi be tan tele
6: won pada wa sa adugbo yi be condition ta wa pada wa ri won o si di wi pe ko mo yagbe sara won a gba we fun won a change aso ni lati ko mo lati bi last week
5: awon ebi won ko
6: ah maybe won kankan
5: eh maybe won kankan
6: yeah ni even gan phone wa lowo won phone to wa lowo won won ti pe awon number kan lori e tawon e lawon omo won
5: okay awon number kan wa lori e tan lawon
6: e tan ni number awon ebi awon ni won de ba won pe won
5: so e lawon
6: awon lawon omo won so atun agbegbese mi igbese mi ta gbe ni wi pe awon iya to ba won pe won iya yen wa ni phone number wa ni junction yi na lo wa
5: okay
6: so iya yen wa ni to ro mo wo lohun na iya yen yẹn wa ni tan ba daruko adugbo won atoruko won tan mo won si ni ile awon ni eyan ni iwo tawon o pe contrace
5: ile won
6: family house won
5: se won so po mo wo ni won ni
6: omo kuta na pe won kuta yen da pe ko jina si wo
5: kuta yen ti sumo wo
6: eh
5: se baba na si le soro
6: won le soro dada
5: eh je ka sumo won
0: ejo ejo eja jo sumo baba yi mo fe ke eyin mo fe ke woju won ke wo boya le re ni to le mo won baba lawon bi mo eja gbon ti awon ati Taufik jo so
5: ejo baba e ka san o
7: ka san
5: ejo kin loruko yin
7: sabitu
5: kini
7: sabitu
5: ayo fe o mo luwo ni yin
7: mo ni bi
5: o mo ni ogbo ni Osun State e ti de ba na ti todun melu
7: ha mo ni je lati
5: yo ti togbon odun
7: ben
5: yo ti togoji odun
0: baba yen le nwo yi o e wo baba dada le re ni to mo won o a fe trace family won ni o a fe trace family won ni o ile ogbo se gbo tan so ile ogbo
5: e si fe ri dada
7: mo ti fe ri
5: won duro
7: ile kika won
5: mi gbo
7: ta ro mi
5: kika ro ni won gbodun
7: ben
5: yo ti togoji odun abi ko ma sun ma dota
7: togoji
5: a ti togoji odun o mo luwo ni yawo yin yàwó kankan ò dúró ṣùgbọ́n ẹ ti fẹ́ rí dáadáa
7: mo ti fẹ́ rí ohun ìdúró
5: wọn dúró
7: ìrì kíkà rọ
5: mi gbọ́
7: kíkà
5: rọ ni wọ́n ọmọ mélòó lẹ bí bàbá ẹ dá mi lónìí àwọn ọmọ yín kọ́
7: mi
5: gbọ́
7: wọ́n
5: ti kó wọn lọ àwọn ìyá wọn ti kó wọn lọ tí wọ́n wá bèrè yín rárá ni ẹ tutu ẹnu yín dànù kẹjẹ ráyè sọ̀rọ̀ dáadáa ẹ pẹ̀lẹ́ àwọn tí wọ́n kó wọn lọ ṣé ńgbà kan ti lọ wọn ọ̀wọ̀ ẹ̀yìnwò mọ́ ni àbí wọ́n wẹ̀yìnwò ńgbà díẹ̀ ńgbà tó yálẹ̀ rí wọn mọ́ wọn ọ̀wọ̀ ẹ̀yìnwò èyí ni ó sì bèrè ọmọ mọ́ mi gbọ́ bùkátà ló mọ́
6: ẹ̀yìn
5: ò sì fẹ́ gbé bùkátà wọn n téèyàn máa fi ń tọ́jú ọmọ náà nìyẹn torí irú àsìkò báyìí ọmọ ẹni lèyìn ò kí ń sú àbí ẹ tí mò ń sọ òye yín ọmọlúwo nìyẹn gbójú sókè dáadáa ọmọlúwo nìyẹn ọmọlé egbó ṣé ẹ máa ń yọjú sílé rárá. nígbà tó wà lọ́wọ́ yẹn máa ń yọjú sílé ok ó wá tó ọdún mélòó tẹ̀ ti lọ yọjú sílé mọ́ ó ti fẹ́ tọdún mẹ́wàá ó ti tó gún ọdún
6: agbàtàbẹ̀ ní 2010 lọ́sẹ̀ fún wa 2010 ẹ̀ láti sí USA
5: 2010 ẹ̀ láwọn ti yọjú sílé pọ̀ ẹ̀ ẹ̀lú bàbá ṣé ẹ̀bùtàn nìkan ló mú yín báyìí ara yín ò le rárá ẹ̀tún yàgbẹ́ gbuuru ìkíní seri ìrànlọ́wọ́ táwa fẹ́ ṣe fún yín ni pé láti jẹ́ kí àwọn ẹbí yín ó mọ̀ kí wọ́n lè gbìyànjú láti wá gbé yín láti wá tọ́jú yín. Oye yín, oye yín. So tó yẹ̀ mo fi níbi kẹ́júwe ọ̀dọ̀ yín dáadáa nílé ogbó yẹn. Ṣe understand? Tó tẹ bá júwe ọ̀dọ̀ yín dáadáa nílé ogbó yẹn, àwọn tó ń jẹ́ ọmọ ilé ogbó táwọn náà ń wo ètò, wọ́n á lè rí yín, wọ́n á lè gbé ìgbésẹ̀ bí wọ́n ṣe wá gbé yín láti fún yín ní ìtọ́jú tó péye. So yẹ yín. So tí èèyàn bá lọ ilé ogbó yẹn, báwo lèèyàn ṣe máa rìn?
7: six
5: kilometer ni sí wo. Kí wọ́n lẹ korúkọ agbolé yín bẹ́ẹ̀? Ilé Apẹ̀nà. Àwọn àgbà alágbà wo lẹ mọ̀ tẹ̀sí mọ̀ pé wọ́n wà láyé tí wọ́n lè mọ̀ yín dáadáa? Ẹ wò bí, ẹ rántí wọn. Ẹ bá mi dárúkọ bíi méjì. Ẹ bá mi dárúkọ bíi méjì.
7: Ẹ bá mi dárúkọ bíi méjì.
5: Ìrántí kódà ẹdúná. Mufu kí ni wọ́n ń pè àwọn?
7: Akàngbé.
5: Mufu Akàngbé. Ní ibo la gbolé tí wọ́n ságbolé ọ̀dọ̀ yín náà ni wọ́n? Ilé Apẹ̀nà náà ni. Ẹ dákun, àwọn òbí yín mélòó ni wọ́n bí yín? Sẹ́yìn nìkan náà bí ni. Ẹ dá mi lóhùn bàbá.
7: Obìnrin méjì. Mẹ́ta.
5: Ẹ̀yin mẹ́ta náà bí.
6: Wọ́n dá wọn láwọn kan. Ẹ̀yin obìnrin méjì àbí? Sẹ́yìn nìkan lọkùnrin tó wà bẹ́ẹ̀ ni.
5: Ẹ̀yin nìkan lọkùnrin. Ṣé ẹ̀wà kí n pera yín rárá ni?
7: Ó wà ní ọkọ.
5: Níbo lẹ gbọ́rò tí wọ́n sí, ibo ni wọ́n lé ọkọ wọn?
7: Èèyàn
5: kì í pè.
7: Ẹ̀yin wà ní ọkọ.
5: Èmi mo mọ̀ pé ọmọ ìyá ọmọ bàbá ni yín. Èmi mọ̀ pé àbúrò tèmi tó wà ní ọkọ tó jóbìnrin. Ọjọ́ wo lẹ ti wá gbọ́rò wọn kan yìí? Tẹ bá lọ lé ni. Ṣé ilé làwọn ń gbé ni? Ilé ni àwọn ń gbé. Oko náà ń gbé. Ẹ bá mi dárúkọ wọn. Mú ìbá kí ni?
7: Mú ìbá yọ̀ká.
5: Okò kejì ń kọ́. Sílífá. Sílífá kí ni o? Ẹ rántí. Ó dáa, Ọlọ́run á dáwọ́ lé yín. Ìyanu á ṣẹlẹ̀. Ìbọ́ ẹ pẹ̀lẹ́.
0: A fi tẹni ẹlẹ́ gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run bá gbọ́ ti ẹ̀ alágbà. Ẹ wá ń sún kan kínní. A ti jọ gbọ́ báyìí. Mo ti gbọ́ báyìí. Ilé Apẹ̀nà nílé ogbó. Ó dà ń pa lè tíréètì ilé Apẹ̀nà nílé ogbó. Alàgbà mú fún àkàndé nílé Apẹ̀nà nílé ogbó. Ọlọ́run ṣe ẹ ti gbọ́. Ẹ̀yin ará ilé ogbó tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí, ẹ dákun ẹ jájọ pa ìrìn pọ̀. Bóyá ń tọ́lọ́run fẹ́ lò wá fún náà ni pé láti jẹ́ kí bàbá yìí kó lè padà sílé. Tájì ò bá gbé ni ilé làtúnwòwò. Èèyàn tó ṣẹbínú ó sàpò ìyàkọ́. Gbogbo wa pátá la lálẹ́ àti lọ tọ́lọ́run bá yọ̀ǹda ẹ̀, tọ́lọ́run bá jẹ́ kẹ́mi wá ogun. Téèyàn bá kò lè èèyàn irú kádùn. Èèyàn ò lè ẹbẹ́mi náà rèé tí mo fóun jọ sí. Mo ń fò wọ́n pè mí lẹ́yẹ rí nígbà tí mo wà ní secondary school. Mo tún sáré, mo tún gbá bọ́ọ̀lù. Èmi náà rèé. Èmi ni tí n bá fẹ́ fònà tí èmi lè sáré dáadáa mọ́ yìí. Ọmọ ọdún mélòó ẹ worú bàbá yìí sì ti dàgbà gan, eegun ti luhò. Ẹjẹ́ á júwe ilé padà fún bàbá. Bàbá yìí lẹ́bí bó ṣe sọ̀rọ̀, bá a ṣe lè trace ẹbí ló jẹ́ ká gbé wá sórí ètò lálẹ́ yìí. Torí a ti rò pé bóyá ká má kúkú bọ́dà mọ́, torí pé development kan ti wà. Ohun tí èmi fẹ́ ṣe tẹ́lẹ̀ ni pé tá a bá gbé lálẹ́ yìí, ma ni ki won gbe lo si skyline ki won ba ma ba wa toju re nbe amon gba ta fi dori eto lale new development ti wa new development to wa ni pe baba
3: yes sir
0: eyin na le so pe new development ti wa
3: be ni sir
0: leyin gba ti won ti ba nsoro tan lana kankan kini to sele ti dasi ko yi
3: ojo
0: ti
3: lo di aro yi ara won tan jo nse oselu
0: ti baba yin soselu ni
3: be ni sir
0: baba yin na nsoselu
3: be ni sir
0: eh
3: apc ni won
0: ah e ma wo da ko egbe
3: okay
0: won soselu
3: won soselu so ara won tan jo nsoselu yen ti baba yin na wa nbe lana baba tan jo nsoselu yen na wa
0: nbe ngbati o ko to anu wa
3: be ni sir awon na wa nbe lana so awon na wa ni but awon lo si meeting
0: ipade egbe
3: ipade egbe so won sa lo so fen to je bi leader fun won ni bibe so to bi baba yin na won mo ra won pelu leader awon ni kan to fa to je ki won ri baba yin ni pe ara baba won oyi baba oya ni o je ko wa won ni condition won no won sa sa lai fun won so mo se wa wa pa wa ni shop ni pe won ti ni ka won gbe won lo si hospital
0: won ti wa gbe baba
3: be ni sir
0: won ti gbe won lo so hospital
3: be ni sir
0: nbo lo hospital won wa
3: e apata be na
0: lo apata
3: be ni sir
0: e oko to anu ejo eje ka trace bi ti hospital baba yen wa
3: so asa mo wa si odo wa pada kon lewe kon change aso won ni change aso so ma dunjo le mo wa gbe won gbe won lo be
0: so ki se pe bi baba e se ri tele ni yen ki se pe mo se nfidiwo se mo le
3: rin
0: ni
3: won rin da won se rin na
0: problem won se rin ko to di pe kini to sele to fi di pe eh
3: gatan si yen lo da ko je kun o kun week
0: ya
3: gugu awon kan na fa to je bi pe awon eyan le duro pelu won
0: eh
3: won mo le won kaakiri ni
0: ha tori ijoba asiko ibi ta so ibi ti oro baba yen ko ni ale niyan thank god pe olorun ti o ti ran se anu se baba through oga won no no se lu abi
3: won
0: ti gbe won lo hospital oko to anu ase pada wa wo won iru pata ba tun le ko lori e a jo discuss e oko to anu eh
8: ese igbese si mi ro pa le gbe town
0: plan ani
8: gbe lo si ko won lo hospital sugbon lati ran baba e lowo to ba fe dide ran lowo fun won won le lo account number ta ma lo yen FCMB okutanu mo si
0: service ventures
8: 47 46 10 10 10 10
0: FCMB Okutu Anumo
8: Service Ventures 47 46 10 80 10 Awon ti won ba de gbo ti won
0: de roju baba yin
8: ti won ba de bi won ebe ni na le pe na ba Okutu Anu
0: ile a pe na le ogbo
8: ile ogbo
0: oni won lawon ti wa won ran ti alagba kan mu fu akanbi akangbe mo ro pe egbera jo ni won ehe mu iba yo ka to je egbon won aba saburo won ni sawon ni first born pelu silifa edakun e ba mi sise lori kini imomo titi monday ka ti ri result be bagbe o bagbe bajo o bagbe ni mo se wi a se pada sile baba mo bi a nlo o ye ka le pada sile ojo ale ti de baba bayi e mo je baba o ya ara re baba se lo nbi mo ati mo ba se fe trace but irin ajo ti bere latale baba e se gan e se won ojo e ti lo bam bam bam bam bam ma rogbon da ojo e ti lo fa o ti lo fa eni so ma ba yin ni ma ba yin ni reception lo okay se bene ni o ti lori eto lale yi e sa ri pe keje keje lante mo se n wa gu feto feto mo n wo tori ijoba aseko nkan wele e je kin sare mu odo alagba awolowo olumide kin kokko mu ibe n kuo digital kini yin digital business
9: bene internet bene
0: internet kini
9: bene how to make money
0: how to make dollars tori naira ti di nkan mi owo ko tonu ti tan si
9: bene sharing ni Nigeria loni eni to ba nsise ti o ba ti ni any extra sources of income o ton re ni
0: o le die iru emi nko to mo ju ta loye lo
9: ah iro to an ta loye konu wa nbe
0: sesas konu
9: sari awon eyan awon to ba follow mi bi mo se nse oye ma ye won wa mo pe ni olooto ni ana facebook gbe iranti kan wa 2018 nigba yen business ti mo nse oni eh ti mo polowo ngba yen 1000 naira ni mo wa ngba 12 polowo re ni ori radio la bekuta e pe 200 naira yen owo ipolowo radio 8 years after ogun lodun Facebook wa gbe wa
0: wa ko de longba na
9: ah DHL ni mo fi send the phone si ara enikan londo mo mo pe njo ta ojo yen na ba pe Facebook atu gbe wa esa se ri ton ba so pe children listen to your parents we are the future of tomorrow iro ni o awon eyin agba ta ba se be eyin na le si wa nbe yi
0: a wa ni
9: e wa wo awon to nso lori wa nsin won tun ti mu awon omo won si house of rep senate won mo primary ti won se lo nsin ki iran ti wa na atawon omo wa ta bile kan tu wa ma sin won emi npe e lati wa library ti e kuro ninu kosi kosi wi pe data to nra pelu owo ogun re yen wa ma convert e o kan ma ndun mi to ba je pe nkan tawon eyan nse danu ton waste yen a wa npe won pe wa so di nkan to ma ma rowo igba yen na ro pe a fe gba won lori business ti o gbo o sanwo kankan o nawo nbe owo to nsan lati join a group mi yen lati 2016 lo ti wa post ti mo so lori Facebook lana yen nsin number mi mejeji ti mo nlo ni isin na ni mo lo sori flyer mi yen nigba yen to fi han pe to ba je scammer ni mi gbogbo nkan yen o ni sido ni emi ti koja level ti wo wa emi o beru kankan mo nitori pe a le sowo ka loose mo o ti ye ohun ni nkan ti emi gbe dani any business to ba pade ninu group olumide awo lowo loni ofe ni oni sin mo ti fawon eyan ni second link business bi pe e lowo video yi because elomi ko ni fe wo video tutorial to ma ko bo se ma register to ba wa dasiko ton ba ni ka bere si withdraw any problem awa madam ilamu o sele si business kan ti mo fun won na ri ninu group mi sugbon to ba follow nkan ti mo so ore mi kan la orobi yi ohun na ko tele mi tele sugbon ni isin o ti n follow mi bomba to bomba in fact o wa ki mi lati odi india bekuta
0: aye o wa aye o wa ti won ba
9: mi n pin e si nkan to le fi owo se lati darapo mo group mi to ba ti wa darapo mo group mi yen iyoku irorun lo ba de ni 080 lagelu ni ko lo send si WhatsApp
0: lagelu
9: la be ni ma rojo pe o ni interest abo gbo mi lori radio kon send lagelu ma ti mo pe ibi lo ti gbo mi
0: e ma respond
9: be ni 080
0: number WhatsApp te ma send
9: WhatsApp message si ni o
0: 080 330 59 60 70 080 330 59 60 70 tabi 081 880 2901 0 081 880 2901
9: magbagbe osu yi ni opin promo birthday mi lo ma pari leyin osu yi 25,000 ni oju be lo iru eni to ni ohun fe fi FCC mu mi ko le mo pe awon eyan won nse sugbon lasiko yi 7500 naira lo ma san bo se ngbo mi laarin oni si Monday tabi Tuesday business ta pe ni networking eleyan merin yen 4500 ama bere re ori re ti de finally niyan ko ju be
0: wa la sori re
9: ami 080 330 59 60 70
0: awon awon de ti nwogbo won ti nwogbo ameru ta nda bara wa po gan nde de mo pe opopolopo ti ba se ti teacher ti won ba soro kilo adegoke abi teacher ti won ba soro ta se san lagbale ti won gbo bele lo gbogbo nte ba ri lori kidnap to sele ni ogbomoso awon eyan a fin deru bara wa ni kin lo de ebe ti an tin yo ike se ara awon omo awon eyan ni todun meta abi nkan kan ta won tin ri kaakiri a de nso pe an tan ko logbomoso lo sele si kin lo de kilo data nderu barawa emi njo je tabi jerin ni ni won sadede so fun wa pe gbogbo ibode gbo si ona mi o won ti de won ti nko gbogbo ero lo o mo ni ah ibe adebi ta ma sun eh hey, you people o da n pe a le je gbese hotel ibi ta ma sun ni ta fi gboko na ti free ngba to ya won ni ko se kankan to sele ngba ti fi pe lo la fi le lo le njeta abakan emi mo ni a kan ma sun ta ni olohun ba fona ti clear la to lole kilo data nderu bara wa awon de ti nwo gbo ni area idea gbogbo idea yo re mo ogun makin makin kan awon de wa nbe tan nwo gbo mo muse won wa mo n ba comrade in fact comrade shakiru ba fun wa ni lo dan bayi
10: amo time awon na o da pa won na wa lenu ise
0: awon wa lenu ise o aro monday ni a mu yen wa won wa ngbo mo ni clip to ye kin fi si amo time yi nko mo ni ni clean ni do tuesday to koja awon agbebon ya wo be won se ko eyan meji lo awon ni won se n wa kiri bayi bayi bayi then to gbo mosho won ti ready at negotiate pelu ijoba won lawon o ba won ti baba omo iya omo nkan kan ko se n to ka won pelu won ijoba ni ti o ba fe ko gbo kwa re de ki ijoba je ka won ti ifa ti letutu bayi lagbara olohun toro fini ta won omo n lo ni won pada the health ni to kan deru ba mi eja ase wa lori eto ta loye lale pelu desoye omo toso eje ki n lo soja ki n pada tin ba de ki n wa sagbe kale tin be nwaju mi
11: loye
10: baba eje ki awon eniyan o mo yin
12: oruko mi ni muslimudin alamale yakin ti o ba yin masiya fa la lupo
10: eda kun ki le mu wa gege bi imoran ti o je anfani fa awon eyan wa
12: ti mo wa fa awon eyan ni oro nipa bi alijanu se mo yo awon eyan lenu
10: to bo la se mo bi alujanu yo eyan lenu
12: ba se mo pe anjanu yo eyan lenu en to re ba tin tasi tan wi oro suna omo tin soro yawo oro tin tasi to ya to ti gbogbo eyan tawon eyan na ri pe oro yo bara mo mo re ni be alijanu yo lenu
10: ti a ba ri eyan tin da soro tin sa paper sa kankan e da ko se alujanu na ni won yo lenu
12: nigba mi o mo janjanu tori pe orisi meji ni e to je ta mo opolo wa bi awon mo to mu kolo bi awon ti won se afato latara pe n to le kolu opolo ti o bo opolo je iyan na wa lo to so mejeji na la n toju sugbon e to le je ta lalijanu ninu isesi e ri pe o yato ninu sisi bi ko mo da soro bi ki o ma fo so re bi ki o ma we en to ti dagba to ti to yawo nile ti o ni we ko ni fo so ta ma ni o fo so ni ko ti ya bi ko mo sun to je pe won gbiye gbiye ko ni je ko ni jamun yo sun loru o le sun lasan sun loru ko ni sun lati ko te ka won yen sun won ni sun e mo mi da won yen lamu
10: te yan ba n jenu wuje wuje ti kan da soro ti o se kankan iye ti ni owa lujanu nenunu
12: nigba mi a ma lo wa lujanu nu nigba mi a si ma janu opolo sugbon iyato laarin mejeji tan ba ti gbe dodo awa mo so mejeji na la ntoju
10: egbo awon kan mo ele kan wa nijo oni mo ni ki won pe number yin pe omo won to se gangan won si pe number yin nigba ti ma ri eni to ni eyin bi ose meji mo ri pe ara re ti yato si bi won se mo wa jona se mo ya ba na ni
12: telemi amo ya bolon ba se ni kin kan ye se si ni telemi amo ya ale lo mi to lo ose meji ti o gbadun elemi osu kan elemi le osu meji osu meta sugbon bolon ba se fe si ni koda ti le to lojo marun ri
10: se awon ti won wa mo imokumo to mo mo imokumo kankan ye e ma ri ona bayo si lodo yin
12: olorun amo ni ka won na toju pelu ndo olorun
10: ka ni omo mi ti wa mo to ti fe bo sori ti ko olorun ma
12: mo ni sabadun olorun ni kan ti gbadun
10: se awon nkan mi wa na te sin se to ni abi loro olalujanu ati onigangangan de nikan ni
12: so oro anjanu oro to po ni anjanu amo fa ifori ti won wa oju 20 gbogbo ogun yen ni won se won ni riyanju anjanu amo fa rariro rariro ti o lagbara to e pe koda won ni riyanju gbogbo ogun rariro ni oloko ni lo anjanu amo sababi e anjanu amo sababi ke yan ma ronun sun gbogbo ayo sun won ni sun o riro ti ni daru ko ni sun o mo ti lan to so ni pe won so fo jo odun meji o jo odun meji olohun osun fo jo odun meji olohun ya jule ba ni ti lo ma se loru olohun mo wa nkan se ni o riro ti ni daru tori pa anjanu ni dalamu ibi san oju re lo duro si ko ni josu bo ba diju bayi ko ni sun ati lawon mi na to je pe anjanu ti won o fe won ni left man lawon obirin ti o wo 40 30 40 years 50 years ti o ni loko yo si fine
10: ti won si fokunre lo ti o sa pe ohun o ni fi
12: o ti e ma ba won okunrin se to ba ku dede kan yoju le won na ni won ni ri fe to ba debi pe a fere na ni won ni ri fe
10: alujo mo le yo le
12: no anjanu ni o n fe ni ko si ni je lomi o bo n fe ta ti pade imo ye ru e to lo si padagbadu awon tan loko ko da ta lo bi marriage won pelu anu olohun
10: eduna eni to wa to ti loko to wa pepepepe ti ori omo bi eyin na to ma nda si e to ma ni maran do ni kan ba o
12: sa ba bi ko mo ro mo bi to ba pa anjanu lo sa ba bi ko mo ro mo bi gbogbo ko tan ba lo fun ko le sise afi tan ba pada toju re ni lan to e kan gba toju e
10: edakun e ba mi edakun number yen fa won eyan kin wo le mo bi tin wo pe si
12: so number mi 08 2527 5864 08 2527 5864
10: Le kan si baba
12: 08 2527 5864
10: E seun o ko yin le kan si
12: Oruko mi ni Musleudin Alamoli Yekin gbogbo aye mo si afa lalopon
11: Ta loye
10: O ma ti wa ga o ameen ni abaje wa gbese le kiko ati block yi yo fun bayi
13: honorable se mo so fun pe the king property de body wo ko
10: o se ore mi o si wi fun mi to awon kan lo fi awon to yo block ati le kiko han mi to si je pe block ta ra lodo won ta ba ti fe gbe lo tun ka yan ga
13: en yo o ti wa ye yin bayi e si ti ja si pe awon to diamond ni won ba the king property do wo ko ni the king property won ba ni kole rale tale won tun ba ni kole lona ti gbalode be ni won tun ba ni moju tole tabi gbani sile pelu ofin te ba fe ra ile ni bi kibi the king property ni e kan si atun ba ni yo block ba ti le ni 2000 society ni bi kibi pelu machine and solid block abeyin o ti gbo pe a le ba yin kole rale tale ni bi kibi nile yi ka tun ba yin fi rent bakan la tun ba ni room fe ti le lona ti gbalode the king property lati new garage padan lo si akalawe eso kale ni olukoyi bus stop tabi lati apata lo si odona elere eso kale ni olukoyi central mosque lodi keji e ti ri bana the king property nbe
10: telephone 08 50 30 26 95 lekan si 08 50 30 26 95
13: the king property ni ebado opo
10: eku dere asiko yi ni gbogbo bi ti afefe ekanni ba nfe de kaakiri orilede ni
14: Ìrọ̀rùn dé gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́ lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédé tó sì yẹ kó jẹ tó dáa fi tó dáa panu Kingdom Foods Nigeria Limited tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́ bẹ́ẹ̀ fẹ́ ra láfún ẹ̀gbá gàrí funfun tó kan lẹ́nu gbírín-gbírín fùfú tó funfun lẹ́lẹ́ tí òòrùn bànàbànà àkàrà bean snacks yellow pap ògì pupa tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n bá fi nǹkan panu sẹ́nu tó kí káfi tó dáa panu lẹ́yìn òmu gàrí fi gàrí tẹ̀bà ká fi gàrí tó lókuta tẹ̀bà ògì tọ́lẹ̀ láwọn àkàrà panu tó tún ṣe mú gàrí Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ẹ̀ máa fún oúnjẹ tí ò ní máa tó tún hara ẹ lè mọ̀ oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè ìní ọmọ ara òkòtò àánú multi service ventures ló ń ṣàpínká ẹ̀ tó ń tà bó fẹ́ rà lọ́pọ̀ tàbí lára tó ń tà òkòtò àánú multi service ventures ìní ó kàn sí ní KS Motel Shopping Complex Total Garden Oríta Mẹ́fà Junction Ìbàdàn telephone 08 0 3330 4174 08 0 3330 4174 Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ojú mi dá oúnjẹ pọ́nbélé tí wọ́n fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.

0: ọba ilẹ̀ karun tàwọn joyè.
1: Bàbá sọ̀rọ̀ pilot
0: bá tẹ̀ tilẹ̀ jayọ rí yín.
1: KF Motels
0: Sàdáńkà tàwọn.
1: Full security for property and your life with full air conditioner for all rooms, mini rooms, standard room, executive room with suit.
0: Bákan náà ni títọ́ Adéhùn Olúwa fún gbogbo ènìyàn tó bá fẹ́ ṣe ìnáwó tó ti gba ọ̀dúnrún èèyàn náà kàṣoṣo 500 people. Tòun ti executive hall, conference hall, tẹ̀lé lò fún training, seminar, lecture and other activities. KF Motel, you can enjoy yourself, family, couple and your friends. Kódà àwọn tòkè òkun KF Motel ni wọ́n lọ́ọ̀jì sí. Báwo lẹ ṣe ń fẹ́ sí oúnjẹ tilẹ̀ yàtọ̀ tòkè òkun pẹ̀lú ọtí ẹlẹ́rìndò tó mọ̀kẹ́ ní balẹ̀ lálàáfíà ní KF Bar àti àwọn nǹkan ìpanu lóríṣiríṣi tí mú ẹ̀kẹ́ ní ṣe ṣọ̀kọ́ṣọ̀kọ́ tẹ̀rí tọ̀yàyà tàkúlẹ̀ tàkúnlẹ̀. Òun làwọn òṣìṣẹ́ wa fi ń dá kọ́sọ́mà lóhùn. Àyè gbọ́kọ̀sí ń bẹ pẹ̀lú security tó ga yàtà. Ààrẹ gbogbo ìlú Ìbàdàn ó ní KF Motel fi kalẹ̀ sí ní Total Garden Ìbàdàn. Telephone 0707399296 tàbí 0803251 3884. KF Motel is the place that you can enjoy your life.

ọjọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹrẹ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá àdúrà AK 47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Ibi tó ti pọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹjọ́ òkú, mọ́tò ẹjọ́ òkú, ẹ wọ mọ́tò Àpàtẹrẹ. Lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Mẹ́mbà sí ní kẹ́ ẹ máa pè 0903 393 3006 tàbí 00666.

0: ọlọ́run ìjọ ọlọ́run kékeré káàkiri àgbáńlá ayé. pàápàá jùlọ àwọn àtàjọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí. ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rí ìta àpàkòrí ẹ̀mí ìjókòó mi ayé mi my seat and my space. olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. gbogbo ọkàn tí ayé gba ibùjókòó wọn ayé wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́bàtí dé Port Black filling station ní Wall Road ládojúkọ Jajọ̀nkú. ẹgbẹ́ ilé ipò yẹn gangan lẹ́ o ti yà. ẹ bèrè chọ́ọ̀ṣì ọlọ́run kankan. aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé lásàlẹ̀ ọjọ́ yẹn. yóò gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹgbẹ́ 0902520247. ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.
1: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojú.

0: ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùnwọ́n lá máa ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor, Lana Plaza, tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank, Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yin gè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn, ìlàlẹ̀ àmọ́ inshallah.
1: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
2: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
3: A kú ara ya ojàre, a kú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fè ní Dèní Fọ̀làjọ́lá lọ́jọ́ sí nígbà tálàájì dákán wálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyì tó là ó má tún dí mọ́. Ẹ máa bọ̀, gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà, Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
2: Alhaji Àyàfọlọ́run ó dé.
4: Lágelú ẹfẹ̀ jàgàbá gbogbo rédíò máa rọwà tó.
5: Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí Ọlọ́run bá ṣe tán àti tú sílẹ̀ ń tó kọ́kọ́ máa ń fi sí wọn lára ni ká dìde kíá tàbí ká pe àwọn èèyàn ṣàkíyèsí ń tá à ń kófìrí nínú ara wa. Bàbá Ìbàrùbá ọba Iṣan ara, kò sí nǹkan méjì tí à ń ṣe nílé iṣẹ́ wa o. Tó kọjá ká ṣètọ́jú ohun tó bá le kọlu iṣan ara èèyàn tí ó fi so nítọ̀ún dìdàkudà gẹ́gẹ́ bí wọn ò ti bí láti kékeré. Gbogbo àwọn èèyàn tí wọ́n bá máa ń wá sí ọ́fíìsì wa tó wà ní àdojúkọ People's Girls Grammar School lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn ni orúkọ wa kò ní jẹ́ àjòjì sí. Bàbá Ìbàrùbá ọba Iṣan ara ni mò ń kí yín lẹ́ẹ̀kan sí. Kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kọ́kọ́ fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iná nítorí ẹ nílò rẹ̀ láti bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò 08033881008 tàbí 07018211111. Gbogbo ẹni tí ó bá rí wa lákòókò tá a wà báyìí, àwa náà ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú Liberty Stadium tó wà nìbàdàn. Second gate lẹ́gbà wọlé o, stand 11 ìsọ̀kọkànlá sì ni ẹ máa bọ̀ tààràtà. Bẹ́ẹ̀ bátìrì tí wọ́n kọ Bàbá Ìbàrùbá ọba Iṣan ara ní stand 11 ìsọ̀kọkànlá, ọ̀dọ̀ wa nù ẹ bá wa ń bẹ̀. A ti gbé ẹ̀rọ ìgbàlódé wa lọ́wọ́ tí a fi ṣàyẹ̀wò tí ó sì tọ́ wa sọ́nà sàn-án ibi tí àìsàn bá lúgọ sí lára yín. A ò tọ́jú nǹkan míì tójú iṣan ara lọ o. Mo wá ń bọ̀ ná. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ló já sí wípé n tó ń bá wọn jà lágọ̀ ara nìkan ni wọ́n máa ń mọ̀, wọn kì í wo nǹkan tó ń fà á. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bá ń rí àpẹẹrẹ, àpẹẹrẹ kọ̀ọ̀kan yóò ṣàpèjúwe nǹkan tí ó ń ṣeni lágọ̀ ara. Ojú sísú ó yàtọ̀ sí kí kùrùkùrù máa boni lójú o. Ojú wò bàìbàì ó yàtọ̀ sí kí ojú máa húnni o. Àwọ̀ká ara ó yàtọ̀ sí làkúrègbè o. Lọ́sàn lọ́sàn ó yàtọ̀ sí fasan fasan o. Gbogbo nǹkan tá a sọ yìí lórí iṣan náà ló wà fún, nítorí pé iṣan ara wa ń kọjá láti ibìkan sí ibìkan. Eléyìí tó yẹ kó dùbúlẹ̀, eléyìí tó yẹ kó nàró, eléyìí tó yẹ kó gbé omi, eléyìí tó yẹ kó gbé ẹ̀jẹ̀, eléyìí tó yẹ kó satọ́kùn oúnjẹ àti ìgbọ̀nsẹ̀. Ṣùgbọ́n nígbà tí wàhálà kan bá ti ba nípa kòkòrò tó ti wọnú ẹ̀jẹ̀ ọmọ ẹ̀dẹ̀ ènìyàn, àbáwọn nǹkan tá a jẹ, àbí àwọn ìdọ̀tí tó ti gbára wa wọlé, àbí a ti lo ara wa sí, ní òdì pé àwọn sàn yìí wọ́n ń káko, wọ́n ń dí, àbí wọ́n ń wú, àbí wọ́n ti ẹ̀já láwọn bòmíì. Ewé àtegbò mà kájú rẹ̀. Bàbá Ìbàrùbá ọba Iṣan ara kò pa nọ́mbà rẹ̀ tì, ko pa oruko re ti be ni ko pa office re ti o ibi tan lo na la lo oruko wa na la nje awon to si nwa sodo wa mo pe ooto ni bo ba di pe yan to le merin e marun e mefa e meje kile o to mo o ti ni nkan lara afi to ba fe mo paro loku to ba ti di pe yan rin o migule gule nkan kan ti wa o to ba ti di pe yan rin o re lati nu wa o nilo amojuto elomi o le rin afi ti won ba nfa lowo yo ma fi sotun yo ma fi sosi gege bi omo agbontan ojo ti won se bi to se bi ene fe subu ni o elomi aya re a ma ga yo si ma dun to ba fowo kan isan pelu to sise denu aya wa elomi ese re yo ma rin tabi ko mo dabi ene pe o nta tabi ki ese wulo ni ko fa lola ese elomi yo si ma papo bi igba ti ejo ba fe boho elomi re ese kan pere ni o ma gbon ti ese keji o ni gbon ti owo kan o ma gbon towo keji ma duro apa kan ori yo ma fo elomi eti elomi yo ma hoye elomi ko si ni le mi daada mo to ba le se nkan kekere gbogbo nkan won won ni anfani wa fun lati toju eyin riro eyin orun ejika igunpa orunkun itan abi orun ese ni telomi o ti won ba so pe la kuro egbe aisan ni o ti won ba ni awoka aisan ni bo ba so pe losan losan abi fasan fasan abi egbon riri abi jakute ati be lo aisan ni gbogbo e gbogbo eleyi lo ye ko gba amojuto baba ibaruwo ba isan ra mo nipa re daada lati le yi doki okun oruko wa se pataki o bi elomi ba gbo wi pe won se loko laya lati jo to ti dele aye ki lo koja iseju meji abi iseju meta o iro o dandan ni ki won na le soju se re lodo yawo ati ojuse lodo oko re eleyi ni yo so e di eyan pataki ore mi o baba ibaruwo ba isan ara ti wa ni le Baptist Stadium second gate stand 11 isoko kanla 080 33 88 10 08 at 070 18 21 11 11. Ero gbalode nbe nile ta fi setoju yin ta fi bere to da gege bi amona abi atona alaafi ara wa ko ni gbon danugu bi elubo baba ibaruba oba isan ara isan ati n to je mo la wa n toju o a mo reti yin.

0: Spirit. Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
1: Leandro Trossard, attacked in by Bukayo Saka, history makers.
0: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
2: Dembélé!
0: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o, láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM, ìyẹn ní Mouth 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù, jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026.

0: balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú steeze gbogbo bitari ó kò bí àwọn bisti bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sunra yọ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajá Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolonte.
1: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yóò kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and dùn wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.

0: ìjọ gbọ́dọ̀ fight calling for all those ministries wípé sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta ìjọ máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé authority that leads the whole world ìtí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026 ìpàdé yóò máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School Alubua Bashọnu Road Ìdíàpẹ́ Ìbàdàn Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí arọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé wá síbi ìpàdé láti ìwòrò mọ́kọ́lá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbà rẹ ti dé wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel má ṣe padà sẹ́yìn Ọlọ́run dúró dé ọ́.
1: Ladio FM 96.7

Okay, mo fe ke gboruko eni to kan ri o ti e fenu are daruka re gan

ṣẹgbọ Rasaki Ajadi. Rasaki Ajayi and his Akpala group.

0: ese amo.
1: Ìgbésẹ̀ wo lẹ wa ń gbé? Ṣé bó ṣe máa rí náà nìyẹn? Bàbá ṣiṣẹ́ lẹ̀ mọ́.
0: Ṣe rí màálù tí èmi rù mí, Ọlọ́run ló ń ba léṣe.
1: Kábíyèsí.
0: Ṣe rẹ̀ fún màálù tí èmi rù, Ọlọ́run ló ń ba léṣe. Èmi ò jẹ́jẹ́ bí ẹnìkan bá ṣe lè wọ́n ní pàlímọ̀, tí bá ṣe lè wọ́n ní pàlímọ̀. Káàdé lè kọ́ntínú láti dákẹ́, tí ò bá dákẹ́ tààrẹ̀ àbá dákẹ́. Wọ́n ṣe ń sọ pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan o, àfi ọmọ tí ò bá jẹ́ tí ò bá ṣe ọmọ ọkọ ló máa fẹ́ pé òun rí nǹkan tó wọ̀n ní ṣe understand.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n ṣì ń sọ pé tó bá yá nísìnyí pé àti pé àyìnlá ò ti ẹ̀ tà mọ́. Èmi kan pọ̀ tí mi náà mọ̀ pé bàbá ńlá ńlá kí wọ́n ti pè tó jìnnà sí wọ́n gidi gan. Ó ń ṣe ní tí ọ̀pọ̀lọ́ ní kò bá débi rò.
1: Kán fò ó.
0: Kóhun fò ó. Ajogun Fátúmọ̀ ò fẹ́ kú ẹni tó ni fádà. Kó o ọjọ́ ká fi bẹ̀ẹ́ lẹ̀.
1: Ká fi bẹ̀ẹ́ lẹ̀. Ó lágbára o. All right, Lágélú FM 96.7 lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọmọ bàbá wa Wahid Àyìnlá Yusuf Àyìnlá ọmọ wúrà lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Ọmọ wọn bìn lẹ̀ ń gbọ́ wọn lọ́wọ́lọ́wọ́ yìí. That's Alhaja Limotu Shadia ọmọ wúrà Nígi Lájé. Ma ẹ kábọ̀ sórí ètò ilé ẹ̀kan sí. Ó ní mo ń wo fíìmù kan láìpẹ́ yìí. Nínú fíìmù yìí a rí bàbá tí wọ́n ń jà lójú agbo. Mo wá wò pé ṣé ó sì possible? A máa fẹ́ gbọ́ lẹ́nu yín bàbá yín ni irúfẹ́ ènìyàn wo gan ni Egun Mọgají Àyìnlá ọmọ wúrà? Irúfẹ́ ènìyàn wo gan náà jẹ́ gan? Ẹ ṣá wò.
0: Ọ̀rọ̀ ńlá rẹ̀ bèrè yẹn. Ìyẹn náà tún wà lórí pé ọ̀pọ̀lọ́ tún ní tó ń bá tó débi ìlú náà kọ́ tó
1: kù.
0: Ó tún máa fọ́ ọmọ kò ní ìfòdélẹ̀.
1: Kò ní ìfòdélẹ̀, ẹ ṣá wò.
0: Kẹrí bẹ̀rẹ̀ bàbá mi Adéwọlé onílù ọ̀la kọlọ kó bá mi fọ̀rọ̀ kẹ́ gbogbo wọn. Èyí ni pé àwọn kan ní mo kéré sí àwọn ọ̀tọ̀ tí mò ń pa. Àmọ́ tó o bá gbéṣẹ́ kan dání tó fẹ́ ṣe, ó ti dandan kó o mọ àpàdé àná díẹ̀. Èmi ò fi gbogbo àwọn bàbá yìí sílẹ̀ nígbà kankan. Ọ̀dọ̀ wọn ni Martin ń gba gbogbo àwọn ọ̀rọ̀ tí mò ń sọ jáde. Ọ̀rọ̀ tí n bá sọ ẹ̀nu Adéwọlé ẹ̀nu Atẹ́ni ẹni gbogbo àwọn bàbá oríṣiríṣi àwọn bàbá ẹ̀ òun ni mo ti ń gbọ. Kí ni mo bá rẹ ni pé mi ò tí ì gbọ́ orí tuntun sọ pé bàbá mi Ayédèlágbé ti jà. Kò sí ibi tèmi délé ní yìí Ọlá Àbàtà ní Bóńdò Ṣan Ọlá Àbàbà ọmọ mo mọ yan. Wọ́n máa ní àwọn ọmọ Àyìnlá ni lọ́tọ̀ ọmọ mi ò tí ì gbọ́ orí tó sọ pé Àyìnlá jà lójú agbo. Òsínlẹ̀ àtọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo wà nínú ẹni tó wà nínú àwọn tó ń jẹ́ kán lọ gbà ó yẹ lọ gba ọ̀rọ̀ Àyìnlá bí ẹgbà níbi ẹgbà níbi. Àmọ́ nítorí pé wọ́n ọjà tó ní kálukú fẹ́ tà wọ́n ṣàmà fẹ́ kó tà mọ́ọ̀dà àwọn nǹkan kan wọ́n ṣe láti lè jẹ́ kó tọ̀ọ̀kì àwọn èèyàn pé ṣèkọ yìí ìṣẹ̀lẹ̀ lóòótọ́ tẹ understand láti lè jẹ́ kí báwo mo ṣe lè kùtẹ̀ láti lè jẹ́ kí ọjà tà. Èmi a máa sọ ní gbogbo ìgbà láti ìgbà tí mo ti dáyé di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mi tí ì rí ẹni àwọn tó ṣàjọ wà láyé àìtọ́jọ ṣe kékeré bí ò jẹ́ kan ajẹ́ méjì tó ṣì máa wà láyé tó lè jẹ́rìí pé mo wà lágbo ẹ̀ níjọ́ kan tó jà ṣíkẹ̀ mọ́ bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: So wọ́n ní pé àlímọ̀ kìíní kan igbákanwó kan nǹkan tí èèyàn tó bá fẹ́ kọ́ nǹkan nípa àyànà wọ́n ní transformer làyìnlá oníkálukú ń tààbọ̀ ẹ̀ ni
1: tó bá fẹ́ tààbọ̀
0: ẹ̀ wá ń ṣe wọ́n ní wọ́n ń tààbọ̀ ẹ̀ lọ́tún ló sì ní ọlọ́run ajẹ́ kan rí tààbọ̀ pẹ́ ọlọ́run ajẹ́ kan rí tààbọ̀ pẹ́ tó bá wá fẹ́ tààbọ̀ ẹ̀yàn téèyàn yẹn bá ṣe òun ló máa sọ kò ní ṣe pé nítorí pé èèyàn fẹ́ tajà ẹ̀ máa wá ṣe nǹkan tí ó tàbùkù gbá onítọ̀hún. Iná ṣì kọ́ntínù láti máa sọ because ilé ìta sọ yìí àìmọye bíìlì tó máa pọ̀ ní gbòòrò tó máa sọ pé gbá ọ tó bá rò tó ọ̀rọ̀ tó bá sọ ọlọ́run lè bínú síyàn. Àwọn tó ṣì jọ wàlà tó ṣì jọ ṣe so bi adewole adewole should be 8 years or 9 years jo ayinla lo won de ku age of 97 ayinla ku ni 48 awon to si jo kan jo wa laye nigba ti gbogbo nkan yen to sele awon ko si ma wa kan ti ku ton le so pe lagbo temi lo nigba kan kini bayi lo sele awon ko se ni to bo ta to so be ni bo la won ti ri prove e
1: ni bon ti ri be ni an ba
0: bo lo ti ri amọ se ni nta yo je ko gbadun o fun se ni ti aye gbagbe ti o 44 years be pe to ti lesin ti gbogbo agbaye ti o ba ma gba si to ba di eyi ti mo ba se program lo ni ma ti ti pe ni ti silent o le jago meju o le ni ma ji mi ani mo o bo kini ati ayin la ni na ti kini kan ki le sele ti o ba ma jiyan ko ma jiyan o le jiru ko yin o le ti ba le beyin
1: be ni
0: e je ka je ko ma so ko ma ko ni ka ku so ko le ko ni ka ko ma so ita ni ba mu le ni oto ni bi canary yin ki ma ko se lo lo ma gbe tan ati tu oro ina bi canary ni ori a le tu to le tan
1: a le tu tan ka bi esi
0: e la le tu ko ko ma ma jiyan ma ma jiyan le jojumo ni so
1: ka ṣe gan ni ẹ le darapọ̀ mọ́ wa lórí Facebook wa ẹ lọ darapọ̀ mọ́ wa lórí Facebook wa Lagelu FM 96.7 Lagelu FM 96.7 òkè gajo òkè bàbá àbàdàn ìbẹ̀lẹ̀ wà báyìí tẹ́ ti ń gbọ́ wa ẹ bẹ́ẹ̀ bá ní ìbéèrè tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ ọmọ bàbá wa àyìnlá ọmọ wúrà ẹ lọ ju ìbéèrè yín sórí Facebook wa. Ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 1980 ìràwọ̀ ńlá kan ó já ìṣẹ̀lẹ̀ tó mi gbogbo nàìjíríà ó mi gbogbo nàìjíríà títì pàápàá jùlọ gbogbo ilẹ̀ yorùbá ó mi tí ò ń ṣe díẹ̀ ọjọ́ mọ́ni gbàgbé lọ́jọ́ náà ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 1980 àyìnlá ọmọ wúrà fi ilẹ̀ ṣaṣọbúra ẹ̀yìnlẹ́bí wọn ẹ̀yin náà lẹ lè bá a tàn mọ́lẹ̀ sí dáadáa torí controversy speculation sì ti pọ̀ jù olóòka kan òka yẹn kò gbọ́dọ̀ kan jẹ òka yẹn èèyàn gbọ́dọ̀ fi gbá yà téèyàn bá fi sọ yà ẹni ẹ máa lọ ni ẹ̀yin lẹ bí wọn ẹ̀yin náà lẹ lè bá a tàn mọ́lẹ̀ sí dáadáa báwo ló ṣe ṣẹlẹ̀ à ń gbọ́ yín mà.
0: Má tó padà sọ bí mo ti ń ṣe ń sọ náà ni pé nígbà tó lọ ṣòka mákẹ̀jẹ̀ yẹn
1: ta ló wà ń bẹ̀
0: tó fi mọ̀ pé òka máṣẹ mákẹ̀jẹ̀ yẹn ìlú gángan lọ̀rọ̀ tó wà lẹ́yìn ó kọjú sílẹ̀ ó kọyìn sílẹ̀ ṣẹ́gun tí mo sọ yìí èmi ti wà nínú mọ́tò mo ń lọ lẹ́kọ̀ọ́ mo wà nínú dánfó wọ́n dá ọ̀rọ̀ bọ̀dá ní akíìmù sílẹ̀ nínú mọ́tò àmọ́ bí mo jẹ́ ẹni olóyún àtàkíìmù bẹ́ẹ̀ ni olóyún àtàkíìmù jẹnu ẹskúù ni olóyún alàlàáfíà àárín orí bẹ́ẹ̀kẹ̀
1: láti
0: ìlàgọ̀ akíìmù ìjẹ̀dá wọn wà nà máa tún ṣì máa sọ náà pé àwọn tó jọ ṣe ìgbà nígbà yẹn ọ̀nà sọ pé orí nikú alába ń wà
1: orí nikú alába ń wà ẹ bá a tàn mọ́lẹ̀ sí
0: wọ́n ló sọ pé orí nikú alába wà wọ́n ló mú òkà yẹn wá sí gbá yẹn pé èmi anígiládé ta ló wà mẹ́ mo ti sọ fún yín pé àyè sọ́pọ̀ nínú ọ̀rọ̀ tábà wá fún wọn lẹ̀ kan máa sọ lọ kan máa sọ bọ̀ ṣàmọ́ pé lóòótọ́ wọn lọ pè nílé lóòótọ́
1: wọn lọ pè wọn
0: lé báyìí omi tó wọ́n wà bí sọ̀rọ̀ sàgọ́ mọ̀ sọ tó bá ní high blood pressure bó ṣe ń bọ̀ yẹn kò ní tó bá wọ́jọ léèyàn tó bá fẹ́ ṣẹ̀kọ́ sókò lè kú ni tí ọ̀rọ̀ sàn èèyàn tó ń bọ̀ wí pé mo fẹ́ jà ó lè má dọ́dọ̀ báyé omi tó ti máa fẹsẹ̀ ẹ̀kọ́ tó lè lọ wọ́n kẹ́ pé ọjọ́ tí fíyàn lójú wọ́n fọ́gò wọ́n fọ́kọ́ mọ́yàn lórí mọ́ọ̀gì kò kí ń ṣe just ordinary go wọ́n fọ́ mọ́yàn lórí ìgbà tó ṣẹlẹ̀ ó ṣubú sílẹ̀ wọ́n fi sílẹ̀ wọn gbé lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n lé ẹni tó ṣe nǹkan yẹn wọ́n lè lọ bẹ́ẹ̀ni bí fọ́ọ̀kan tó padà dé wọ́n gbé lọ bí ọlọ́jọ́ ti dé tó ayémọ́yé oríṣiríṣi wọ́n ń ṣe prógáàmù kan mẹ́rin dárúkọ rẹ́díò tó jẹ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ti eni kan so pe lati boye osogbo abi nkan faji fm ma so faji na tin se program e eni yen ni boya so osogbo lohun wa pe ohun lohun wa lati ibe yen to wa gbe aso ara mi e fun won so fun si e je ni bo na family e lo
2: kabiyesi
0: so ohun mo se so fun yi pita ba ki won le kan ma so lotu kan ma so lesi ti mi o ni gun
2: season film ni den
0: season film ni eni ko ni ton e ma je ko ton
2: ta ti eni fatai baye wu mi ba won se je si aji costly
0: papa ibaye won mi imule lo je close friend
2: wow
0: be tun je regile
2: kai
0: o de je wi pe isu lagbara ko ni gbala
2: hey
0: baye won mi o ni ni loko ipo nfe pa ila
2: kai
0: o kon ti ko pe kadara ti eni o ti gbe baye won mi je ore sayin la o de ti je fans fun ṣẹ̀mi kó gbogbo eléré náà ló ní fáwọn.
2: bẹ́ẹ̀ni
0: ayé omi ti ń náwó báyìí láti ń ṣọ́ọ̀gù pé báyìí ó wá jẹ́ mi tó ti ń náwó fún pé pé nǹkan kan ló wá ṣẹlẹ̀ sí lábẹ́òkúta yẹn tó ti fi abẹ́òkúta sílẹ̀ ìlú tó wá lọ yẹn làyìn láti lọ bí ètò kì í rí àyè kó wá ṣe bí kí ó wá ṣe bí ṣẹdẹmọ àyìnlá ní kinní yẹn lára kò kí ń pààyàn dànù àbẹ̀rẹ̀ tó ti ṣe fún ní tipẹ́tipẹ́ tó rò pé à bolo láti jọ ìkíní kan ló bá ní nǹkan báyìí ló gbé òun kúrò tó ló gbé ẹ kúrò láéláé ṣẹdẹmọ bàbá mi ó jẹni tó gbóyà wábí àjọ máa padà fẹgbà ni ó lóun ò lọ owó mọ tóun ṣe èèyàn náà ó ṣe àwọn àṣemáṣe kan níbi iṣẹ wọn ni tó o ti bìlí pé tóun bá padà jẹ gbà wọn máa gbé òun àyìnlá ni má wọrí tó máa ṣe fún ilé mi ni ó dẹ̀ mú wálé àyìnlá dẹ̀ ṣe nǹkan tó ní lọ́kàn láti ṣe fún báyé òun ló dẹ̀ ṣe fún ó dẹ̀ mú mọ́ra pé ìyá ò ní jẹ́ torí nígbà tí wọn náà ní kò jẹ́ kí n mọ̀ ó dẹ̀ fi ṣe mánéjà ẹ̀ ohun tó ṣẹlẹ̀ sí báyé òun pẹ̀ láyìnlá ó ti ṣẹlẹ̀ jù sí i ó fi ṣe mánéjà ẹ̀ ìgbà tó fi ṣe mánéjà ó di káwọn èèyàn wá fẹ́ gbére wá mánéjà náà ṣàmárí
2: bẹ́ẹ̀ ni
0: wọ́n bá mú 5,000 fún mánéjà mánéjà lè fi bóyá 2 naira lẹ̀ bóyá tí ò tiẹ̀ ṣe ń gbọ́ré tí wá rárá
2: káì
0: tó òkìní yẹn ti ń di gbọmọgbọmọgbọmọ tó ti fẹ́ pin àyìnlá lẹ́mìí ọlọ́mọdé kó jẹ́ wọlé ṣì máa pa mí.
2: a tẹ̀síwájú lọ́sẹ̀ tí ń bọ̀. Tati ẹ̀ gan ni báyé wù mí. àyìnlá ọmọ wúrà sàn kan jọ kan. ó ní bí kó má tiẹ̀ jẹ́ wípé ìwọ gan wàá pa mí jọ kan. ó ń bá báyé wù mí sọ̀rọ̀ o.

0: ẹjẹ fún àwọn tí wọn ti láǹfààní láti dá sí abala ẹni rere ló bí mi ẹjẹ fún wọn láǹfààní láti wọlé that's the studio line 0912-370-8675 hello ah ẹni rere ló bí yín orúkọ yín mà ìbọlẹ̀ tí ń pè yín ẹ mọ̀ wo lẹ̀ grandma gbájú
1: bàbá mi àjùsá ọmọ gàrí ọmọ olówó kápẹ́kù ọmọ aláàrùn
0: ẹjẹ ń ná owó yín ẹjẹ ń ná yín lówó
1: ọmọ yín bá
0: orí mi sì ń wú
1: ọmọ ọ̀dọ́ lé ọwá ó sì rí ìgbẹ̀jú kára lọ́rọ̀ ọwá ìjàgbá bàbá mi ẹni rẹ̀ ṣàgbá
0: ọmọ ọkọ ọmọ ọkọ ni
1: yín bàbá mi dá
0: bàbá
1: mi máa ná ẹ bàbá mi náà tọ́jú ọmọ
0: kai
1: bàbá mi nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀
0: kai
1: bàbá mi
0: èèyàn ẹni rere
1: ti padà wá sáyé ni ẹni rere ni bàbá mi
0: kai
1: ọmọ gàrí àṣà ọmọ olówó kápẹ́kù ibi tó bá wà ilẹ̀ rere
0: sunre
1: bàbá dìde bàbá ìyàbọ̀ dìde olúwa kẹ́ni bàbá olúṣọlá ọ̀ ibi tó bá wà ilẹ̀ rere
0: kai
1: ẹni rere ni
0: bàbá mi ẹni rere ló bí mi kai
1: ọmọ ọ̀dọ́ lé ọwá ọwá jàká kára lọ́rùn ọwá jàká bàbá mi ọmọ olóró lẹ́rẹ́ pọ̀ ọwọ́ rẹ ló bí omi ibi tó bá wà lẹ́rẹ́
0: ni. kílẹ̀ kó máa dẹlẹ̀ fẹ́ ni re.
1: àmì
0: ẹ ṣe gan ni ẹni rere ló bí yín ẹ ṣe gan ni ojú ni grandma láti agbájé. Ẹ ṣe gan ni thank you wọ́n sì ń kí bàbá wọn orí mi sì ń wú ibi tí bàbá gan bá wà báyìí ó mọ̀ pé inú wọn wọn máa dùn ni inú wọn yóò máa dùn ni ọmọ ló kí bàbá ètò yìí ọmọ kan ni yín grandma 0912-370-8675 we have few minutes akan lu abala to kẹyin laipẹ yi abala ẹni rere lo bi mi la wa yi hello the caller 0912-370-8675 hello
2: baba ikanna o
0: e mo wule
2: ojú ẹni tí yóò.
0: Ami.
2: Ẹni ló bí mi náà.
0: Ẹ ṣáà wò láti gbé gan.
2: Mo àgọ̀ mo ti wá afọmọwọ̀.
0: Ọwọ́.
2: Bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀ mo ti wá ọwọ́ òun bí mi. Ọmọ yẹn bí yọ bí yọ bẹ́ẹ̀ túbọ̀ máa rù. Ọwọ́ agbọ́jàká. Ìmọ̀ pé ìmọ̀jú wọn ní kẹ́tù kẹ́tù wá sanwó lẹ̀ ní kọ̀ọ̀kan ká sanwó lẹ̀ wá sì máa bẹ̀rẹ̀ ṣe re. Ó kí papọ̀ ọmọ ọlọ́run má dà ìjẹrẹ
0: tó.
2: A fi ọ̀tún yọ dá a fi òsì yọ ẹ̀dà. Bàbá ìran bàbá mi ló máa fọ bá jẹ nílùú ọ̀wọ̀. Ní ìlóró. Iyán ló ń jẹ wa ẹmu sì lómi wa.
0: Ẹmu lomi yín.
2: Bẹ́ẹ̀ ni ẹrù lomi wa. Ọmọ ọ̀tún bá gbọ́ tí mo sọ yìí á máa jà níyàn. Ọba tó bá jẹ nílùú mi tí ò bá lọ tó bá á sáré 21 times níwájú kalẹ̀ bàbá mi tó bá ṣe tó bá yẹn bá tó bá wọ̀ pẹ̀lú òkùnrin jáde. Ẹ máa bẹ́ tòbọ̀.
0: Ẹni rere
2: ọmọ àwọn obìnrin
0: o. Ẹbí yín ẹni rere gangan lóbi yín 0912-370-8675. All right, hello, the caller. Karaoleo. Karaoleo.
3: Karaoleo. Who are you?
0: Oh, yeah, kiri po.
3: Oh, God, I'm in the camera with you, Mella.
0: I think boy, you're dad, bye.
3: Ìyá rere ló bí mi.
0: Iya. Odo mama le igbe igba.
3: To mo de be wa le dawa.
0: Hmm.
3: Iya, iya, iya da da ni.
0: Ka.
3: Opine. O be koko mi.
0: Hmm.
3: Ya, ya, ya kake, kake mi.
0: Hmm. Yusuf, get the opportunity to call, enter, make you celebrate your father or your mother. What did they use Sabuna? What did they use Sabuna? Make you tell us. What did be that thing when we say Papa or Mama tell you when we say you not go forget, and that thing help you reach today? No do this, no do that. Do it like this, do it like this. If you do it like this, this not a part of success. But if you do it like this, it go get K-leg. Now where exactly you come from? What did they use Sabuna? Kehewa Bruno. Yorokwandi Ibuasi Kehewa Bruno. Aburu. Keheji Marunu. Eniriri Lubimi. Alright, let me see who is here. Hello, the caller.
4: Hello.
0: Hello, sir. Yeah. Okay.
4: Any really look in you.
0: Eja wu.
4: Kwara State.
0: Kwara State.
4: Kwara State.
0: Hmm.
4: Emi ni Ige Adubi. Omo Olusin Aga.
0: Ige Adubi.
4: Hmm. Omo Rugu Eni Sale.
0: Hmm.
4: Mami. Baba Ashate mi. Mami. Kajo Jade Kato. Baba Ashate se Jale Kato. Mwa Wodi mi bae. Goya Bita Lo. Se Moje Oni mi.
0: Ha.
4: Ati Ri Edu. Ha.
0: Ati
4: Se Jusi mi.
0: Hmm.
4: Baba says the last time I must have one time in.
0: Oh, Tiye ni?
4: Any.
0: Hmm.
4: I'm a bit to love.
0: Ka. Eshegoni. Any lady. Lobini. Hmm. Hmm. Oron lani o. Samuel Ibitoye. Wuli ton kilo iwa. God bless you. That's on Facebook. Olado. Kun Ayomide. Thank you on Facebook. Akiode Halim Ayodeji Folarin Weekly Tonic, not to be missed. From Alaji Akiode Halim. Oh, kin se loni die die. Okay, eban kole. Gege ati takada nko. 0912 370 8675. Here and once again, 0912 370 8675. I go pick one of that call, then we go enter the next level. One call now remain now. We go enter the next level. When be the last segment? The last segment for this show. We go enter and soon. Hello, the caller.
5: Hello, sir.
0: Hello. Eba bones okay, kali boy dada. Eni rere lo bi yin.
5: E ku eto re eni rere lo bi mi o.
0: Hmm.
5: Oruko temi ni Ola Oluwa lati le Oluji.
0: Lati le Oluji Ola Oluwa e mo wo le ma.
5: Baba mi kare o.
0: Eh.
5: Ti omo oyan duda.
0: Kai.
5: O baba baba munda.
0: Hmm.
5: Ma wa ji gere se lafa. O ma ye aju do agbodo yi koko.
0: Hmm.
5: Bagi koko ina wa baje gbogbo muda wa na koko gbogbo di ko tano down tano
0: kai
5: ni so mo yo re dede mo fi ye me so mai ti kale
0: ma
5: ba ti mo mi loju bayi mo ti mo ti won
0: ah o ti ye yin
5: bá ti fẹsẹ̀ gẹ́lẹ̀ báyìí mo ti mọ tí wọ́n
0: kí kábíyèsí
5: bá tún ayé wú abó bá ṣe é ṣe ọ̀dọ́ wọn ni màá tó gbà
0: tí ẹni rere ló bí yín
5: wọn aládùbáríkà tí wọn tọ ọmọ tí wọn ti tí wọn fún lẹkọọ
0: ẹkọ
5: gidi gbọdọ yàtí gbọdọ
0: ẹ ṣe gan nínú ẹni rere lóbìnrin àgbà ò ní tán lórí ilẹ̀ lágbára ọlọ́run wa. Àwọn ìpè ń rélu pè ní o ẹni rere lóbìnrin ẹ ló dé kọ́là.
6: Brother Pius
0: Miata
6: tó bá rí mi mọ́mọ́ fòyà ẹni rere lẹni tó bí mi mo lára mo lè ní àtàtà lágbára ọlọ́run lágbára elédùmarè á pẹ́ fúnra wa a ṣe ń bọ́ àfi ìtura àti ìdẹ́ra gbádùn orílẹ̀ wa
0: lágbára amen.
6: Mo ní kí n tún kí ni Abiodun àti Oyè láti Salvation Army.
0: Ẹ ṣe gan ni sir ojú ni
6: ti lọ next segment.
0: Bẹ́ẹ̀ni ẹ ṣe gan ni sir thank you ẹni rere ló mọ̀ bí yín ẹ ṣe.